iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kú ojúmọ́, mo kì yín ìròyìn ní kùtù àìrè láti lè ṣe rédíò Adaba FM 88.9 Àkùrẹ́ Lúlara Mọ̀kínlá Àwàta tí ń gbóhùn Ṣátẹ́gùn Fọlájìn Oyetayo oníròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ẹgbẹ́ kan bẹnu àtẹ́lu ìjọba ìpínlẹ̀ Ondo látàrí bí ipò ètò ìlera rẹ̀ ti ṣe kù díẹ̀ káàtó lórí àgbéléwọ̀n. Ìjọba àpapọ̀ ń gbé ìgbésẹ̀ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ àti Borno. Iléeṣẹ́ ààrẹ ṣèkìlọ̀ lòdì sí lílo fọ́nrán ayédèrú tó ń ti ìyapa ẹ̀sìn ṣáájú ọdún 2027. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ Ondo Redemption Front ló ti bẹnu àtẹ́lu ìjọba ìpínlẹ̀ Ondo lórí bí ìpínlẹ̀ ọ̀hún ti ṣe wà ní ipò tí kò dára nínú ṣíṣe ìtọ́jú ìlera àwọn èèyàn. Ẹgbẹ́ ọ̀hún ló fi èsì sí àbájáde kan tó jẹ́ ti ọdún 2025, eléyìí tí wọ́n fi ta níbi tí ìpínlẹ̀ yìí ti ṣe wà ní ipò 25 láàrin àwọn ipò láàrin àwọn ìpínlẹ̀ 27, eléyìí tí wọ́n ṣe àyẹ̀wò fún. Alága ẹgbẹ́ ọ̀hún Dókítà Ayọ̀dẹ̀jẹ̀ Ológun ṣàpèjúwe ipò náà gẹ́gẹ́ bí àfihàn bí ipò àwọn ilé ìwòsàn ìjọba ti ṣe ń burú sí káàkiri ìpínlẹ̀ yìí. Bẹ́ẹ̀ lẹgbẹ́ ọ̀hún tó wá fi ẹ̀sùn kan ìṣàkóso gómìnà Lọ́kẹ́ Ayédàtiwá wípé ńṣe ni ó gbájúmọ́ ọ̀rọ̀ ìpolongo ju kó gbájúmọ́ ọ̀rọ̀ ètò ìlera àwọn ènìyàn lọ. Ó fi kún wípé ọ̀pọ̀ ilé ìwòsàn ìjọba ló ń jìyà àìní òṣìṣẹ́ àti ohun èlò eléyìí tó péye láyìíká wọn. Ẹgbẹ́ ọ̀hún wá ké sí ìjọba ìpínlẹ̀ yìí láti kéde ìṣèjọba pàjáwìrì lẹ́ka ọ̀rọ̀ ètò ìlera nípasẹ̀ gbígba àwọn onímọ̀ tó ń ti àwọn òṣìṣẹ́ sáwọn ilé ìwòsàn. Wàyí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti fi kélé òfin gbé ọ̀kan lára àwọn ajínigbé eléyìí tí wọ́n ṣe lálàyé pé ó lọ́wọ́ nínú jíjí àwọn ọmọ kéékèèké méjì gbé nílùú Ọ̀rẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe lálàyé pé àwọn tí wọ́n jí gbé ọ̀hún ló wà lábẹ́ ọdún 10 àti ọdún 5 tí wọ́n sì di jíjígbé lásìkò ìgbà tí wọ́n lọ sí ilé ìwé kó tó wá di wípé wọ́n padà tú wọn lẹ̀. Ọ̀rọ̀ ni wọ́n fi ta nínú àtẹ̀jáde kan látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí Àbáyọ̀mí Jimoh lásìkò ìgbà tí wọ́n ṣe lálàyé pé ń ṣe ni ìwádìí bẹ̀rẹ̀ lórí bí wọ́n ti jí àwọn ọmọ náà gbé tí wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí méjì eléyìí tó ṣe wípé ń ṣe ni wọ́n gba òbítíbitì owó lọ́wọ́ wọn eléyìí tó jẹ́ owó tí wọ́n fi tó jẹ́ owó ìtúsílẹ̀ àwọn ọmọ kéékèèké náà. Àtẹ̀jáde náà fi kún wípé ọ̀kadà eléyìí tí kò ní nọ́mbà òun ni wọ́n fi ṣiṣẹ́ láabi wọn náà tí wọ́n sì tún gbà á padà. Wọ́n sì lálàyé wípé ìwádìí ló ti ń lọ bá èyí láti lè jẹ́ kí wọ́n fi kélé òfin gbé àwọn afurasí yòókù eléyìí tó ti fẹsẹ̀ fẹ. Ẹ̀wẹ̀ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí Felix Ohago ló wá fi dá àwọn olùgbé ìpínlẹ̀ yìí lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá ò ní tẹ̀tì lójú náà àti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò kó mọyẹ lórí pàápàá jùlọ àti wípé ń ṣe ni wọ́n tún máa tẹ̀ wájú nípa gbígbógun ti ìwà ọ̀daràn tó ń ti ìwà ipá ní tìbútòrò ìpínlẹ̀ ta wà nínú ẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà ti ṣe lálàyé pé ń ṣe ni kò bù kẹ́díwọ́ àti wípé gbogbo ètò ló ń lọ báyìí lójú náà ti lè jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé ní àwọn apá ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Borno kó rí ìtúsílẹ̀ wọn gbà. Ọ̀rọ̀ ni wọ́n fi léde látọwọ́ mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ Maruf Tunji Alausa tó ṣe lálàyé pé ìjọba orílẹ̀-èdè yìí ló ń ṣiṣẹ́ tọ̀sán tòru pàápàá jùlọ pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ elétò ààbò lójú náà ti lè jẹ́ kí wọ́n dóòlà àwọn ọmọ kéékèèké náà. Ó ṣàpèjúwe ìjínigbé gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ eleyi to buru jayi ati eleyi ti ko je itewogba to ise lanla ye wipe ko si omo kankan yowu lorilede Nigeria to gbodo ma koju iwa ipa leka oro eto eko re minister to wa fi da awon orilede Nigeria loju wipe ijoba orilede yi lo ti farajin loju na ti le je ke oro eto eko to nti oro eto ilera ati oro eto abo awon akeko ko moyen lori ni ti buto orilede Nigeria olori omo ogun le yi general wahid sahib lo ti pa lase fun awon omo iko omo ogun papa julo lati tenpelemo isowo sise won lodi si awon ajinigbe to nti awon agbesumami ati awon to wuwa ipa ni tibutoro ipinle kwara ati ipinle nenja ofi oro lede lasiko gba to si abewo si olulu le ise ti JTF ni ile ni ilu lorin ni ipinle kwara oro iko omo ogun lati ma si teti lori ipinpowo iwa to ni se pelu iwa ipa to nti iwa igbesunmi ati wipe ki won ri daju pe oro eto abo to moye lori o wa fun awon agbegbe to wa ni tibutoro ipinle mejeje ati apa iwo orun le yi bakana lo don fi da awon eyan loju wipe iko omo ogun ni ko ni tati bayi loju na ti le je ko se ati leyin eleyi to peye loju na ati dola awon to ba wa ni igbekun ati wipe o nse ni igbaye padun won ni won yo mu loko kodun bakana lo ton wa se lalaye pe opo ise akanse papa julo eleti ile ise on ti gbese lo si tun gboriyin papa julo to se wa se lalaye pe on se ni won tun ti farajin bayi loju na ti le je ki alaafia to n ti sokan ko fidi mule ni apa ariwa arin gbogbon ile Nigeria ijaba yin ba se n darapo mo wa iroyin ni kutu aire lati le se radio adaba ife 88.9 Akure ilu laramokela wata ati ngbo onsa tegun ba bakpada de ile ishi are kede lo disi fifi fona yede uru kaka kiri ile isa juri odon 2027 akpada abo ema nyikuro mbe kukale
2: egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogogun bile tawon okun ni bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara ko kagu eyin didun ara riro afogedegede jo ti ara danu logo lomo okun abaduro to ti o si ba sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo na da ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
1: eka bopada fun ekun rere royin le kan si wa lori itakan elujara wa www.adaba889.fm tabi ke download application adaba fm lori google play store bakana ne le fun sowo si wa loju awon opo banidore wa gbogbo won yi www.facebook.com/adabafm88.9 lori facebook at adaba889fm lori instagram at x wa adaba fm tv la wa lori youtube wa bakana ni ale firin sowo si wa ni newsroom at adaba889.fm iroyan te siwaju ile ise are eleyi lo ti satileyin fun oniruru awon atuto leka oro eto aje eleyi ti isijoba are Bola Tinubu sagbekale re ti won se lalaye pe igbese on ni yo to se atileyin fun loju na ti le ma je ki awon oro eto aje eleyi ko degremiti bo ti wule ko mo oro ni won fi lede latowo oludamona pataki fun are lo lori oro iroyin bayo onanuga to se lalaye pe isijoba yi o ni o ti o isejoba to wa lode yi on lo je wipe oniruru awon kudie eleyi to gba latowo isejoba to ko gba wole lo je wipe on se ni o tun wa ona abayo si bayi papa julo ati awon eto miran o se lalaye pe igbese eleyi to le poran sugba to je koko o ni are gbe nipa bo ti se yo owo iranwo ori epo to nti awon atuto miran ko kan lawo ta wa yi o se lalaye pe awon atuto eleyi ti isejoba to wa lode ngbe se ohun lo tin farahan bayi to si tun kun mu ki agbende to lorin ati ifidimule oro aje ele to lowura ko farahan lorilede ta wa yi bakan na wẹ́wẹ́ ilé iṣẹ́ ààrẹ ló tún ti ké gbàjáre látàrí ohun tó ṣàpèjúwe wípé ó ń ṣe ni àwọn kan lo ọgbọ́n àtinúdá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti lè dá wàhálà sílẹ̀ pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára tó ń ti mímọ́ gbé àwọn fọ́nrán kan eléyìí tí kò ṣe eléyìí tó jẹ́ ayédèrú àti láti dá wàhálà sílẹ̀ pàápàá jùlọ ṣáájú ọdún 2027 nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ta lórí ìtàkùn X wọn ni wọ́n ti ṣe lálàyé pé iléeṣẹ́ ààrẹ ló ti ṣe lálàyé pé àwọn ènìyàn ló ń gbé àwọn fọ́nrán tó jẹ́ ayédèrú káàkiri eléyìí tó ṣe é ṣe kó dá nǹkan sílẹ̀ pàápàá jùlọ ìyapa ẹ̀sìn ṣáájú ọdún 2027 àwọn a ṣe lálàyé wípé àwọn ènìyàn náà ló mọ̀ọ́mọ̀ da wàhálà náà sílẹ̀ lójú náà ti lè jẹ́ kí nǹkan mọ́ sẹnure kí nǹkan ó sì mọ́ fara rọ pàápàá jùlọ láti lè jẹ́ kí àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ní ìmọ̀ eléyìí tó lòdì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu iléeṣẹ́ ààrẹ wa ṣe lálàyé pé irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ló kù díẹ̀ káàtó àti wípé gbogbo ohun tó wà báyìí àti wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ló farajìn lójú náà ti lè jẹ́ kí àlàáfíà kó wà lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá rọ irúfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí eléyìí tó bá ń gbé irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ káàkiri kó dẹ́kun lórí irúfẹ́ ìwà pálapàla bẹ́ẹ̀ pàápàá jùlọ mímọ̀ tan ìròyìn ayédèrú káàkiri lórí ẹ̀rọ ayélujára gómìnà ìpínlẹ̀ èkìtì bí ọdún yìí bá ń jí ló ti fa ìdùnnú rẹ hàn tó sì ti báni kẹ́dùn lórí ikú tó pa aláwẹ̀tì láwọ̀ èkìtì ọba adébánjí ajíbádé alábí gómìnà ṣàpèjúwe olóògbé ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tọ́lọ́run jíǹkì pẹ̀lú ọgbọ́n àtinúdá eléyìí tó sì ní ìmọ̀ dáadáa nípa àṣà tó ń ti ìtàn eléyìí tó fi sin àwọn ènìyàn rẹ̀ òyèbánjí ṣàpèjúwe ọba náà àti àsìkò eléyìí tó fi ṣèjọba gẹ́gẹ́ bí àsìkò eléyìí tí àlàáfíà tó ń ti dàgbàsókè eléyìí tó mú bá ìlú láwọ̀ èkìtì àti ìpínlẹ̀ èkìtì lápapọ̀ bákan náà lọ́tún akẹ́dùn pẹ̀lú àwọn orí adé tó kù tó sì ṣe lálàyé pé kí ọlọ́run kó tẹ orí adé náà sí afẹ́fẹ́ rè lábala ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú fọ́rílẹ̀-èdè brazil ìyẹn ní mà ló ṣeéṣe kó má láǹfààní láti kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ẹ́ lẹ́yìn ìgbà tó ti ní ìfarasẹ̀ṣe báyìí tọ́ a ò nídìí jù báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tò ní ọlásùkànmí olùjọba lólóòtú ìròyìn fọlájìn òyìtáì ló mú wá sí ti gbọ́yìn iṣẹ́ wa ò nídìí ṣe o àkó àjíòde
4: Loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke, loke

kò lè bàjẹ́ o ohun tọ́lọ́run ọba mi bá ti ṣe ẹni ọ̀rọ̀ bá ti kú mọ́ lórí kò ṣe é bá ṣe rí alẹ́ ha àwọn ni wọ́n yọra wọn kú o igi ni ó yọra rẹ̀ kú o ní náà ìdá ni ó pera rẹ̀ lẹ́rù.

ọlá ìwọ lábàbẹ́ là lọ̀rọ̀ mo ní mo jáyé o ó ní ní abúlé àwọn ní iwájú lọ́run lókè ọlọ́dẹ bàbá kan bẹ́ńbẹ́ ó ní ẹrú ẹrú yìí sì mọṣẹ́ dáadáa ó fẹ́ràn ẹrú yìí dáadáa gbogbo ìgbà ó máa ń mú ẹrú yìí jáde tí wọ́n bá ti ń lọ síbì kan awọṣọ tó dára fún un bẹ́ẹ̀ ló sì ń tọ́jú rẹ̀ ló ń tọ́jú rẹ̀ bóun ó sọ ẹrú náà dọmọ tó ń náà dolóye nínú ìlú ibi tí ò tí ì dé yóò dé bẹ́ẹ̀ yóò padà sí ìlú abínibí rẹ̀ yóò sì lọ dolórí lọ́hùn ṣe bí bí wọ́n ṣe ṣe fún wọn náà rèé tí wọ́n ṣe fún arẹ́gbó tárẹ́gbó kúrò ní ìlú àkété tó sì wá sí ìlú abínibí rẹ̀ ní ìpínlẹ̀ odò ọ̀sun tó náà sì di ẹni pàtàkì níbẹ̀ ó mà ṣe o ọ̀rọ̀ kàǹkà ni bàbá mi gbé lulẹ̀ lọ́jọ́ náà fún mi ó ní kíyèsí o kú tí ń pojúgbẹ́ ni òwe ní pa fún ni o irú wọn kì í ṣe bá ṣe rí alẹ́ o ẹni yorùbá sì ti kú mọ́ lórí kò ṣe bá ṣe rí alẹ́ o ṣé bójú akátábá léwó ṣẹ́nu adìẹ ló yẹ kí wọn ó ti gbọ́ ṣé bẹ́ẹ̀nu arẹ́gbó la ti gbọ́ pé ó sọ jáde tí gbogbo àwọn èèyàn sì gbọ́ pé bàbá ti ń ṣẹ̀yọ́ sára àkànbí ṣòro ju ayé lóde ṣáwọn ẹni ogbójúlé náà ni ṣáwọn ẹni ó fẹ̀yìntì ní ṣáwọn ẹni tó fẹ́ rán lọ sọ́jà pé kí wọ́n lọ rọjà wárè ṣáwọn ẹni tó jẹ́ pé tó bá dàgbà tó fẹ́ fiṣẹ́ lé lọ́wọ́ náà ni ìmọ̀ràn tara wọn ni wọ́n ń du wọn ò dúkùn ó ṣe nǹkan tó dára wọ́n kóra wọn jọ wọ́n ń tayò wọ́n ń gẹṣin abómúbọ̀ ìwọ sì farabalẹ̀ kó sì máa wò wọ́n kánnakánná tó nọmọ ẹ̀gà ni ọ̀rọ̀ ń bọ̀ ńgbà tó bá pẹ́ yóò ṣojú olóko yóò ṣojú elébè ni bàbá mi bá sọ fún mi pé ọ̀rọ̀ yìí gùn gan o n ó sì ṣe ní ṣókí fún ọ ni nítorí pé kíni ìlò èdè ohun ewé ni o ọlọ́gbọ́n tó bá gbọ́n yóò ti máa mẹni tó ń takòtó ọ̀rọ̀ sí òkú tó láyé o ayé kì í fẹ́ fún ni nísinmi ọmọ aráyé máa ń sọ̀kò ìbànújẹ́ sẹ́rù ẹni ni gbogbo ohun tí ẹni tó san wọ́n lóore tó yẹ kí wọ́n ó fi sóore ìbàjẹ́ rẹ̀ ni wọ́n mú gbọ́ tó bá dáa bẹ́ẹ̀ ẹ̀yin nu o èèwọ̀ ni àbàbí tí ibi ni léèrè ẹ jẹ́ ká ju ẹ̀ torí pé kíni kò sóògùn kan tó lè pàkúrọ́ lójúgùn eegun dáńgbóró onlojúgùn ológun tó bá dán wò yóò fi tètè yòókù jíjó èrì jàǹwìlì ni àkànbí ọmọ olódò dẹ ó dúró ti olódùmarè tí ó fẹ̀yìntì ẹnì kankan olúwo ó fi fún ṣe ibi ní ìdánu dúró lónìí tí wọ́n máa tẹ̀síwájú ní dédé àkókò ìkan náà lọ́la mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn ètò yìí ojú owó ò ní pọ́n yín ojú owó kì í pọ́n dáadáa ẹ ṣàṣejèrè ọ̀rọ̀ tẹ̀yìn náà ó dayọ̀ bàbá ẹ̀là lọ̀rọ̀ ń rele o òdi ọ̀yọ́ tó ń yá lóde òní èmi afọ́n kàkà kí sí ilé ọ̀tá kétí rẹ̀ kó lè gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ ire o.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Ọ̀rọ̀ nípa bí ìpínlẹ̀ Èkìtì ó ṣe máa tẹ̀síwájú ló yẹ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí. Nítorí ẹ̀ la ò ṣe gbúdọ̀ fi àyè sílẹ̀. Fẹ́nikẹ́ni láti máa fi ẹyẹ tó wà lórí igi tàn wá. Torí bóyá ẹyẹ abìkú gangan ni tàbí abìkú gangan ti ń dáni nídà gírígírígírígírí. A lè sọ Ọlọ́run ò ní jẹ́ ká bọ́ há o. Ṣùgbọ́n ẹyẹ eléyìí tó ti ń bẹ lọ́wọ́ wa tá a ti rí kọ́ lọ ẹ̀. Tó sì wá jẹ́ ẹyẹ rere, ẹyẹ ìdùnnú, ẹyẹ àlàáfíà. Òun ni ẹ jájúmọ̀ kọ́wọ́ ti ká fún láyè kó wọlé. Bí ó dún Àbáyọ̀mí. Òun ni ẹni náà táwọn èèyàn ti gbé wò tí wọ́n yẹ̀ wò tí wọ́n mí wò tí wọ́n wọ́n wò. Tí wọ́n fi ìpó níwé ètì púpọ̀. Tó sì ti ṣe bẹbẹ nípínlẹ̀ Èkìtì lórí ètò ẹ̀kọ́ ètò ìwòsàn iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ púpọ̀nà àti ìdàgbàsókè ìgbèríko. Ó ṣe activate ló ń renovate ló ń stimulate ló ń integrate ló ń rehabilitate. Ẹ wò ẹ́ inú ti ń ro mímí o lè ká gbogbo ẹ̀ tán. Ọmọ wa pàtàkì ni a factual diligent and unbiased son of Èkìtì láti ward 10 Ọgọ́tún. Ìyẹn Professor Láyínká Wópétò ló ní ká sọ fún yín pé no turning back. Báwo ni o? Lábí àṣẹ IAPC. Tẹ̀ ẹ́ síbẹ̀.
3: Ṣé o lè fi irun mi dárò àrà yìí? Oníbàárà mi ọ̀wọ́n. Ó ń kọ lórí YouTube ni. Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni? Dátà láti MTN ó yàtọ̀ mà ní. Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta dátà.
4: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.

Aja kwa katuma kira wako juma Ako juma, ako juma, tuko juma wani ye Nibi kukwete ya tuti lamfana Ati magba minora toni sebeti ma Mojo bati dairi otukba dosema Odi welo ni ye Ako juma, unini ajo ajima Ajo alubarikani Ajo akojo, ajo yeye Emi ama sela duwa ni kukwa ajo ajima bayi Ano bami Ma se jima to nini akima funwa Wa wala bi gbogbo ta ti keu keu tuba eyin awon mama awon afa ta ti kirun sadua loni Olorun dakun Wa da wa dura wa o ojo jima ojo akojo ni gbogbo n ta ti kojo o kere o pade ni obinu lare Olorun dakun ma tuka mo wa lowo o wa wala ojo ni nibi gbogbo ti won ti be o kaakiri agba nla aye Olorun dakun ibi bata tin teni kokan wa lese ba wa bororo tura si o ope la se loke pe la ni de na gbanu la tun ni fo lo fo loruko gbogbo eyin temi ngboro aye folaji oye ta yo ruko mi lo nje be faka sport the controller of sport in general the sport commander agbara gbogbo le ka fatamola category e Won wa die e je ko ye won pe assignment ni bi nba ni mo gbe tutun de yin na bi nba ni mo gbe tutun de o ye yin na e data nanu ma diji lori trailer mo ya mi life wa ya nbe loko yin gangan niyan gbe mi debe 100 e je ajo farabalẹ gbera wa turabaye ta ba so ni pe royin re daraya ki si o tun lo niyan gege ba si ko wi e pa pa pa Oun la ma se lo ra to ni mo se ni leri fun wa lana. Won le tun ma gba mi lalaroye ni gbogbo ojo ojimo. Olorun lo de lo ni ori be. Ibo lati bere. E je loko. Ninu idije ti Unity Cup. Ele to se pe yo gbera so laipe lojo Saturday. Enu mi ago to se pe asikagba re ma lanfani ati gbin e lojo Saturday niyan. E dede ago meji abo ale. Àwọn ògbọ́n dárigì agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ ìlóyèdè wa Nàìjíríà wọ́n ti ń sọ̀rọ̀ wúrí o pẹ̀lú àtìlẹyìn tó gá yẹ́ta. Láti lè jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà ká tún gba ìdíje ti Unity Cup yìí back to back bẹ́ẹ̀ bá gbàgbé. Ọwọ́ orílẹ̀-èdè Nàìjíríà gangan ní fi ẹ̀yẹ yìí wà àwa alágbà á ní orílẹ̀-èdè Jamaica lọ́dún tó kọjá. Èmi ẹ̀ wá kọ́ra ò lè bá yá orílẹ̀-èdè Jamaica náà látún bá pàdé lásìkágbá. Lọ́dún tá a wà yìí náà gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn ó lè mí náà farabalẹ̀ jẹ́kẹ́ yìí tiwọ́ mọ̀ ẹ já kó ń bẹ pàápàá. Àṣọ lè wa tuntun tá a ṣe pé wá á tọ okó ńkọ nìyẹn. Oni tó tiẹ̀ wà nínú ọkàn tó ń báyìí oni láti gba ife ẹ̀yẹ fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí a farabalẹ̀ jẹ́kẹ́ yìí tiwọ́ mọ̀ ẹ já kó ń bẹ pàápàá torí àrọ́jọ́ mùsùlùkùn. Prediction wa si n lọ lọwọ o gẹgẹ ba se nikẹyin ti wo ma predict eyi to ma sẹlẹ lọla niyẹn aago marun rọle ala lo ma lanfani ati waye o ṣugbọn pẹpẹ opin lónìí iyẹn fun prediction yin to ba ti da aago mẹfa ale oni ọla gangan ni ipo ẹgbẹ agbábọọlu paris saint germain wọn o ma kojú ko ẹgbẹ agbábọọlu arsenal kọtì

bá fẹ́ gbé ẹ̀sùn Fernandez. Ṣé bí rírà làwa náà rà á? Bá a bá sì fẹ́ tà náà kò lẹ́jọ́ nú o. Bẹ́ ẹ bá fẹ́ gbé ẹ̀sà ti ní £120 million lọ́wọ́. Bẹ́ ẹ bá ti ní £120 million lọ́wọ́ tọ́, ẹ wá gbé ẹ̀sùn Fernandez o. Tòrá ń gbé ìròyìn wípé ọmọkùnrin yìí fẹ́ kónukọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lọ́wọ́ tá a wà yìí. Ẹ̀yin Chelsea, wọ́n ní ká wá gbé ẹ̀ńbá ti ní £120 million lọ́wọ́. Ṣé bẹ́ẹ̀ ló ṣe máa rí sẹ́ nílé o? Ṣé ẹ fẹ́ yọ̀ǹda rẹ̀ ní sáà tá a wà yìí? Àwọn Chelsea ní kò sí wàhálà bí ò bá lọ kó máa lọ. Ó ti ṣe dáadáa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Làwọn bí Olúbáyọ̀ Michael gbogbo ìjàpọ̀ extension Fẹ́mi fi lẹ́gbẹ́. Up Chelsea. Fọ̀tò bẹ́kẹ̀ dáṣọ nìyẹn gbogbo làrámọ̀kí Mr. Rotimi. Àwọn Chelsea tó dúró ta ẹ̀yìn Chelsea ń gbòòrò ayé. Ṣé ó máa lọ bí ò bá lọ? Òótọ́ ni pé Ẹ̀sùn Fernandez náà tó wà lára àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina o. Yóò lọ kópa nínú díje fi ẹ̀yẹ àgbà ńlá ayé torí pé orílẹ̀-èdè Argentina ti release squad wọn. Àwọn agbábọ́ọ̀lù tó ń lọ bí 36 ni wọ́n kéde. Eléyìí tí yóò yọ balógun wọn sílẹ̀, Lionel Andres Messi. Bàbá Mateo, bàbá Mateo. Ẹlẹ́sẹ̀ rọ́bà nìyẹn kíngí kíngí kẹ́ngẹ kẹ́ngẹ. LM10 tó gá ayẹ́ta káàkiri àgbà ńlá ayé. Ẹ̀sùn Fernandez wà ń bẹ̀. Àwọn Chelsea ní kò ṣe ní sí mbẹ̀. Ẹ jẹ́ kó mbẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé agbábọ́ọ̀lù Atlético Madrid mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀? Òun ló wà nù kọ́. Orílẹ̀-èdè ti Argentina ìyẹn scored wọn o. Eléyìí tí ó lọ gbá ìdíje fi ẹ̀yẹ àgbà ńlá ayé lọ́wọ́ tá a wà yìí. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Ìdíje fi ẹ̀yẹ àgbáyé lẹ́ẹ̀kẹfà rèé fún Lionel Andres Messi. Ó ṣe wà sí agbésẹ́yìn tiwa létí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n mọ̀ tún ti kàn sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gunners sí. Ṣó ń gbọ́ mi ọ̀túnba láre fọ́lànà gbogbo òlú ọ̀wọ̀. Tàánà fẹ́ gbé ń bẹ̀. Àwọn gan ti ní agbábọ́ọ̀lù tá a fẹ́ gbé yóò ṣe é ṣe kí ikọ̀ Arsenal má yọ̀ǹda rẹ̀. Piero Incapini. Wọ́n láwọn fẹ́ gbé o. Wọ́n ní ṣùgbọ́n àti mọ̀ bóyá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gunners máa yọ̀ǹda yàbọ̀ ní yọ̀ǹda ẹ̀. Àwọn Gunners wọ́n lẹ́yìn gan tiẹ̀ ti mọ̀ pé a nílò láti yọ̀ǹda agbábọ́ọ̀lù lásìkò tá a wà yìí. Nípa ti Anthony Gordon, ó ti wà ní Barcelona lálẹ́ àná, kódà ìròyìn jẹ́ kó yé mi. Ó parí àyẹ̀wò rẹ̀, ó ṣeé ṣe kí Lionel tó sú. Kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona kí wọ́n kéde Anthony Gordon gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù kọ̀ Barcelona lóní tuntun àjà àbalẹ̀ bí ẹ̀mú kọ́lọ́kọ́ nìyẹn. Ó máa jẹ́ agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì tí ó wọ́n jù báyìí nínú ìtàn ìgbésí ayé kan ti Newcastle United lẹ́yìn Alessandro Isak tí wọ́n tà ní £125 million fún Liverpool. £69.3 million òun ni Anthony Gordon náà bá dé o. Ikọ̀ Barcelona bí ò bá sí kọ́ tí ò sámodi lónìí. Wọ́n kéde ẹ̀ pó ti di agbábọ́ọ̀lù kọ̀ Barcelona. Àwọn Gunners wọ́n ní kò ti ẹ̀ sáyẹ̀ fún Piero Incapini láti finú kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Gbọ́mí dáadáa, aláṣẹ KSC àmì gbogbo kárí àkókò mi ò ní wá ẹtì. Àwọn Gunners nìyẹn, Ogun 19 gbogbo làrámọ̀kì. Adéwálé Màṣá gbogbo òlú àjùẹ́, ó bàjẹ́ tì. Àtọ̀túnba láàrin Fálànà gbogbo òlú ọ́. Gbogbo òlú ọ̀wọ̀ bàmí tó dúró re nìyẹn, bí ò ní wá ẹtì. Ọ̀la kíni tó máa ṣẹlẹ̀? Wọ́n ní alárí ó farabalẹ̀ ju àgbáyìn kan ó gbé nǹkan àná. Ẹ̀jẹ̀ ń lọ síbi kí n tó lọ sójú ọjà. Torí bábéjì kọ, abala bóyá lẹ̀mọ̀ táwọn bá bọ̀ látànà. À á fẹnu ẹ̀gún bì kan láàárọ̀ tòní. Ẹ̀yin ẹ sáà mọ tẹ pídíṣà yín wọlé mo tún ti rẹ́ nìkan tó tún tẹ̀ wọlé báyìí kò sí wàhálà. Ẹ̀jẹ̀ sọ fún wa pé àjọ. Eléyìí tó ń ṣe àgbékalẹ̀ àmì ẹyẹ Ballon d'Or wọ́n ti jẹ́ ká mọ̀ pé lọ́dún tá a wà yìí. Àsọ wà lè ṣe ló ń fi Chelsea ṣe yẹ̀yẹ́ ayọ̀ láfá tó kan kí n parí ètò. Àjọ tàbí kí n sọ pé àwọn ìgbìmọ̀ eléyìí tó ń ṣe àmójútó àmì ẹyẹ ti Ballon d'Or wọ́n ti jẹ́ ká mọ̀ pé àmì ẹyẹ tọdún tá a wà yìí orílẹ̀-èdè England yẹn ní London gangan ni ó ti wáyé. Ǹjẹ́ kí ló dé tí ó fi wáyé lórílẹ̀-èdè England ní London? Wọ́n ti wá ṣe lálàyé o. Ọ̀rìn kí ni wí ìròyìn tí ó fi wáyé? Wọ́n ní ṣe rí àmì ẹ̀yẹ Ballon d'Or tọdún yìí. Òun gangan ni yóò pé 70 ọdún 70 years eléyìí tá a ti ń bá bọ̀. Ẹ mọ́ gbàgbé pé ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 1956 òun gangan ni wọ́n bẹ̀rẹ̀ ètò àmì ẹ̀yẹ Ballon d'Or. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì a fẹ́ fi bu ọlá fún ni. Ǹjẹ́ ta lẹ fẹ́ fi bu ọlá fún? A fẹ́ fi bu ọlá fún Sir Stanley Matthew, ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè England tó ṣe pé òun gangan lọ́lọ́run kádàrá. Ó kọ́kọ́ gba àmì ẹ̀yẹ lọ́dún 1956 tá a kọ́kọ́ ṣàgbékalẹ̀ rẹ̀. Ohun tá a fẹ́ ṣe lórílẹ̀-èdè England ní London lọ́dún tá a wà nìyẹn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀, òótọ́ ni pé Sir Stanley Matthew

0: bíbù ní gbogbo èèyàn mọ̀ sí i. Òun gangan ló kọ́kọ́ gba àmì ẹyẹ yìí, ó sì fi ìtàn balẹ̀. Ìtàn wo gangan ló fi balẹ̀ àwọn tèmi ń tẹ́tí lẹ̀ pọ̀. Tá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù tó dàgbà jùlọ nínú ìtàn, eléyìí tó gba àmì ẹyẹ yìí, at the age of 41 years, òun gangan ni Sir Stanley Matthew gba àmì ẹyẹ lọ́dún 1956. Kò tí ì sí agbábọ́ọ̀lù tó tún dàgbà jù báyìí o, tí ó gba àmì ẹyẹ yìí, at the age of 41 years ló gba àmì ẹyẹ yìí lọ́dún 1956. Tá a bá sì tún ní ká wò ó, ọdún yìí gangan ni ó pé ọdún 24 years, 26 years, tí bàbá ti dágbére fáyé. Lórí pé Sir Stanley Matthew, ó dágbére fáyé ní ọjọ́ 23 oṣù kejì ọdún 2000. Ọdún yìí gangan ni ó pé ọdún 26 years, 26 years, tí Stanley Matthew ti dágbére fáyé o. Wọ́n ní gbogbo eléyìí lárúpọ̀, tá a fi ní ká gbé àmì ẹ̀yẹ ìtọ́dún tá a wà yìí. Ìyẹn àmì ẹ̀yẹ Ballon d'Or tọdún yìí ká gbé wá sí London. Ibi wọn ò ti wá ṣe gangan ní lọ́dọ̀ wọn ò tí fojú ẹ̀ léde o. Èbó ńlẹ̀ àlàkalẹ̀ yín pọ̀ àlòjànú ni yín ọmọ aṣokúndere. Ẹ ǹlẹ̀ èbó àfin ọmọ aṣọṣadíyọ̀, wọ́n ní àlàkalẹ̀ ètò púpọ̀ púpọ̀ púpọ̀. Ọlọ́run ló sì ní orí bẹ̀. Wọ́n wá jẹ́ kó yíwa pé tọdún tó ń bọ̀. Òun rọ́wọ́ ọ̀rẹ́ Ògúndìrán Kọ́láwọlé ọba sí òní, àádọ́dún ẹ̀yìn Manchester United náà. Àwọn ìgbìmọ̀ yìí, wọ́n wá jẹ́ ká mọ̀ pé tá a bá ti ṣe àmì ẹ̀yẹ Ballon d'Or tọdún yìí ní London, tọdún tó ń bọ̀, a gbé lọ síbi tá a ti pa súná rẹ̀ tẹ́lẹ̀. Ipò gangan ni wọ́n ti pa súná rẹ̀, orílẹ̀-èdè France ni. Ẹ máa lo dáúdà, àràtá ẹ dá sókun òní ti láìfà àbàdàmọ́là. Bó o là bá ṣe, ẹ já dójú ọjà ká lọ polówó. Ẹ sáà mọ tẹpidíṣàn yín wọlé. Díẹ̀ tí ì gbọ́ nǹkan kan, ẹ tún gbọ́ wìrìnwìrìn. Máa wọlé ayọ̀ láfátókun. Fìlà yóò wá pọ̀. Àwọn Manchester City nìyẹn o. Ọlọ́run ti rẹ́dì mọ́ yín, ẹ gba trẹ́bù. Arsenal ni ó gba trẹ́bù lọ́dún tá a wà yìí. Oníbo ni trẹ́bù wọn ṣe pé ìyẹn fìyẹ́lẹ̀ fọ́lọ́run. Mo ń lọ́wọ́ gbogbo ara mo fi ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Wait, have you heard? Domino's and Cold Stone Mega Week is here. And this is not your regular kind of offer. We're talking your favorite hot, fresh pizzas. Now at prices that just make sense. Cheesy, creamy, soothing goodness. Without the can I afford it moment. Buy one, feel like you've won something. Buy more, and it's a full celebration. Lunch break sorted. After work cravings handled. No energy to cook? Say less. Hey, let's go. This mega week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal, it's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you, or order now. Mega Week.

0: Má fi fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀?
7: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà? Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
8: Ẹ̀ka bọ́ padà pápápá. Ẹ̀kún ti máa gbé ẹsìn ọ̀gbọ́dọ̀ kéré àsárelé. Ẹ̀jẹ̀ sọ fún ọpẹ́ nínú kẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United. Wọ́n ti jẹ́ ká mọ̀, wọ́n ní gbogbo tí ikọ̀ Manchester United bá nílò ní sáà tuntun tá a fẹ́ mú yìí, òun gangan ni wọ́n pèsè fún wọn o. Torí pé ikọ̀ Manchester United, a gbọ́dọ̀ jẹ́ kí ogún àti iyì eléyìí tí wọ́n ti ní látẹ̀yìnwá kó tún padà. Pàápàá jùlọ, ká mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ba Manchester United. Wọ́n tá a mọ̀ wọ́n mọ́ o. Ikọ̀ Barcelona ti jẹ́ kó yọ pé àwọn ti ṣetán àti san £50 million o fún Marcus Rashford. Ẹ bá sí gbàgbé, àdéhùn Ọlọ́run ló mú ọ wá lọ́fẹ̀ẹ́ àti ń retí ẹ tẹ́lẹ̀ on Lundi. Òun gangan ló ń ṣe lọ́wọ́ nínú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. Ṣé Manchester United ṣe ń wọ́n gbà láti tà ní £50 million? Ìyẹn gangan láti mọ̀. Gbọ́mí dáadáa Prince Adéjìnwá Adébànjẹ́ gbogbo gbàrà òkè. Up Manchester United. Ẹ bá ń kí ògún dìran kọ́lá wọlé ọba sí òní mi ò ní wá ẹ ti Up Manchester United nìyẹn. Àti ọ̀nàrẹ́bù Olúwa Tóyìn Victor Jaffe. Ó bàjẹ́ tì. Ẹ jẹ́ ń sáré lọ sí abala bóyá lè mọ̀ pàápàá. Abala táwọn tèmi ń dúó dé nìyẹn. Láti máa ń jára wa tán gbéra wa débẹ̀ gbogbo bí nǹkan bá ṣe lọ. Nípa àwọn tẹ́ ẹ ti gbọ́ àti tẹ́ ẹ ti gbọ́ tàbí tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ ti gbàgbé. Nípa eré ìdárayá káàkiri àgbáńlá ayé, ó jẹ́ kó yé wà pé ògbóǹtarìgì atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀. Àtúrò Bricio Kata, òun gangan ni atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ná red card jùlọ tó pọ̀ jù lórí nínú ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé o. Ẹ̀ẹ́mejì ọ̀tọ̀ọ̀tọ̀, òun ló ti pín red card o. Tà á lẹ́ni kejì, Marco Antonio Rodriguez ni. Atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ ọmọ orílẹ̀-èdè Mexico náà ni o. Ẹ̀ẹ́márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, òun lòún ti pín red card nínú ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé. Sunday, Joaquin Cors. Genius, ọmọ orílẹ̀-èdè Faransé, ẹ máa rán ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà ti pín red card nínú ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé o. Jẹ́ jámọ̀, mo ṣe ní ìlérí fún yín lánàá pé màá mú wà. Àwọn orílẹ̀-èdè tó ti gba red card tó pọ̀ jùlọ nínú ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé. Mo yàn fún yín lánàá pé orílẹ̀-èdè Brazil ló wà ní ipò kíní o. Ẹ mọ̀kànlá lórílẹ̀-èdè Brazil àwọn agbábọ́ọ̀lù wọn láti gba red card nínú ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé. Argentina ló tẹ̀lé wọn ẹ̀mẹwàá ọ̀tọ̀ọ̀tọ̀ láti gba red card nínú ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé o. Tá a bá sì ń sọ nípa red card, ẹ mọ̀ pé ọdún 1974 ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ná red card nínú ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé. Títí di ọdún 2022, ìfẹ́yẹ̀ àgbáńlá ayé tó gbẹ̀yìn nìyẹn o. Ọdún yóò sì gbéra sọ nínú oṣù tá ń wò lọ́ọ̀kan yìí. Orílẹ̀-èdè Uruguay wà ní ipò kẹsàn-án nine red card. Òun làwọn ti gba o. Cameroon red card mẹ́jọ. Orílẹ̀-èdè Italy red card mẹ́jọ. Netherlands red card méje. Mexico red card mẹ́fà. Orílẹ̀-èdè France red card mẹ́fà. Portugal red card mẹ́fà. Orílẹ̀-èdè Germany red card márùn-ún. Orílẹ̀-èdè Hungary red card márùn-ún. Ìjẹ́ ẹjẹ́ mọ̀. Ẹjẹ́ ń tún sáré ju eléyìí mọ́ kí n tó máa lọ láàárọ̀ tòní. Látọdún 1974 sọdún 2002 nínú àwọn ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé. Ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé ọdún 1974 West Germany ló gbàlejò ẹ̀. Nínú gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá lọ́dún náà lọ́hùn red card márùn-ún péré ni wọ́n ná o. Ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé ọdún 1978 orílẹ̀-èdè Argentina ló gbàlejò ẹ̀. Red card mẹ́ta péré ni wọ́n ná nínú gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ìfẹ́yẹ̀ àgbáńlá ayé ọdún náà lọ́hùn. díje fẹ́ ya àgbáńlá yọdún 1982 orílẹ̀ èdè spain ló gbàlejò ẹ̀ nínú gbogbo fẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá lọ́dún náà lọ́run red card márùn péré ni wọ́n ná lọ́dún 1986 mexico ló gbàlejò ẹ̀ red card mẹ́jọ ni wọ́n ná orílẹ̀ èdè ìtàló òun ló gbàlejò tọdún 1990 red card 16 red card òun ni wọ́n ná nínú ìdíje náà lọ́dún náà lọ́run ọdún 1994 usa 94 red card tó ń lọ bí 15 red card ìdíje france 98 22 red card lọ́dún náà lọ́run south korea japan lọ́dún 2002 17 red card ni wọ́n pín nínú ìdíje náà lọ́dún náà lọ́run germany 2006 28 red card eléyìí tó fi ìtànbalẹ̀ gẹ́gẹ́ bí inú ìdíje tí wọ́n ti ná red card tó pọ̀ jùlọ south africa 2010 17 red card ni wọ́n pín nínú gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́dún náà lọ́run brazil 2014 10 red card ló wáyé ń bẹ̀ russia 2018 4 red card péré ni wọ́n ná nínú gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ náà qatar 2022 4 red card mélòó ni wọn ò ná nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé tọdún yìí eléyìí tí mexico canada us ò gbàlejò ẹ̀ yẹn gangan láti mọ̀ mo tún gbé indé bẹ́ẹ̀ ṣe tuntun sèmi náà ń sọsẹ̀ sèmi ṣe tuntun à á pàdé láago mẹ́ta ọ̀sán ọ̀la ní farm guesters lókè ìjẹ̀bú ẹ̀yìn arsenal ọ̀la wọnú oṣù tá a wà yìí o gbogbo ntẹ́yìn náà bá máa ń sà ní tirada ní tàdúrà ẹ̀ máa sà á àáfẹ̀yìn psg bẹ́lẹ̀ lọ́la chelsea lèmi o mo sọ́pọ́ọ̀tì ni níbọ̀ mi nìyẹn àwọn arsenal ẹjẹ́ á máa gbìyànjú ká máa ṣeré ìdárayá ẹ̀ tún gbọ́ mi lálàròyé tó bá tún di ọjọ́ ṣẹ́gun tó ń bọ̀ títí ìgbà náà àájọ fàìkú dẹ́gbẹ̀rẹ́ ni fọlájì òye táyọ̀ orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ fàkàó sports aago márùn rọ̀lẹ́ òní ni prediction yìí dópin o 09021077719 ẹ jẹ́ á máa gbìyànjú ṣeré ìdárayá ẹ kú kalẹ̀.
1: ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tó ti sún yíyálà ọfẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àbóríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn ò di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ẹ̀ la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
4: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDCare. CDCare. Application ni pé tí ẹ bá ti ní orí fóònù yín ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
1: gas ni o
4: bẹ́ẹ̀ fẹ́ ra aga ó wà nbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà onídàájú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
4: bẹẹni kí wọn lọ wò kó tó di pé wọn ò wá ní àǹfààní pé ọjà jẹ mọ sanwó kínní ní ọdọ wa àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá so àwọn kan tún wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn fẹ́ láǹfààní láti máa sanwó àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks
1: ogójì ọ̀sẹ̀
4: láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pè ṣé wọn kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọn wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọn ṣe ṣe.
4: Ẹ ṣeun olótú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ sànyókù fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí tó bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tó bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
1: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
4: Ẹ ṣeun olóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin to sanwo kini keji fun okan wa ti bale lori pe eleyi yo le ma sanwo lo en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si ma gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara rara sa
1: eh se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
4: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ironu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun anfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh eh gege bo se je niyan te fi anfani lati mo sanwo re lai ni da yin la mu rara rara
1: nibo ni office yin
9: office wa wa ni Exodus filling station formerly tota opposite factor chief pharmacy oluwa tuyi quarters akure ondo state
4: olule se wa si wa ni number 6 ike asogua antony leku ni ilu Eko be ni olotu
10: e pe CDK sori number yi 07074542995 le kan si 07074542995
4: e seun olotu
1: oro le ti gbon lati enu ogbeni Abdulhakim Okola te je asoju CDK iwa na magore loni o le bade to ni dukia
11: ore wa kilo de to roju koko bayi
12: wo ore o su mi oje iya isese petan lori phone ni onu gbogbo abo da na wa ni njo gas cylinder wa na ti

0: níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́mọ adáwọ̀ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù. Ràn tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
2: CD Care, making life easier.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: A ó máa tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun ń sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú Corona báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà tiẹ̀ ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ọkàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ lẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ bẹ́ẹ̀ sì ni ni won tun ma da ta kebe kebe se bi ewe ati egbo yin na le won na nlo nitori e mo fi lo ko ewe ati egbo eri to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egbo ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba nlo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi babo oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen, opposite Oye Mekun Grammar School, ni ilu Akure, ero bani soro mire, o samu o, 64, 60, 64, 19, o samu o, 64, 60, 64, 19, alafi arawo ni bifi apia, ojiba.
6: Asikoti to
9: iseda gbogbo fe gba tun se
6: ife ja
9: gbogbo fe pada bo sipo
6: mo e fojuri taye nde ti
9: ni
6: so ni sinu kuku biri mu biri
9: ta lati parking go
6: iso jo lojo mo kale lo
9: kuru olorun ko seun ti gbe kale
6: lati fanu gba gbogbo iseda patapata
9: yi ti a pe akole re ni
6: idasi olorun laarin lasigo
9: afiye si laarin
6: ariyan jiyan
9: attention that means contention
6: now it's your turn for total deliverance
9: e ti ugbera so
6: lojo keji
9: ti di ojo keji le
6: lokun
9: kefa
6: from the second to 22
9: June 2026
6: idi ti a ko maru iro le lojojumo
9: ko seun ti prayer hall
6: opposite Oye Mekun Grammar School
9: Akure Ondo State Nigeria
6: Ipiti o piti piti awon iko atiriju Olorun alaye
9: Olorun oba mi Edumare mi si
6: o ti ma fa sotele jaide wole isupale yan yan
9: His Royal Majesty
6: Oba Adebanji Ajibola
9: Ile Ture of Ishure Kingdom
6: Prophet Paul
9: Oluyemi
6: Atawon iran si Olorun kanrin kanrin
9: mi o ti ma fa sotele si fere si orun sile
6: Baba wa
9: Ile Olorun alaye ti aran si iran isisi
6: Pastor Dr. Paul Oba
9: Tare ti o ti ma pa si agbara fun imuse ile
6: ri isoju olojo mokanlelogun
9: yi Masalaisi nbe
6: o Ibe
10: Hey kids, parents, guardians, get ready for the biggest Children's Day celebration in Akure as Adaba FM proudly presents Children's Day Fiesta 2026. Coming up on Friday, May the 29th, 2026. Venue is Ojaja Hall at Ojaja Suite, Alagbaka Akure. It's going to be fun-packed with exciting activities like quiz competition, debate, choreography, face painting, games, dancing competition, and lots more. You don't want to miss it. Bring your children to enjoy a memorable day filled with learning at Adaba FM Children's Day Celebration 2026, where every child shines, supported by Ojaja Suite, John Vent Company, Dano Milk, and Family Affairs.
11: Mommy shark doo doo doo doo
12: Aha, orile de bomo wa nilu ifira akoko. Gbogbo eniyan wa ba wa yo.
13: Ori ole lori mi.
14: Toti ola tarun wa toti.
12: Awo pepe ni o. Awo gbo ni gbagbo omo lehin Christi. Ti ifira akoko. Danda we dunun ti a sin ba omo wa. Eyo fi ipo alaga APC ipile Ondo. Olorun yan won si. Honorable Kola Wole Babatunde Ameshi. Ti ipile Ondo. Eke asiwaju dati wa. Awon gbaladura wi pe aseye le o ma se. Lagbara Olorun. Asi wa dupe lowo gomina wa ni ipile Ondo. Honorable Lucky Orimisun Ayedati wa. Ti bi won se nti omo wa yi lehin. Adupe o gomina wa.
15: Oh yeah.
12: The Ifira Christian Association of Nigeria.
15: Kan ifira chapter.
12: Let's celebrate Honorable Kola Wole Babatunde Ameshe Ondo State
15: on his emergence
12: as the newly Ondo State's APC party chairman,
15: aka Asiwaju Datiwa.
12: We sincerely appreciate our dear Ondo State governor
15: for supporting our son
12: in this great achievement.
15: Thank you, Mr. Governor.
12: We also extend warm greetings to Barrister Dr. Kayode Ajulo, Honorable Commissioner for Justice and Attorney General,
15: Honorable Muritala Babatunde, Member Ondo State House of Assembly,
12: Honorable Tokwe Olajube,
15: Lawmaker Ondo State,
12: and Honorable Wale Smart,
15: Personal Assistant to the Governor on Olituku Matter.
12: Congratulations and God bless Ondo State.
15: Evangelist Sunday Samuel Abiola, Council Secretary.
12: Reverend Kano Olabode MJ
15: Converse Yama
12: Prophet Gabriel Owadayo

0: UK àti Europe ń lọ lọ́wọ́.
1: Wọ́n àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 090-3696-4322 tàbí 080-7958-1999.

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
1: Abba aṣọ òkú ti ìgbọ́ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ ti nú rárá ó kágbó ẹyin didun ara riro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6062 6253 0

fi ń kí alhaji sí foṣù palaye ajigboto so tún ti ayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú ìwúyè gẹ́gẹ́ bí akọgun ìlú ìrẹsì òbí léyìí tó máa ń milẹ̀ tètè ní ọjọ́ sunday tari first of may yìí bẹ̀rẹ̀ láti 1 PM ní olúrẹsì palace lẹ́yìn èyí wá ní reception níbi tí táyé tùráyà yóò ti máa fi torí tìlù dábìrà tí gíga mímu pọ̀pọ̀ ṣinṣin yungbayungba yóò ti máa toro mi ní ẹlẹ́ jọlọfun jọlọfun oṣù palaye amẹ́ríkà náà máa ṣe yọrí o láwùjọ eléré fíìmù láwùjọ olórí àtàwọn afèdèsọ́nà bàbá yìí gba ìlú gbọ́ ìlú ìrẹsì máa gbàlejò ń jọ yìí o ó yá kájọ lọ bákọgun yọ ṣẹṣẹ ṣẹ.

0: ajọdun pẹ ajọdun ọdun kẹni ìwélọgbọn ti ijọ possibility house ministry labẹ olùdásílẹ ìyá wa
1: prophetess ro
0: anifowose tí ó kún fún ìmísí tó ń ti ìbùkún rẹpẹtẹ
1: ẹwà kájọyọ.
2: Yorùbá ni yiniyin ni ká tún lè gbà míì sí torí ẹni tí ò dúpẹ́ gbẹ̀fà ó sì gidi ní ìgbèjì. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gómìnà Lucky Ayédàtiwa Orínísàn. Wọ́n ṣe fàyè gba gbogbo àwọn àgbẹ̀ lókè ẹ̀gàn. Kí ká máa ṣe ní yọ̀tọ̀mì kan sì máa báṣẹ́ wọn lọ ní rẹ́gẹ́dẹ́ fín. Ẹ má gbàgbé gbogbo àlàálẹ̀ ètò tá a là fún àwọn àgbẹ̀. Ẹ jẹ́ ká jọ wù ọmọlúàbí. Ẹ má gbàgbé Polygon Map ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ti ṣe. A sì tún rán wọn kọ̀lọ̀rọ̀ sí. Tí wọn ò yà sí. Tó fi dórí aago forestry. Tí ìjọba ní pé kí wọ́n máa ṣe. Ẹ sì mọ̀ wípé ètò ìyá àwọn àgbẹ̀ ló máa benefit. Gbogbo ẹ̀yin àbá àti ìgbèríko kọ̀ọ̀kan. Tí ò tíì ṣe ìgbésẹ̀ kankan nínú àwọn àlàálẹ̀ ìjọba wọ̀nyí. Láìpẹ́ àwọn taskforce yóò mọ yaba kọ̀ọ̀kan kiri. Àbá tí ò bá tíì ṣe. Ìjìyà pàtàkì wà fún o. Bákan náà, gbogbo igbó dúdú ni àwọn àgbẹ̀ ti kọ́ tán lókè gan. Ìjọba sì faramọ́. Ṣùgbọ́n gbogbo ibi títí kì í wà àti màláìnà àgbẹ̀ ti ń bá

0: Plantation ẹ mọ pẹkẹtẹ ti kẹrù yín o kéde pàtàkì yóò wáyé láti ọwọ ìjìnlẹ ayé akínọlá commissioner for agri and forestry.
1: Dádì Junior jọ ọ jẹ ń sùn má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior má yẹ̀yẹ́ mi mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fimile jare.
3: Igota abakasu lo tun se go.
1: Ye, ma pa mi jare je nse ya awon omo mi.
2: Nbo lo nsa lo.
1: Rona Daddy Junior ogbon wo lo da.
2: Emi na ko. Isowo Igota abakasu ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin. Ajabi idani.
1: Eh.
2: Beni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko nje o wa nle lati je kokunrin o ma woke. Finu ka bi o se okele kai bigo kabara capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fa won okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekurere alaye e pe 0803860685 e lekan si 0803860685
4: Bo, si Dominion Cakes and Confectionaries. Ti won pe se Dominion Bread ti gbogbo ara lo nsaferi. Njo feran bread toro dada. Dominion Bread ni ko bere fun. O dun lenu, o sara lore. O si porisirisi bi white bread, coconut bread ton fi agbon pelu e, ati banana bread ti won fi ogede pelu e. Dominion Bread koja be, ko wa tun sibe o. Akara oyinbo lorisirisi fun awon ayeye yin. Donuts, meat pies, yogurt ati parfait, chin chin ati small chops. Gbogbo e lo wa fun yin lo niran. Gbogbo bi te ba lo kaakiri e ma beere fun Dominion Bread. Ti Dominion Cakes and Confectionaries in pelu e ni dojuko NMPC Sango Ado Road Akure. E le pe won sori ero ibanisoro yi o 0703-799-9152 tabi 0907-776-4455. Dominion Bread o dun lenu o sara lore iwo na je nbe.
5: Temi a se se 2026
6: sore tinu omo tujuka
5: gbogbo eniyan o tun ti ya o sinu ipade adura olododun tọlọrun ti ma tun gbogbo ipitaye ti sọja kure tẹse tonirobinu jẹ ti fun fayo bẹẹ lo gbọjọ pipẹ si nse wọlẹ tọdun yi la tun gbẹyin si o kẹwa ba jesu kristi akirisore pade ninu ijọ jesus christ success miracle church aka success church to wa ni number 51 oluwaseun street opposite coca-cola mini depot oke ijebu akure kiyesi emi yoo ṣe ohun tuntun lakori tọdun yi isaiah chapter 43 verse 19 bẹrẹ latọjọ kini sọjọ kẹsàn oṣu kẹ fọ ọdún yìí aago mẹrin ìrọlẹ sí aago mẹfà ìrọlẹ ni lójoojúmọ ọlọrun ti ṣetán láti bá gbogbo ayọ nípòjipò tó bá wà ń bẹ pàdé àwọn ìránṣẹ ọlọrun àlàyé tọlọrun yóò máa lò ń bẹ pastor kọláwọlé aṣáájú central superintendent pastor ọlàwálé ọlájídé pastor david adéjàyí pastor adéwùmí emmanuel prophet and pastor do amúdípẹ jp àwọn olùdásílẹ jésù kristi lólùgbàlejò máa bọ níbi ìpàdé àdúrà yìí nítorí ìgbàlà ìtúsílẹ àti àlùyọ ń dúró dè ọ tó bá lè wá jésù lolúwa.
7: Ilé-iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo lánàá ọjọ́bọ̀ náà ti sọ pé àwọn ti fi takú òfin pé àwọn afurasí márùn-ún ajínigbé ò léyìí tí wọ́n lọ́wọ́lẹ́sẹ̀ ní mọ́ ṣe jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ méjì gbé ní ọ̀rẹ́ léyìí tó jẹ́ oríta pé ìjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo. Ilé-iṣẹ́ ọlọ́pàá wá ṣe àlàyé pé àwọn afurasí náà iná rámù pẹ̀lú iṣẹ́ akọniléjì tí àwọn ọlọ́pàá ti ń gbógun ti ọ̀rọ̀ ìjínigbé tí wọ́n ṣe látàrí ìfìmúfínlẹ̀.

0: To si je pe lori awon ti won ji gbe ohun ni won se se be ki won kese bo sokoto kan leyin igba ti won so wi pe awon afrasi ajini gbe ohun won gba owo itusile gege bi agbeluso ile se olopa ipile odo abayo mi chimo le to salaye oro na nu ati jade to visitor lana ojobo o wa se alaye wi pe awon afrasi on ni taufik lukuma odun metalelogun blessing saturday odun metalelogun Peter Moses odun 25 Sunday Isaac odun 37 ati Sanusi Dan Asabe odun 37 Jimo wa se alaye pe awon ti won ji gbe ohun ni Jehu omo odun 10 ati Yohana odun omo odun 5 le ti won je tegbon taburo oni won ji won gbe lasiko igba ti won lo si ile eko ni agbegbe Jericho Mill ni ilu ore ni ojo 12 osu karun odun ti a wa yi o wa se alaye pe baba awon omo na Andrew Yohana on lo wa mu oro na to ile ise olopa letini kago mesan owuro le to sokunfa ki iwadi o bere lori e latoda awon olopa akose mose inu atijade ori to wa se alaye pe iwadi ti awon olopa se ni o mo se okunfa bi won se topase awon ti o je afurasi ohun ti won si se be ti won lo si agbegbe alaba nilu ore nibi ti won ti he awon meji afurasi Taufik Lukman odun 23 ati blessing saturday odun 37 o wa tun salaye siwaju si wi pe awon meta to ku ina tun se awari won awon afurasi ohun o le to je Peter Moses odun 25 Sunday Isaac 37 ati Sanusi Dan Asabe odun 37 ti won nigba pe pe won wa lara awon igaru oniwa odaran ti won sise laabi jimo wa fi kun pe ajo olopa ohun ni won se arinba pade 251,000 naira lowo awon afurasi ohun le ti won afurasi gege pe o je lara owo ti won gba lowo obi awon omo na ko to di pe won yonda won e wo te ba fe kayi ku e mo sakiri e koja lo sinu iwe iroyin punch iwe iroyin daily post ata iwe iroyin kan to jade loni
1: kayode
0: dodun
1: are ile igbimo asofin agba ile yi ati awon eyan kanrin kanrin ti won je oloye nile igbimo asofin agba ohun ni won mo kura won ni won lo ki are Bola Ahmed Tinubu ni ile re ni ilu Eko wi pe oku odun ti ileya yi ti won se o nigba to nsoro nbe Godswill Akpabio je ko di mimo oni ile igbimo asofin ohun yo gbe igbese ni kankan o lati le se atleyin fun are Bola Ahmed Tinubu nipase ati le ro eka eto abo wa ni agbara ni orilede Nigeria ati pe ki won le se gbogbo nkan ti won ba ye ki won se lati le da orilede Nigeria pada bo si ipo re ni ona ti oro aje Akpabio to soro yi o so onise ri oni are Bola Ahmed Tinubu nikan ko le se ayafi ki gbogbo won ki won pawopo lati pe ki won le ran lowo lati pe ko le gbe ero orilede Nigeria de akesan oni are Bola Ahmed Tinubu o nse gudugudu meje ati yaya mefa lati le je ki ayipada akode ba oro oro aje wa ni orilede yi to mehe ati ti oro abo orilede yi to je pe ko duro dede o tesiwaju ninu oro re oni sugbon o oni are Bola Ahmed Tinubu o ti se gudugudu meje ati yaya mefa daada lati le ri pe oro abo fese nile ni orilede Nigeria oni se ri gbogbo awon akolu yi to kan waye nisin bi pe boya ki won lo si ile iwe tabi ki won lo si ile ijosin oni gbogbo ile ipatapata nlo je pe o je nkan ti o mu ki eru gan ko ma ba awon ti won se ise labi na yato si igba kan to je pe awon onise bi won yi won gba opolopo ibi kakiri orilede Nigeria ti won si tun yan ado loro oni ta ba lo kakiri orilede Nigeria bayi ko si ibi kan soso ta ti le ri ti awon egbe gun Boko Haram ti won gbe ase awon si ti won so pe awon ni won nile ebe tabi igba wo le ti gbori wi pe awon ti won yin ado loro wi pe won tun bere si ni yin ni orilede Nigeria oni gbogbo ile ni isejoba are Bola Ahmed Tinubu ndo ti fopin si oni sugbon oku na ni ibon ro oni won yo tesiwaju lati le ri pe gbogbo awon ilu ati ileto ni won da bobo ni orilede Nigeria lati le je ki awon omo orilede yi ki won le sun ki won di oju won mejeji oni tori na gbogbo awon nkan to nilo lati pe ki won se lati le je ki gbogbo awon ipinle jakejado orilede Nigeria ki won le da bobo emi ati duki awon eyan won gbogbo epata ni won yo se opapa julo lati pe ki won pese awon olopa ipinle e wo e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekun rere
0: biodun
1: kayode
0: ajo olopa ni ipinle edo iná sọ wípé àwọn ọlọ́pàá òun náà ti fi kélé òfin gbé èrò ọkọ̀ kan léyìí tí wọ́n ba ọta ìbọn cartridge 36 lọ́wọ́ rẹ̀ lásìkò ìgbà tí wọ́n ń ṣe dúró ìyọ̀wò ní ìlú Benin tó jẹ́ olúlu ìpínlẹ̀ Edo. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Inú Ìkú Edem ló mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tó fi síta lánàá Ọjọ́bọ̀. Ó wá ṣe gẹ́gẹ́ bí agbẹnusọ ṣe ṣe àlàyé ní àwọn ọlọ́pàá náà ni wọ́n ń dá ọkọ̀ kóró pe kan tí wọ́n dá dúró léyìí tó kó àwọn èrò méje sínú rẹ̀ ní ìkóríta Gobadia léyìí tó wà ní pópónà Benin Aushi. Ọ̀nà wa kan kẹ̀kẹ́ wípé lára àwọn èrò tí ń bẹ nínú ọkọ̀ ọ̀hún bí wọ́n ṣe gan ni àwọn ọlọ́pàá lọ́ọ̀kan ni wọ́n fi àwọn ẹrù wọn lẹ̀ náà bá bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ o léyìí tó ṣokùnfà kí àwọn ọlọ́pàá lé wọn ní àlejò. Ó wá ṣe àlàyé pé ní ọjọ́ 23 oṣù karùn-ún ọdún tí a wà yìí ní nǹkan aago kan ọ̀sán ni àwọn ọlọ́pàá láti àgọ́ Ìpoba Hill ni wọ́n ń ṣe dúró ìyẹ̀wò ní ìkóríta Gobadia léyìí tó wà ní pópónà Benin Aushi o tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pàdé ọkọ̀ bọ́ọ̀sì kékeré kan tán pè ní kóropè eléyìí tí ó kó àwọn èèyàn méje sínú rẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe sọ wọ́n nọ́mbọ̀ láti Benin wọ́n ń gba ọ̀nà agbẹ̀ǹkùlé wọlé sí Aushi tí wọ́n pè ní Ring Road nílùú Benin ọ̀hún. Lásìkò ìgbà tí wọ́n ṣe iṣẹ́ náà àwọn ọkùnrin mẹ́ta tó ń jẹ́ èrò nínú ọkọ̀ náà lójijì iná bá fi dúkìá wọn lẹ̀ o tí kálukú wọn sì júbà ehoro èyí ló fà á tí àwọn ọlọ́pàá tán bẹ̀rẹ̀ sí ní lé wọn. Àwọn ọlọ́pàá ń lé wọn ní àlejò òun sì ṣe àṣeyọrí láti ra ẹnìkan mú nínú àwọn mẹ́ta náà gẹ́gẹ́ bí afurasí tó ń bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ èyí tán dárúkọ rẹ̀ pé Richard Gabriel ló ń jẹ́ ẹni ọdún 36 tó wá láti ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Òbíà ní ìpínlẹ̀ Edo. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọ̀hún ṣe ṣe àlàyé ó ní ìgbà tí wọ́n tú ẹrù afurasí ọ̀hún yẹ́bẹ́yẹ́bẹ́ ni wọ́n ṣe àrìbá pàdé ọta ìbọn cartridge 36 léyìí tí wọn ò tí lò. Ó wá kan kẹ̀kẹ́ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Monday Agbonika òun ló ṣe sàdánkátà àwọn ọlọ́pàá ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe joyè jùlọ alákànfi sọ́rí léyìí tó sì fi dá gbogbo àwọn ará ìpínlẹ̀ Edo lójú wípé wọ́n gbójú agan sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn àti wípé gbogbo tán pè ní ìwà ọ̀daràn àbí agbésùmọ̀mí ni ó di àfẹ́yìn tí gun aláré ń fi sọ pẹ̀lú bí wọ́n ṣe tú ẹrù léyìí tó jẹ́ ti afurasí ọ̀hún wọ́n ṣe ṣàrìnbá pàdé ọta ìbọn nínú rẹ̀ náà ni ó sọ òun gan di afurasí o. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ó wá ní àwọn ọlọ́pàá náà ná ṣe iṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ o léyìí tó sì ní gbogbo àwọn ọlọ́pàá tó ṣiṣẹ́ ọ̀hún ń lòún gbóríyìn fún ó sì tún fi ń dá àwọn ará ìpínlẹ̀ Edo lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ló ti dúró dédé o tí wọ́n sì ti sán ṣòkòtò wọn gírígírí láti wọ ṣòkòtò ìjà kan pẹ̀lú ìwà ọ̀daràn kan sì rí dájú wípé ààbò tó dájú wà lórí ẹ̀mí àti dúkìá gbogbo àwọn èèyàn káàkiri òru àti bo ìpínlẹ̀ Edo. Tẹ ẹ bá gbàgbé ní Ọjọ́bọ ni ìwé ìròyìn ló gbé jáde wípé iléeṣẹ́ ọlọ́pàá ló fi tako òfin gbé àwọn afurasí méjì tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì rí ìbọn gbà lọ́wọ́ wọn. Ìkú ẹ̀dẹ̀ wá ṣe àlàyé pé àwọn afurasí náà iná rámú o nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n dabarú gbogbo ìkórajọ wọn níbi tán ti fẹ́ ṣe ìpàdé nílùú Ohunrè. Ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09162622253
4: Winsome Bridals and Blings ni ke ma bere bo won ti ku nkan tatawolu gbo ni gbe yawo atalayeye ton fe special attire eyi ton fe simple and captivating dresses. Let's go to Winsome Bridals at Winsome Plaza number 70B Obadeshida Road Akure Ondo State ti le se yi lo win lati Nigeria titi doge okun ni won se npe won ni Winsome. Our services include bridals, ready to wear, stone board, and also the sako and fiber laser service services. Níbi táwọn competent, efficient and professionally oriented staff ó ti ń fi sophisticated industrial machine dábìrà. Ayé ti kọjá à ń gbé gíláàsì sójú láti bọ̀ wú sábẹ́rẹ́. Irinṣẹ́ balẹ̀ látòkè òkun sí Bẹ̀gìjà. Ọ̀tọ̀ ló ń gé tó ń kó tó ń ra tó ń wọ́n tó ń lọ tó ń tò tó ń nà tó ń design tó ń engrave tó ń e. Ẹ wò ó. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Bó ṣe lace, bó ṣàǹkàrà, bó ṣe stuff àtàwọn latest aṣọ lẹ̀ ń fẹ́. Just come for any style, any stuff, any manner, any mode that will give you a distinctive appearance. Telephone 080-609-104-18. Wisdom Brothers and Blings. Let's go.
5: Àmì ẹ̀yẹ ọkùnrin tó dángájá jù lọ, olóyè òwò ni kókó.
6: Bẹ́ẹ̀ni, èmi ni olóyè òwò ni kókó. Mo sì ṣe kókó lọ́dọ̀ aya mi, torí mo máa ṣírí ohun mẹ́ta tóbìnrin fẹ́. Owó, oúnjẹ, àti òkòkò bí òkò. Ọ̀pẹ̀lọpẹ̀ Rungis Organic tó ṣe kókó. Oògùn ìbílẹ̀ amárale kókó tó dáa, láì ní ìpalára fọ́kùnrin àtobìnrin. Àjọ NAFDA fọwọ́ sí FDA lórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti ṣe wá gan lù lóǹtẹ̀. Ní báyìí, Rungis Organic ti wà láwọn ilé ìtajà tó súnmọ́ yín bí. Vismart Pharmacy, Àkúrẹ́, ẹ pè wọ́n sórí 0806-263-8183. Àbí Lọ́lá Pharmacy tó wà ní Sábọ̀ Ọ̀rẹ́. God's Time Pharmacy, Ilẹ̀ Olújì, Immaculate Immaculate Pharmacy, Ọ̀wọ̀. Great Sunny Best Pharmacy, Ondo. Fresher Pharmacy, Òkìtìpupa. Filmi Pharmacy, Àkúrẹ́. Kanayo Kanayo, Adó Èkìtì. Yemkem Pharmacy, Ìkẹ́rẹ́ Èkìtì. God's Will Pharmacy, Ọ̀yọ́ Èkìtì. Twins Pharmacy, Ìyẹ̀.

0: Káyọ̀dé.
1: Bíọ́dún.
0: Igbákejì ààrẹ orílẹ̀-èdè ìgbà kan rí ìyẹn Alhaji Atiku Abubakar ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ń ló ti jáwé olúborí òní bí ètò ìdìbò abẹ́lé èyí tí ẹgbẹ́ òṣèlú ADC ṣe láti pé kó lè yọ bọmbọ gẹ́gẹ́ bí ọmọ òye wọn fún ti ètò ìdìbò ipò ààrẹ ọdún 2027. Ngba to ti won se eto idibo na tan ni Atiku Abubakar lo jawe olubori mo Rotimi Amesi to ti fi igba kan ri je gomina ni ipinle Rivers lowo o be gege eni Mohammed Ayatuddin lo se ipo keta ninu eto idibo ohun ni gere ti won pari eto idibo na ni Atiku Abubakar lo mo gba odo Amesi lo lati pe ko le paro wa si ati pe ki gbogbo won ki won le jo fi owo so wopo lati le je ki gbogbo nkan ko ba le lo dede ki won si ri daju pe nkan ti won lepa o te won lowo o ngba ti won bere lowo Atiku Abubakar pe kini nkan gan to lo se lodo gomina ipinle Rivers tele ri ohun iyen Rotimi Amesi o soro o ni gbogbo nkan ti won lo so nbe ko ju pe bi won yo sese oro aje orilede Nigeria to fi le ru gogo ati pe bi oro abo orilede yi bo se bere ti ni denu kole nlo se pataki to sise koko lati pe ki won le wa ojutu si eni ti won yan gege bi omo oye ninu egbe oselu ADC ohun o wa so o ni ta ba wo gbogbo bi orilede Nigeria bo se ri nisin a ri pe ko si nkankan eyi ti ijoba to nse fun awon omo orilede Nigeria lati le je ki gbogbo awon isoro ti won koju ni orilede yi ko ba le lo si okun igbagbe oni to ba je pe looto ati lododo ijoba ti nbe lode yi o mo nkan ti awon eyan ti won koju nipase oro aje ni ati oro to ni se pelu oro abo oni o ye ki won ti tete ya wa nkan kan se si lati pe ke eleyi ko mo ba le tesiwaju oni sugbon nse ni ijoba orilede yi nse lo gbagbodo lowo ti o se nkan kan idire to fi je pe o n gba odo Amesi lo lati pe ki won le jo soropo ki won wo ona ti won yo gba ti gbogbo nkan to ti wo ni orilede yi yo pada wa fi gunrege o wa sapejuwe pe se ri Amesi te ri ni eni gan to je pe o kun fun orisirisi ogbon ati mo daada ni to si ye ki won jo le sise papo ki nkan ko ba le lo daada ni orilede Nigeria oro to so po o won tun bere lowo Amesi na pe kini nkan gan to na tori oni gbogbo oro ti won jo so na fun idagbasoke orilede Nigeria ni oni ki se pe boya nse ni Atiku Abubakar wa be ohun o lati pe ko won o le di igbakeji re ekurere iroyin na e koja lo sinu iwe iroyin punch
1: biadun
0: ayade
1: iji kan leyi to mu lasigbo nla lowo to si tele ojo arorọda leyi to lagbara gan ninu won lo ti semi arabirin kan ni kukuru to si ba ogunlogo dukia je ninu awon ilu kan ni joba ibile obi nipele benue ni ojoru ose yi arabirin na ti won ti mo ruko re ni won lo je gbajugbaja onisowo ounje sise o ni obarike leyi to wa ni popuna ogore ni joba ibile obi ohun inu won lo padanu emi re ngba ti igi nla kan to dede se be to ya lu arabirin ohun lasiko igba ti iji na ti o nja awon olugbe agbegbe ona so pe arabirin na ni o ti eduro gbomi won ni loju ese lo gbemi mi leyi to si mu ki gbogbo awon aladugbo gbogbo awon onbara awon molebi ki gbogbo won ma se ahin lori oro nitori pe o jo won loju won ni awon olubani kedun na bere ti ni ya wonu ilu ohun ni keti pelu omije ati aigbagbo pe iro ni irufe ki leleyi won ni ogunlogo ile iso itaja ati gbogbo awon bi ti won ti se okowo ni iji ohun lo se be lo baje o lasiko igba ti igi ohun to se be ti o yalule won ni o tun yalu awon odi le to gba ni popona secretariat gege bo se so ni ilu ijanke le ti o se okunfa ki oko mo le lo diduro ti ri sunkere fagere oko ni lo wa waye ni gege bi awon olugbe agbegbe ohun bi won se se alaye en to je alaga ijoba ibile obi onrebo Silas Ode Ahunye in lojuwe isele on bi eyi to fe buruju jojo ti o je nti eji ti o dasile lenu awon odun bi melo kan seyin o wa kan keke pe awon olugbe ti oro kan ni won mo se be ti won po niye o wa se alaye o wi pe iji ohun on lo dede ba ojo na ti o barin afi bi eni pe iji won atenikan ina jowo la cardio ni bo se bere ibaje na le to fa igi ohun ya lojiji to se be ti o ya lori arabirin ti ohun ta ohun je na e wo kọlọn ko sanu fun wa iji barunje oni ja nle wa o te ba fe ka ikunle iroyin iwe iroyin daily post iwe iroyin vanguard ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí ni kẹ́ẹ̀nà wọ́ sí.
0: Káyọ̀dé.
1: Bí ọdún.
0: Igun kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n hàn ti ya ọ̀la ti ṣe ọjọ́ Àbámẹ́ta sọ́tọ̀ láti pé kí wọ́n lè ṣe ìpàdé àgbágbù kan èyí tó jẹ́ pé ó ṣe pàtàkì tó sì pọn dandan o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àkànṣe ńláńlá nínú ìpàdé àgbágbù èyí ló máa jẹ́ o láti lè fọwọ́ sí wípé kí ààrẹ orílẹ̀-èdè ìgbà kan rí ìyẹn Goodluck Jonathan kó lè dé ọmọ òye wọn nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn fún ti ọdún 2027 eléyìí ni wọ́n sọ pé yóò wáyé ní A Class Event Center Kasim Ibrahim Way Wuse 2 Abuja bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹni tí ṣe alūkkóró igun èyí tó jẹ́ pé ó kì í ṣe ti wíkẹ́ ni ó sọ̀rọ̀ oníṣẹ́ rí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí báyìí àwọn fẹ́ rí dájú pé wọ́n ṣe kan ní ọ̀nà tó tó àti èyí tó yẹ o ìní ẹ̀mọ́mọ́ bong tó sọ̀rọ̀ náà àti ẹni tí ṣe akọ̀wé elétò wọn Theophilus Dakasan ni wọ́n jọ fọwọ́ sí ìwé ìpè náà tí wọ́n sọ pé gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe níbi ìpàdé àgbágbù ọ̀hún ló ṣe pàtàkì tó sì ṣe kókó nítorí pé wọ́n fẹ́ kí wọ́n mọ̀ pé Goodluck Ebele Jonathan òun gan ni àwọn rí gẹ́gẹ́ bí ọmọ òye wọn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nítorí náà wọ́n ní igo èyí tí Kabiru Turaki tó ń darí nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n fẹ́ fọwọ́ sí o kí Goodluck Jonathan kó ba lè di ọmọ òye wọn tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá sì gbàgbé ẹ rí pé ní ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún ọdún yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ọwọ́ sí pé kí Goodluck Jonathan kí ó lọ láti pé kí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kí wọ́n sì gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ tí gbogbo wọn tí wọ́n sì panupọ̀ tí wọ́n sọ pé Goodluck Jonathan ó da wọ́n fún ní àṣẹ àti ayè gẹ́gẹ́ bí olùdíje kan dondo nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ́ ẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́
1: bí ọdún
0: káyọ̀dé
1: iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ló sọ pé wọ́n ti dóòlà ẹnìkan tó wà lákàtà àwọn ajínigbé lẹ́yìn ìgbà tí wọ́n ní kó lọ san mílíọ̀nù lọ́nà 90 náírà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn ajínigbé ọ̀hún ná gbé arákùnrin náà Alhaji Sidiki Isa ẹni ọdún 54 léyìí tí wọ́n kì mọ́lẹ̀ ní ilé rẹ̀ tó wà lábúlé Tambo níjọba ìbílẹ̀ Gire ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n lọ gbé pamọ́ sí oríkò kan níbi tí ò sẹ́yìn tó mọ̀ tí wọ́n sì bèrè mílíọ̀nù lọ́nà 90 náírà látọwọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n tó lè yọ̀ǹda rẹ̀ àjọ ọlọ́pàá wọn bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe àṣeyọrí o láti mọ ibi tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n gbé arákùnrin náà pamọ́ sí léyìí tí wọ́n sì lọ gbà sílẹ̀ lákàtà àwọn ajínigbé ọ̀hún kó tó di wípé wọ́n gba owó lọ́wọ́ wọn èyí iná kàn kẹ̀kẹ́ láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa SP Sulaiman Ngurojẹ nínú àtẹ̀jáde léyìí tí ó fi síta tó tẹnúròyìn lọ́wọ́ ní ìlú Yola gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé wípé iṣẹ́ àpèjẹ táwọn ọlọ́pàá ṣe ọ̀hún ló tẹ̀lé ìfìmúfilẹ̀ àti ohun ìròyìn tó gíríkì tí wọ́n rí gbà léyìí tí àwọn ọlọ́pàá náà tí wọ́n ṣe iṣẹ́ lórí rẹ̀ látàrí bí wọ́n ṣe jí Alhaji Sidiki Isagbe lórí iṣẹ́ ọ̀hún tí wọ́n ṣe takuntakun lórí ọ̀rọ̀ ìròyìn tó tẹ̀ wọ́n lọ́wọ́ kọmíṣánà ọlọ́pàá ìpínlẹ̀ náà Kabiru Mazan ni ó kó àwọn òbítíbitì ọlọ́pàá akọ́ṣẹ́mọṣẹ́ láti eegun tí ń gbógun ti ìwà ìjínigbé léyìí tí wọ́n sì lo àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àti ọgbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi tọpasẹ̀ àwọn ajínigbé ọ̀hún lọ́gán nígbà tí wọ́n ti mọ oríkò tí wọ́n wà iná bẹ̀rẹ̀ ìrìn àjò àti lọ dóòlà Alhaji ọ̀hún lákàtà àwọn tí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ JTF tí ó jẹ́ ti aráàlú gẹ́gẹ́ bọ́n ṣe lọ wọ́n ní wọ́n dá oríkò ọ̀hún mọ́ òun ní Ngorojì ló ṣe àlàyé gẹ́gẹ́ bó ṣe sọ lásìkò ìgbà tí wọ́n ṣiṣẹ́ ọ̀hún wọ́n ní gbogbo igbó ọ̀hún ni wọ́n tú yẹ́bẹ́yẹ́bẹ́ bí wọ́n ṣe ń fojú kan àwọn ẹ̀ṣọ́ aláàbò báyìí nínú àwọn afurasí ajínigbé ọ̀hún ṣínà ìbọn bo àwọn ẹ̀ṣọ́ aláàbò léyìí táwọn ẹ̀ṣọ́ aláàbò náà sọ wípé àwọn ò gbọ́wọ́ tí wọ́n fún alágbàfọ̀ wọ́n sì ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí akọni àti akọ́ṣẹ́mọṣẹ́ náà ṣe àṣeyọrí àti gbójú agan sí àwọn tí ó ṣe àkọlù sí wọn náà ní Ngorojì ló ṣàlàyé ó wá ní àwọn méjì nínú àwọn afurasí náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ forí ṣánpọ́n ikú o níbi tí wọ́n ti dojú ìbọn kọra wọn pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò nígbàtí àwọn tó kù tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n na pápá bora pẹ̀lú fífarapa ọta ìbọn lára wọn wọ́n ní ohun tó wá dùn mọ́ni nínú ni wípé ẹni tí wọ́n jí gbé náà tó wà lákàtà wọn ni wọ́n rí dóòlà ò láì farapa rárá láì sún ohunkóhun tó fi ara kọ́ tí wọn ò sì rí owó nǹkan gbà lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó da padà sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ ní Ngorojì ló ṣe àlàyé ó wá ní ìbọn gbọ̀rọ̀ AK-47 méjì pẹ̀lú ọta ìbọn ọ̀hún 17 tí wọn ò tí ì lò ni wọ́n rí gbà o àì pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ òbítíbitì ogun abẹnugọgọ àti àwọn nǹkan mìíràn náà rígbà lọwọ àwọn afurasí ọhún. Tẹ bá fẹ́ kàyókù ẹ mọ́ sakiri ìwé ìròyìn daily post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lónìí ní kẹ́ ẹ̀ náwó sí.

0: this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
2: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 naira cash, business tools, and training. Up to 1 million naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
3: Here you go, dear.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-A-R-R-I-E. Sálárì.
7: Ah, bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-M-E-R-I-C turmeric.
7: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
10: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
11: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù aboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìsí yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba ìlà fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
12: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbó abayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò nulẹ̀. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
11: gas kan ni o.
12: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
11: àwọn
12: kinní. Bẹ́ẹ̀ni, kí wọ́n lọ láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
11: Mo fẹ́ bí n pé ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà àwọn àmọ́ sàn yòókù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
12: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
11: Ìkíni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san owó múlẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn.
12: Ẹ ṣeun olóòtú. Ṣé ẹ rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
11: eléyìí
12: yóò lè mọ sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí láì ní dà á láàmú rárá rárá sà.
11: Ẹ ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ rà fún wọn.
12: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mú fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
11: Níbo ni ọ́fíìsì yín?
12: Ọ́fíìsì
11: nọ́mbà tí wọ́n lè pè yín sí.
6: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
12: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
9: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
12: Ẹ ṣeun olóòtú.
11: Ọ̀rọ̀ lẹ́tígbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́ aṣojú CDK. Ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó lè bàdẹ́ tí ó ní dúkìá.
13: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
14: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
13: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
14: CDK kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
13: CDK CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bá rà fódìdì oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀.
14: Irọ́ ni o.
13: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
14: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
13: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CDK.

0: rẹ́sọ̀fọ̀.
1: Má fowó rẹ́ sọ̀fọ̀.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Náwó díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ mọ́ni Jánu ọmọ 24/7 Abba Mixo.

afẹ́ múṣẹ ọlọ́run ó kúkú mú nǹkan náà ṣe àmì yàtàwákẹ́l àlọ́lá èèyàn ń bẹ nínú ìṣòro kan ni èèyàn ń bẹ nínú àdánwò kan ni kò wá torí tibẹ̀ ló máa ń sábà àwọn olóògùn káàkiri ó dojú àdúrà rẹ̀ kọ́ lọ́hùn ìsìn lọ́hùn ọba rẹ̀ kò dínkù fọwọ́ hasbo ọlọ́run ọba ni ọwọ́ tó tẹ́ sọ́lọ́run ọba ni kò ní í ka ọwọ́ náà lófo ṣùgbọ́n lónìí láàrin àwa ọmọ ènìyàn lónìí desperation to seek for fortunes desperation to avert misfortunes make some muslims to seek help from creatures of allah ní báwọn èèyàn ṣe ń kánjú pé a fẹ́ kí àwa náà fẹ́ wà ní ipò tó ga àwa náà fẹ́ lówó lọ́wọ́ àwa náà fẹ́ lálàáfíà ọ̀tá ń bá wa jà a sì fẹ́ borí ọ̀tá àti ẹ̀sùn àti ẹ̀lálà tí ò da a sì fẹ́ borí àlá tí ò da kódà ẹlòmíì ó tiẹ̀ wá sọ wípé bùkátà yìí pọ̀ yóò àgbálẹ̀ olóògùn lọ yóò àgbálẹ̀ àlùfá lọ yóò wàá ṣe ẹbọ kò wá sí ní tí wọ́n ní kó ṣe nínú ẹbọ tí ò ní í ṣe ẹlòmíì ò ní lọlé olóògùn fúnra rẹ̀ yóò ràn àyàn oògùn tí wọ́n bá fún yẹn wọ́n wàá fi jíṣẹ́ fún yóò sì ṣe oògùn náà yóò lo oògùn náà láwọn èyí tó jẹ́ wípé ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ó mú lọ́wọ́ ọlọ́run ọba wa bá wa sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́run ní wàlá tẹ́dẹ̀ẹ́ omi dúnni láìmá láyà ń fáwùk wàlá yàdúrùk fàáyín fa alta fàáyín nàka ìdá mìíràn bọ́ọ̀lìmí ọlọ́run ọba ni má ṣe ké pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ẹlòmíì tóun ké pe yìí láyà ń fáwùk kò ní dáadáa kan tó lè fún ọ kó lè gbàdúrà rẹ bẹ́ẹ̀ sì ni tó o bá ké pe náà láyà dúrùk kò ní àìdá kan tó lè fi kàn ọ fàìfà alt tó o bá wa lọ ń yálé àwọn alufa káàkiri báyìí fortune tellers ọlọ́run ní fàìnà kàìdá mìíràn bọ̀ọ̀lìmí ọlọ́run ní o ti jẹ́ ọ̀kan nínú àwọn òbílẹ̀jẹ́ nínú àwọn pòkì nínú àwọn tí ò nígbàgbọ́ nínú ọlọ́run ó yẹ ká ti bí ìwò jẹmọ́ ọlọ́run ní whatever situation tá a bá bára wa ká dojú àdúrà wa kọ lọ́hùn ká tẹ́wọ́ sọ́lọ́hùn ká kírun wa ká ṣe tajud ká jí lóru ká máa ké pọ́ lọ́hùn ọlọ́run ó kúkú gba àdúrà nítorí wípé ta ni èèwo ni nínú àwọn oògùn táwọn èèyàn ń gbé lọ sórí ta èyí tí wọ́n ń rìbọ nílé wọn èyí tí wọ́n ń gbé kẹ́nu ọ̀nà èyí tí èèwo nínú wọn ló fa sábà bíbí wọ́n ṣe ń mí láti ìgbà tọ́lọ́hún ọba ti dá wọn ọlọ́run nìkan ló ní agbára kó máa mí lọ òkè kó máa mí lọlẹ̀ kò sí èyíkéyìí nínú àwọn oògùn yìí tó ràn án lọ́wọ́ níbi kó máa mí lọ òkè máa mí lọlẹ̀ o èwo nínú àwọn nǹkan tó lọ sábà yìí ni máa ń jẹ́ kí orí oòrùn tó oòrùn bá yọ èwo nínú àwọn nǹkan tó lọ sábà yìí ni rọ òjò fún ọ èwo nínú àwọn nǹkan tó máa ń sábà yìí ló lè gba àdúrà ọlọ́run ọba nìkan ṣoṣo lọba tó lè gba àdúrà anzaid bin khalid aljohanish rọdí ọlọ́wọ́ anu kọ́ọ̀l sọ́làbí na rasulullah sọ́làlá aliwasalam sọ́làtà subaxi bilawudai biya alaahi suri sama inkanet mina lai afa wa anzaid bin khalid wọn gbà wá o wọn nígbà táwọn wà ní udai biya tí wọn sùn mọ́jú òjò bá rọ̀ mọ́jú wájú wa kírun àsùnbà àtàn òjíṣẹ ọlọrun sọlọlọ àlùwà sàlám wa kọjú sí wọn anábì sọlọlọ àlùwà sàlám ní altadiru na mada kọọlà rọbùhùm ìyá ìjà máa ń máa ń tọ́lọ́hún ọba yín bá yín sọ wọn ní ọlọ́hún àtòjíṣẹ rẹ ló nímọ̀ jùlọ òjíṣẹ ọlọrun sọlọlọ àlùwà sàlám ní ọlọ́hún ní asbahamin ibadi minum bi wakafirun ipe ní bá a ṣe kírun tán yìí tájọ ń wura wa yìí ọlọ́run ọba ayé ń sọ wípé ẹ ti pín sí méjì àwọn kan ń bẹ ìgbàgbọ́ wọn ńṣe ló dúró ṣinṣin nínú ọlọ́run àwọn kan ń bẹ tó jẹ́ wípé wọ́n sì ti ṣe kúfúrù àìgbàgbọ́ sọlọ́run ọba jama ọ̀rọ̀ yìí dẹ́rù bá àwọn sọ̀hábà nítorí pé gbogbo wọn ń wò wípé gbogbo náà làwọn jẹ́ ṣe ìjọsìn fọlọ́run ṣùgbọ́n ṣe bọ́lọ́run ọba rínu oníkálukú ọlọ́run mọ oníkálukú ju oníkálukú lọ anabi tẹsiwaju sallallahu alayhi wa sallam fa amma man qala muturina bi fadlillahi wa rahmatihi fa dhalika mu'minun.

0: nínú hadith kùdùsí ọlọ́run ní òjò tó rọ̀ mọ́ ju yìí àwọn kan nínú yín sọ wípé ọlọ́run ọba ló rọ òjò yìí fún wa pẹ̀lú àánú àti ìkẹ́ rẹ̀. Àwọn tó sọ bẹ́ẹ̀ yìí àwọn yìí ni wọ́n nígbàgbọ́ òdodo nínú ọlọ́run ṣùgbọ́n ṣe wá ara wọn tí wọ́n sọ wípé al-kawkab wọ́n wojú sánmọ̀ lálẹ́ àná wọ́n wá study àwọn ìràwọ̀ wọ́n wá wo wípé tírú ìràwọ̀ yìí bá ti jáde lójú sánmọ̀ òjò máa rọ̀ wọ́n wá sọ wípé ìràwọ̀ yìí tún ti rọ òjò fún wa. Òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ọ́ àlèbàsáwá ní fàdáàlìkà kàfírùn bì ọlọ́run ní àwọn wọ̀nyẹn wọ́n ti ṣe àìmọ́rí àti àìgbàgbọ́ sọlọ́run ọba wọn ní tí wọ́n nígbàgbọ́ sí náà ní ìràwọ̀ wọ̀nyí. Hadithi yìí àwọn àfáà máa ń lò láti fi ṣàlàyé fún wa wípé báwọn èèyàn ṣe ń wo wípé ìràwọ̀ yìí ló mú dáadáa yìí wá bá wọn lónìí bẹ́ẹ̀ náà ní bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa ń sá lọ sọ́dọ̀ àwọn alufa àwọn fortune tellers lóríṣiríṣi tí wọ́n mọ̀ sọ wípé àwọn eléyìí ló fẹ́ gbà wọ́n là àwọn eléyìí ni àwọn ò ṣe àjò lọ sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo wọn ké ìyá kana abudu wa ìyá kana sayin ẹ̀tọ́ tọ́lọ́run ni wọ́n ń gbé fún àwọn nǹkan yẹn ẹnikẹ́ni ò nímọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ọba ṣoṣo nìkan ló nímọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la òun lákìrun wa tá jí lóru tá dojú àdúrà wa kọ gbogbo ẹni bá tẹwọ́ sọ́lọ́run kò ní kúkú ní káwọ́ náà lófo gbogbo ẹni bá ń ṣerú ẹ̀ ẹ dákun ẹ jẹ́ kó lọ jáwọ́ ànábì ibrahim àti point tí wọ́n ń jù sínú iná ní tó ń sọ náà ni wípé hasbunallahu wa ni'mal wakeel òun gbára lọ́lọ́run bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ò ní í já òun jùúlẹ̀ ǹjẹ́ ọlọ́run ọba já jùúlẹ̀ bí gbára lọ́lọ́run ẹ jẹ́ káwa náà ká gbára lọ́lọ́run ká máa dojú àdúrà wa kọ ọlọ́run. Bákan náà nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú ọdún iléyà òun náà ni wípé gbogbo mùsùlùmí gbúdọ̀ kẹ́kọ̀ọ́ pé òun gbúdọ̀ sacrifice fún ọlọ́run ọba èèyàn ó gbéjú lẹ̀ èèyàn ó jọ̀wọ́ kalẹ̀ èèyàn nífẹ̀ẹ́ sí látara pé èèyàn wá ìyọnú ọlọ́run ọba. Ànábì ibrahim alayhi salatu wa salam ẹ wo bó ṣe nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ kan ṣoṣo arúgbó ara bí about 87 years ló wà kó tó rọ́mọ yìí bí ọlọ́run tún ní kó tún sacrifice ọmọ yìí fún ọlọ́run ọba pẹ̀lú bó ṣe nífẹ̀ẹ́ ọmọ yìí tó ó ṣetán pé òun fẹ́ sacrifice ọmọ yìí ọlọ́run ṣe sọ nínú Quran chapter 37 verses 103 and 105 fàlàmà àsìlàmà wàtà ọlọ́run ní ṣe rígbà tí aslam àwọn méjèèjì tí wọn gbà fà fọlọrun ọba ọtẹlúhóli jabin tó sì fi ẹgbẹ rẹ sílẹ báyìí tó fẹ máa pa ó gbọdọ fi ọbẹ sí lọrùn ṣùgbọn kíni tọlọrun ọba ṣe wà náà dẹyiná wàhálà ibrahim àwọn ọlọrun pè wípé ire ibrahim god sọdáktàrú ìyá bẹẹ ni ó ti mú fulfilment ó ti fulfili ètò òfẹ ṣe àlátó láyẹn ó ti fulfilẹ àwọn ọlọ́run bá a sì sàn án ní ẹ̀sàn tó dáa gbogbo wa náà la mọ ìtàn yìí fàhádà ismail káàdà yorùbáhàtọ́ àtàlélá ìwà bárúra bẹ̀ wá àlèdè ẹ wo ànábì ismail aleyhisalaam ó gbé ọrùn rẹ kalẹ̀ wọ́n fi ọbẹ̀ sí lọ́rùn wọ́n fọwọ́ bò ó lójú ó ṣetán pé òun fẹ́ sọ̀mìtì ẹ̀mí òun kì í ṣe fún ipò kan kì í ṣe fún nǹkan míì tó àtàlélá wípé òun fẹ́ fi yọ ọlọ́run ọba nínú òun fẹ́ fi tẹ̀lé àṣẹ ọlọ́run tó bá jẹ́ wípé tọ́lọ́run béèrè náà ní ẹ̀mí òun òun ò jẹ́ nǹkan kan débi pé òun wàá sọ pé òun ò ní fi ẹ̀mí náà lẹ̀ òun fi ẹ̀mí náà lẹ̀ láti fi tẹ̀lé àṣẹ ọlọ́run wà bá ara bí wàá lè dè òun ó sì tún fi ṣe dáadáa fáwọn òbí òun ẹ wo the peak of obedience to Allah subhanahu wa ta'ala eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé gbogbo ẹni bá fẹ́ jẹ onígbàgbọ́ òdodo ẹni tí gbàgbọ́ òdodo tó bá rìn tó mú lọ́wọ́ tí wọ́n fi sọ pé onígbàgbọ́ òdodo òwò náà gbúdọ̀ ṣe tán láti ju nǹkan kan lẹ̀ láti fi yọ ọlọ́run ọba nínú ntọ́ wa fẹ́ jù kalẹ̀ yẹn ó lè jẹ́ your comfort into vejukale o je your heart desires olohun ba ni la yanala lo alhumu wala dima'u wala ki yanaluhu attaqwa minkum olohun ni eyin ma po olohun ba ki so ba ti jeun olohun ba bukata lati je eran ko si bukata lati mu eje eran te pa fun leya wala ki yanaluhu attaqwa minkum ipaya olohun sacrifice wi pe olohun ni keju awon kan yi le ninu ese bo se le wu ki nkan na o dun to ese a ma dun maya pelu dudun re ma yin yen olohun ni eju le olohun ni ti mo fe lo na niyan wi pe eju awon kan to won olohun ba ni keju le keju le ke fi obe olohun gege be se obe olohun pe olohun ni ke pa eran e si pa eran be na lawon kan mi to olohun ni keju le keju le. Truly, if we ask you this question, do you actually wish to be a true believer? Njo ni fe ki wo na o je okan ninu onigbagbo ododo to ba je be ni ti wo na si lohid ni jeta teyin na si peran ninu ile yin ni jeta ko tun wa leto mo ko ma wo awon indecent dresses lobirin awon aso to je wi pe iwo na mo pe inu olohun o dun saso yi o lo jilibab sacrifice lo birin fi lo jilibab sacrifice lo birin fi ngbo pe ko hun ma si ori ile to hun ba njade sacrifice lo birin fi ngbo wi pe olohun ni ko hun ma lo attachment anabi sallallahu alaihi wasallam ko hun ma lo attachment sirun ohun leni ti o to wa si ori ile kaakiri ti o si gbabe fọlọhun ti o si gbabe fanabi sallallahu alaihi wasallam imani fe pe yan fe je onigbagbo ododo ti yan de fe sacrifice ni obirin musulumi ni o fi gbogbo bawon ore re se n post fine fine pictures si won kaakiri ti gbogbo aye n ri lori facebook lori whatsapp lohun o ma mo wipe ihoho lọlọhun pe obirin pe ohun o nidi ma post ara ohun kaakiri lori social media sacrifice ni pe kini yi awon eyan se mo de nife si sugbon olohun ni ki ma se mo si gba fo olohun tori pe mo fe je onigbagbo ododo lo fi ni je eni ti yo ma wo video ti o da lori fonu re ma dan wo ti wo na ba ti je eni ti wo pornography ri pelu bo se n gbo wa si oju e o tun gbudo lo bi pornography lo wo lori fonu e ma ko beru ojo to je wipe olohun o bi o lere wa si to n gbo yi njo mulo abo mulo sacrifice ni iwo na fi gbadun ko ma gbo music tele lawon music ti o da ni ko ma awon film tabi tabi clip tabi video tawon yo ti ma jo ijo ti o da to si ma enjoy e de wa gbo wipe iwo na fe di onigbagbo ododo o ba nabi ibrahim se sacrifice iwo na wa fe sacrifice o gbe awon nkan won yi o gbe jule e wu opolopo musulumi loni tan ba wa fe se nika eyi to buru julo ninu dj ohun ni won o gbe wa won kokko pe awon afa wa lowo aro ka afa awon gan ni o ti mo kan afa loju afa pari tan bayi subhanallah ijo shaitan lo bere se ba se ko ninu esin niyan olohun oba wa ba wa soro ninu alquran quran chapter 2 verse 21 ya ayyuhan nasu ubudu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun olohun mo pe eyin eyan ubudu rabbakum esin olohun oba yin to da yin awon to saaju yin olohun lo da won te ba wa sin olohun oba yi ise ti josin yi fe se ninu igbesi aye yin to ba je ijosin to to to ni tewogba lowo olohun la'allakum tattaqun ijosin yi yo le daabobo yin kuro nibi awon ese yo le le yin kuro nibi awon ese iran id ijosin ni le ta kini jeta yeran ta pa ijosin ni o gbudo ni impact ninu igbesi aye wa o lara impact ti o ko ni ninu igbesi aye wa ohun ni wipe o tun gbudo je omo musulumi ti o tun ma se yawo yawo o tun gbudo je omo musulumi ti o tun ma je riba ki lo kan pelu ma gba interest lori owo o tun gbudo je omo musulumi ti o tun ma lo si di betting o gbudo je omo muslimi ti o ma ji nkan onikan ti o ma pe ni ifa o gbudo je omo muslimi ti o ma sogun owo awon odo won ti wa po lo regede sidi ki won lo mo gba ose lodo babalawo ose awure won fe lowo ojiji iwo sisters na in to sun ode dizi na na de wipe owo to fe ma gba lowo awon okunrin kaakiri not all that glitters is gold ibadallah gbo eyin te nte ti gbo wa bo ni iru what kind of person would you call this individual oba ti agbara nbe lowo re o wa ni ninu awon ti nsese pelu re awon iranse re to ba ti wa pe iranse yi yo down tabi esi o yo da lohun to ba wa ran iranse yi nise wipe to ba mi pe lagbaja wa ko ni lo to ba ran iranse yi nise wipe lo se nkan bayi ko ni lo ṣugbọn to ba ba pe yo wa pe ah kabiyesi o bo ba pe le marun yo wa le marun in to ba ni ko se yen ko ni se ṣo mo wipe boro ti e na se ri niyan laaro inisin o ti kirun asuba afọlọhun to ba tun di zuri nisin o tun lo ki zuri to ba dun di asri o tun lo ki asri to ba di magri to ba di ishai o tun lo ki ishai ṣugbọn iwo lo n mu oti yi iwo lo n mu emu yi ṣo n fọlọhun o ba ṣe yẹyẹ ni iwo lo n ṣe zina yi ṣo n fọlọhun o ba ṣe yẹyẹ ni iwo lọkọ to jẹ wipe iṣe lo n fitina iyawo ninu ile yi irẹ ni iyawo to tẹti gbọrọ ọkọ tọkọ ò lè bá ọ sọrọ kó o tẹlé yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní bí ọlọ́run ọba nínú tó o bá ń kírun fọlọ́run tí wọn náà ń tọ́lọ́run ní kó o ṣe wọn náà tún gbúdọ̀ máa ṣe ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú ọdún iléyà òun ni ká tọ́jú àwọn ọmọ wa pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba ànábì ibrahim aleyhisalam ó tọ́jú àwọn ọmọ rẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run lónìí ó pọ̀ nínú òbí wọ́n produce àwọn ọmọ professionals ṣùgbọ́n wọ́n kàn gbórúkọ professionals doctors lórí ni bí ẹran hárahárà with empty souls èyí tó jọ́bìn nínú wọn ò lo hijab èyí tó jọ́kùn nínú wọn kò sí tìjú àtọkùnrin àtobìnrin the parent is a failure ìtọ́lọ́run ọba wa bí wá òun náà ni wípé a tọ́jú àwọn ọmọ wọ̀nyí pẹ̀lú ìpáyà ọlọ́run ọba ẹni tí ó bá fẹ́ tọ́jú ọmọ pẹ̀lú ìpáyà ọlọ́run tí ò tí ì níyàwó ń sìn tí ò tí ì lọ́kọ́ ń sìn ìtò nípáyà ọlọ́run nínú ìyàwó ni kò fẹ́ ìwọ náà wàá mú ẹ̀gzámpù tó dáa kalẹ̀ fún àwọn ọmọ wọ̀nyí wàá make sure wípé àti kékeré ló ti ń kó àwọn ọmọ wọ̀nyí lọ bí tí wọ́n ò ti mọ gbọ́ wá sí kí wọ́n ké Quran máa kọ́ wọn nítọ̀ àwọn sọ̀háábà ìwọ náà máa bẹ ọlọ́run jí lóru kò bẹ ọlọ́run fún àwọn ọmọ wọ̀nyí èyí tá a gbọ́ kọ́lọ́n dáhùn kó jẹ́ kó ṣe wá láǹfààní àmì.
1: jesaku mulo khairu abẹ́rẹ́ nǹkan lóko bá ọ̀sán wọn ṣèkí wa ní ẹ̀sán dáadáa bàbá wa tí wọ́n jẹ́ ṣìṣì máa fún rufus giwa polytechnic nílùú ọwọ́ àwọn náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ fadilatu sheikh dr tijani muhammadu raji kewuyemi pẹ̀lú ọgbà náà níbi náà ni a ti máa dànù dúró lórí ètò àtúnyàn fún ọjọ́ tó ní níjọ́ mẹ́jọ láti máa pàdé inshallah abẹ́lẹ́ nǹkan kò dákun kò ṣọwájú ọjọ́ mẹ́jọ lọ. ayọ̀dá nọ́mbà wọn ṣe kí wà fún wa fún àwọn tá a bá fẹ́ béèrè ìbéèrè kan sí kejì nípa islam ká pé àwọn ṣèkì sórí 08030501094 lẹ́ẹ̀kan sí 08030501094. adúpẹ́ fún gbogbo àwọn tí a jọ ṣètò yìí iléeṣẹ́ wa ń bí abẹ́lẹ́ nǹkan náà kò dúró ti ẹnì kankan wa. abdulwasir yusuf ní orúkọ tèmi nọ́mbà tẹ́ máa pè mí sí lẹ́yìn tó náà ni 08033365009 lẹ́ẹ̀kan sí 08033365009 títí díjọ́ mẹ́jọ tá a ti máa pàdé inshallah à ń kẹ́ra wa pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh.

0: ìdílé mi ìdílé láti ṣe rédíò àdàbà 88.9 FM tó sàkọ́ sí ìlàrọ̀mọ́kì ní ìpínlẹ̀ Ondo. Ṣé àlàáfíà ni àbáyé àti kí yín bójú ọjọ́ ṣe rí? Ẹ bá gbàgbé kí a tó bẹ̀rẹ̀, ẹ lè darapọ̀ mọ́ wa ní orí Facebook, ní orí TikTok, Instagram, ẹ lọ wà wọ̀nyẹn tẹ̀bọ̀ presently lórí ètò lórí Facebook tí ẹ lè máa drop àwọn comment yín fún wa láti rí. Lórí ètò lénìí, nǹkan tí a fẹ́ wò, ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ o. Ṣé wá rí ọ̀rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ yẹn?
1: Ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀.
0: Mo la máa fi tọ̀ ọ́ lórí
1: ètò lénìí. Tàbá tí wá tá a wà tọ̀ ọ́.
0: Kí ẹ máa wá sọ ojú tẹ̀yìn fi wò ó. Bóyá part yẹn, ọ̀nà yẹn, ó wà òkè pẹ̀lú yín. Àbí ojú wo lẹ́yìn náà fi wò ó. Then ṣe rí size tẹ bá mú, ó máa ní

0: advantages at a disadvantage. So the matter you move side can win. And my soul cook, but they can you they choose the part, they choose the or look on in your lunch okay or motor show.
1: Hey, my cousin, yeah, wow. Well, Moses or Joro Cotemi to Cabo.
2: Two, okay, you mean your dad look on to me.
3: Hello, you're doing a
0: So, I'm going to say a fair word, Lori, to me and me, and then I'm going to go bo. No, so we need parts. That's our discussion part. Lori, to Lenny, be as man so you will buy pay, Lori, to delay me, delay. On Tony Shake, and you delay, or not, the amount of Lori, to Pound to see me delay. I don't want me, or in real, I don't want me, real do. I mean, the parts to having a home. Orishirishi awon nkan lo ma sele ni inu idile to gba pe ki a ki awe baba se fe ki ori
4: tokunrin ba ti dagba dada o da kon ma ni yawo kekere ki le ri soro yen
5: to ba dagba ni o to ni yawo kekere baba wa kekere na ko ni yawo kekere anfani ti keke o si fun Baba Dagba, nani
4: o se fun kekere.
5: Looto, awon alako ni a ma fe yawo kan. E se ti o pa pe ka fe yawo kan.
4: Oh.
5: Ngba ti se pa fe ni jo kan na, a fe tele ra won. Wo ojo ri won jura won lo.
4: Oh.
5: Ki to ba kere ju, yo ba wa kale.
4: Oh.
5: So da, en ta ye re ba da o. Yawo to ba ko fe o le ko ba ka ne pata ko ye ko do titi o mo se wa ladale ko ni lo tojo awon omo ma re o lo do awon omo re
4: oh
5: bo lo ba ti wa se o ma wa nle bo ara ni se ya re
4: oh
5: ba ti na ni se ya re o ku won ni kan le
4: oh
5: se yawo ka lo ni abi
4: hmm temi e yo kan
5: o da
4: se beji ma fun yan wa la
5: ah wa la won po
4: e yo ko gun fun yan wa la
5: meta gan fun yan wa meri ko na wa ko sa gaye be a ma ta da a da yo ni mo ti o be yo
4: e yo le oga stand obirin
5: o be yo lo fe gbo fe yawo ni ko si
4: ko si
5: a ma ja go lo ni
4: hmm
5: sugbon o eni o ba fe ran ara re yawo kan ni ko ni
4: hmm
5: e ko fe ran ara re ko fe yawo pipo e to ba fe ran yawo re ko fe o
0: kan so a le ro pe e gbo agbon bi ta fe lo ni eni to ba fe ran ara abi to ba fe ran yawo e a fe yawo kan e to ba fe ran ara e a fe multiple
2: ko fe yawo to po
0: yawo oju wo leyin fi wo as grand commander bai o mi pe fe ran yawo yi yàwó kan lẹni o gbẹ fẹràn yàwó yín so ojú wo lẹyìn fi wo kọmẹǹtì agbadagba lẹni tí ó sọrọ
2: ojú kan làdá ni
0: yes
6: ẹyin àdá
2: ẹlòmíì jẹ dà
6: ìdà ojú méjì ló máa ń ní
2: bẹẹni kọkọ fẹ wo mi tí grand commander fẹ lọ
6: kí
2: tó lọ
6: ojú sunukun ọ̀rọ̀ tí bàbá yẹn sọ bàbá wà ń dé ó ní ẹ ń bá fẹ́ràn ìyàwó ẹ̀ kó fẹ́ ìyà kó dúró ti ìyàwó yẹn kan
2: ṣòfò fẹ́ ìyàwó kan
6: ṣùgbọ́n tó bá fẹ́ràn ara ẹ̀
2: kó fẹ́ méjì mẹ́ta
6: ọ̀nà tá a lè gbà wò tá a lè gbà wò ó pọ̀ a fi ọ̀nà ìṣe àti àṣà wò a fi ọ̀nà ẹ̀sìn wò a fi ọ̀nà tá a lè fi wò pọ̀ ẹ jẹ́ àtẹ̀yẹ́ ọkọ bẹ̀rẹ̀ láti ọ̀nà ìṣe àti àṣà ilẹ̀ yorùbá ara àṣà wa ni ká fẹ́yàwó tó pọ̀ bẹ́ẹ̀ ni
0: òfin ifá wo ló sọ bẹ́ẹ̀
6: irọ́ àṣà ni torí kí ló fà á èdè kò dé
2: ẹ̀rú bá jùmọ̀ fẹ́
6: ìṣe àti àṣà wa ni láyé ọjọ́ wọn dẹ̀ sì ń ṣe nísìnyí náà o kí dẹ̀ ni tó fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa láyé ọjọ́ àgbẹ̀ pọ́nrán níṣẹ́ tó ń ṣe kò iṣẹ́ míì gbogbo iṣẹ́ ó lọ sídìí àgbẹ̀ ó lè jẹ́ alágbẹ̀dẹ o ko je oni sugbon e pe ogbo e na o ba agbe to ba e wa ri pe se ri ise agbe yen bu wa la mo pe laye ojohun manual labor no man lo
3: mm
6: nta n pe lo owo na fi nsise a lo oko a lo ada
0: awon ko pharmacy
6: eh ko ti si pe a n fi katakata tule se wo nkan kan so o need eyan po po eh lati le sise oko ta n so yi eh idi ni e ta won ba wa ngba ma wo pe ah je n fe ya wo kini a fe keji o le fe dori keta de bi pe won a de wa bi awon omo ejo awon e na ni won ma fi se kini na ma jo sise
0: awon ko laborers
6: eh in the vineyard
0: so in the farm ni
6: o okay di ba whenever you had or in the farm so we di ara idi pataki ni a de ri pe nto to laye igba yen nkan rorun ki no fe je ki no fe mu
3: gbe wa nle
6: o wa ko si pe boya owo lewe kan gunpa eh kini kan se ise gbogbo ise agbe yen poran ni won se won ni lo awon omo to po won ni lo ero to po lati le ba won sise eh nkan de rorun ko da wo si bi aye ti then ka tun wa wo lono esin ona esin awon ni eh musulumi gege bi iwe ti won me l'olorun we me ni won wi ni won le fe ba se won won le fe me to ba won sugbon won fi condition si pe o gbodo le se dede laarin won laarin onigbagbo na eh aye osin ni nkan sese yi laarin onigbagbo na ta ba wo de ta ba wo daada tori mi mo gba won baba to je baba baba wa to lo sa anglican lo si kini won ni yawo meji won ni meta sugbon gba ti o ra ke pentecostal day ni gbogbo e bere si yi pada won bere si fall pe no one wife one husband so mi o fi oju buruku kan wo ni temi o tori ta ba wo gbo lanu esin ati ilanu adayeba asa ti wa na but in ti mo kan ri nbe na gege bi iwe oni musulmi se so ati le se deede laarin gbogbo won to ro se pataki bawo le ya se fe yawo meji abi meta ti wa wa ma to je pe okan ni wa gbajumo to ni le toju omo awon yoku to o n sele be daada even laye ojo na ta so in temi fi temi o fi owo sinu e niyan iwo to ba mo po lagbara e to le se tori mi o se olo mi o gbo o di mi o mo n tolo gangan so eh but mo sa mo pe
0: ise
6: dede yen
0: cross dede yen
6: eh dede
0: yen gbogbo e
6: o lo se koko ni temi
0: okay grandfather da ise joda
7: ah o ti kan mi abi seri everything girl commander lo
0: ma bere nbe
7: soro
0: titi e
7: ma lo everything girl commander lo won ti e tun lo jina po to lo ti lo ma mu lati eyin wa sugbon oro ti baba yi to so ta ba ti be wo ta wo dada bíbélì gan sọ̀rọ̀
0: pé
7: o ní fẹ́ràn ọmọ ni kejì rẹ
3: gẹ́gẹ́ bí ara rẹ
7: kò sí kò sọ pé fẹ́ràn ọmọ ni kejì rẹ ju ara rẹ lọ ìgbà tí bàbá ń sọ̀rọ̀ ó ní tó o bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ fẹ́ ẹyọkan dúró tì ṣùgbọ́n tó bá yẹ pé o nífẹ̀ẹ́ ara rẹ ò lè fẹ́ tọ́pọ̀ ẹjọ ewo lèèyàn wá fẹ mú
0: ṣe mọ pé kò ti fẹ́ràn ara ẹ gẹ́gẹ́ bí ara ẹ yẹn kò ní ṣe pẹ̀lú
7: kò wá ní lẹ́sùrò lẹ́sùrò lẹ́sùrò
0: pé ti dúró
7: dúró
0: ẹ̀rọ
7: ẹ̀rọ
6: abẹ́ ọ̀rọ̀ ọ̀bá ẹ̀ náà ni
7: ó súnmọ̀
6: lè kókó tó
7: ṣe ẹ̀rọ ọjọ́mọ ọjọ́mọ
3: ọjọ́mọ
7: torí pé kí ni èmi fẹ́ràn ara mi mo sì fẹ́ fẹ́ nìkejì mi tó jẹ́ pé mo fẹ́ràn ẹ̀mí mo ti fẹ́ràn ara mi ni o kò sí tó burú nú ẹ náà ẹ wá máa wò ó sọ pé tí n bá fẹ́ràn ara mi o kí n fẹ́ yàwó tọ́pọ̀ tí n bá fẹ́ràn ara mi tí mo fẹ́ràn ìyàwó mi o kí n dúró tì kí wàá mo fẹ́ mú bẹ̀ náà ju kí n fẹ́ràn ara mi lọ ẹ̀rọ mo fẹ́ràn ara mi
3: ìyàwó kan tó
7: yín ìgbà tí mo wá ti fẹ́ràn ara mi yẹn mo gbọ́dọ̀ fẹ́ nìkejì mi náà tí mo nífẹ̀ẹ́ that is it torí pé mo ti fẹ́ràn ara mi now ẹ wá jẹ́ ká wò báyìí bàbá ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí mo wò dáadáa wípé ni igba ti eyan ba ndagba te eyan ba ndagba ni eyan to le mo wi pe ah nkan ti boya eyan je oniyawo kan o a wa o pe a wa gba yen ni won wa mo lo pe a fe lo toju omo a fe lo toju kini kan mo lero pe a ti so ru topic ri to sumo lori eto iri ti mo de nje ko ye wa ngba na wi pe ti eyan ba fe iyawo to je oniyawo kan the best thing o na ni pe wa o tomo wa ba ti dagba to n dagba
6: to pe wa silu e
7: to n pe wa ajo n lo ni o ajo n lo ni o iba je po lo silu eyin bori o ajo n lo ni o wa le fi baba le mo fe yawo kan mo duro ti e mo sise lati ejo yi lati bere aye mi mo sise mo fi si wa to ma ati gbogbo e wa dagba tan o ma dagba tan o wa ni ya e mo fe ki ya mi wa le holiday abi mo fe ki ya mi wa ba n toju omo a wa fe mi nikan le ma wa mo gba kagbada omo sade dakun wa
6: ko wa nbe
7: wa ba re ko wa
3: se mo mo toju
7: dakun wa ba nbe kini kan wa iyan o ni se pelu pe I don't learn it sugar to ba mu mi duro ti e pe iyawo kan ni mo ni gba pe o ko si bi to n lo ajo wa ni afi ko lo ma so pe o ya o ti ya mo wa mo bo lodo mi o sugbọn te yo ti ku to aye pe wa wa fi mi le emi wa ma ro pe e ma ma lo ra omo kan le abe le kan ko wa ma okunrin ni o jiya n gbo baya
0: bo who says that bi baba e bi ma e bi okunrin se ndagba iyawo yen o dagba they are growing together now.
7: Yes now kunu ti se pe no sori in to wa nbe ni okunrin ndagba obirin ndagba awon meje do ndagba ni sugbọn to ba lo wo dada o loju o de percentage e kiri en to fe gbe ara won te pe o je 20 o mo wa lo pe en ti en ti mo fe fe na 20 ni abi o je 40 o en ti mo gap ma wa nbe obirin yen le ma ti dagba to stage okunrin yen
6: obirin ti e dagba ko dagba
7: koni ko ma toju ko ni ko ma toju oko e
6: ma le toju oko
7: a toju oko e
6: toju ile okunrin dagba o dagba koni ko ma le se awon
7: sugbon ti sa ti close yen ba ti le kuro nbe pe o wa di pe bo seri o we obirin kan won wa ko lo won sanu wa ni ko si bi o fe je ti ba se pe obirin je obirin gidi nigba mi e le ti jo so ngba na pe bye o mi o se kini o ko ro yi bi ni ko ba ya now e die re ta lo mi fun wo pe to n ba lo so pe o n fe yawo kan to ba di gba to ba yara list na pe omo a fe se kini kan oro ti yi an lo awako nikan the best thing na ni pe to ba fe lo
6: ago
7: on gap e ma ya to
0: so baba ya ti ku ko to
7: ga iro ya to
6: iro
7: o le ma
6: o ni o se se na won fe together
7: won ko se pe kan na le fe ya
6: wa awon to nse laye ojo
0: kan na se e duro e to ni yawo meji
7: yes
0: awon mo ya o meje wa bi mo the same time
6: iro
0: e duro e so ko fe ko si ko fe fe ka ko fe kan ni o wa fe next one after 10 years
6: 10 years
7: then
6: so gap ti wa
7: ka ku ti wa
6: ko mo yen to be si ma bi mo
0: e baba ya ti ku
6: iro e so be
7: iro
6: olohun le ku
3: olohun ni e
7: mo gba ya kita n try ati so ni pe awon mejeje o le bi ma at the same time
0: so
7: be possible awon mejeje o le bi ma awon mejeje obirin mejeje o le bi se at the same time kan wa kuro nle okunrin e go le faye e le pe ah bawo ni mo fe yawo meji eh mejeje o wa gbera ko possible e wa fi mi le ah emi ama wa e ni ti ama ko na la
3: ojo eh Mr. John
7: ama ba le la ru ko
3: yo problem yi ba
7: be ni o ni problem okunrin ma je ki se pe
3: lori pe o fe lo se o fe lo toju omo
7: ba lo toju omo ti o won wa ni baba won ni baba o ni
0: o fe ro e ti ma fe ran ara
7: e
0: afẹ
7: awu itumọ fẹran ara rẹ itumọ
6: ẹ fun ọmọ ba fun ara rẹ
7: wa la fun ẹwa la lọjọ waju
0: multiple but to wa fẹran yawo e fẹ marry wo eyokan oju wo ni wo fi wo no mo ti ko si ti e
3: sharing the best thing ni pe ki okunrin fẹ yawo kan because
7: in a verse of jesse
3: no apart from that sharing wahala ti e n sọ pé e n sá fún yẹn ọ̀tọ̀ nìkan tó máa padà parí okunrin bẹ́ẹ̀ seri ogun ti yawo meji to ba fe abi meta to ba fe sile ogun to ba gbe nirawo
7: o
3: lo ma pada pa oko yen eyin eyin eyan ma ro bi pe seri mo believe pe ko si okunrin to le fe yawo meji abi meta to le ni fe won the same way is not possible because oluka oluka lukuala ni seri ngba to ba fe yawo meji iwa to wa ni ara temi mo yato se to ma ara keji awon iwa kan wa ti mama wi ti wa prefer jole ti keji wa so ko si ba fe se wa she prefer kan ju kan lo ni from there then wahala wa ma sele ironu yen lo ma pada paro okunrin se beyin so ko fe lo se be o fe lo baby sister abi ni loyibo ko ni loyibo yen lo
7: je ki wa so kan fun e nkan kan ti je ki so fun e sori obirin bọlọ se da won ni wi pe to ba je pe iyawo kan inu wa ti ejo wa awon kankan kan wa so pe ti obirin e ba nse ti o ba ti mo pe awon pe meji ko ni se laye
3: make
7: any sense
3: no
7: ah oh I disagree obirin ni itume ele ma gbo je so je salaye fe dada ma gbo de ki salaye fun e sori awon kan wa to je pe obirin ti e fe sile to je pe o nikan ni iwa to nwu laarin un ati e mo kan be bi le ze example ni mo kan mi o so pe boya kini o ka so wi pe o oko ki je nlo ki dana foko laaro ko to lo office ko je po san lo ma da to ba mo pa won pe meji definitely a wo pe a
6: and
7: the guys and come back take advantage you now
6: we are
0: no we are not making the home and the husband look
6: at competitive woman
7: yes now it's not about it but it's
0: no because one I mean if I'm a fight if one attention
7: yes now suppose I'm reading here
0: God rest the soul of my father he died at 75 fortunately for him gbogbo awon mo obirin 7 of us obirin ni wa now awa bere si mari awa nlo mi ro pe at any point in time o wo pe teri ko bi awon mo obirin o to awon mo ba tin dagba o ohun ni lati fe yawo mi so that me am take care ohun he never because he always say something ani awon yawo yawo to ti e ni gan they are okay for him they might see my Zaria be okay calculate hours that is Zaria if you born Akure
7: ojo wo ni won ti lo si Zaria
0: gbagbagbo
7: na so lo
0: ma go let me land
7: okay
0: so we ko calculate hours e po okay o nbo koko your 2 days just for
6: traveling
0: and going and my mom will tell you to what day just what you to what day by papa as of me pe mi loju 10 days lo papa you want me
7: kin baba mo je ni na re 10 days kin baba te mo je la re 10 days
0: see now
7: eh
0: come to me I have how many people let far and let back
7: to gbogbo mo ba ti lo le okonkon
0: unfortunately gbogbo mo lo le okonkon to
3: fun
0: so what I would say
6: ka te wa lo to ba gbo one
7: ko olorun ko lo won de mi wa si olorun je mi won go awon ogbadu agbe ka se te ku
6: tin kini bi mo olo se osu meta
7: osu merin ikeji bi mo olo
3: osu meta won ji on just free
7: the kini
0: is based
7: on se da oro obirin
0: understand
7: that is why mo so le kan
0: I have an uncle he want to cool he want to cool I think 10 years on when he married them
7: o ka won nikan le
0: o ka won nikan and when the sure when the wife died but I want fun gba ke wa marry by you only the body ko ti bere she won't go on fair share she better not toast it I won't go fair about toast it do you know what he told his children he said all I want is a bill ni pa mi they bought a freezer
3: exactly what do you want just
7: mama one
3: I'm a woman exactly
0: and it's really fine
7: you won't know
3: what she was trying to
0: do but all possible leyin ti awon ku 10 years ni o wa marry olo di ele ti lo now
3: ben
0: because olo we where
6: o le le ba ti lo
7: o le le ba ti sorry eh
0: for now olo je because we survive olo je pe a gba bo lo that was all happening
3: how se bun ko how se bun ko se awon mo le gas how se bun baba how se bun ko
6: ti baba ti fun how se loyun
7: adio
3: baba
0: je lati bo
7: imi ti e si baba sa
3: baba e ba je ni e
7: imi wa to ye pe won gba omo odo won gba fun baba gbogbo won ti kuro iya na lo lo ti won gbo mo odo fun baba baba n gboke baba ti yo subu nu le ko to ko de pe omo odo gan mo pe baba ti kuro ke mo na se fe mo
3: se
7: ko
3: ma
7: su ni
3: ah wa ni ko le to loke fun baba baba mo ma gbe na ma ile
7: se lo jara kan na nu ati ase ko jo mo gbe
3: ni okay any problem
0: the thing there is you saying that to ba feran ara e multiple wife o mi ko feran yawo yen lati be
7: o fere
3: o ko ni be
0: o
7: feran
0: yawo because one o mo ko ni ko mo ke bi to court le kan
7: tori pe mo feran ara mi mo ni mo gboro feran na
0: o so pe feran ara
3: gege gege bi ara
6: that is come into ko gboro julo
0: eh na
6: ka jo feran ara wa
0: ni ko le but for the first go tori pe o feran ara yen o bi ko feran eni yen
7: o feran
0: e mo wa mu e ko so pe yara o arabi ti mo feran yen lo fe mi lo fe yawo mi
6: iro
0: fe yo feran yen
7: airo no no no no
6: baba ilan
0: no no like that fact ba o fa ipe
6: ba ni ba feran ara e
0: ko fe multiple
6: ko fe yawo to
7: eh na
0: eni ti o ba feran yawo e
6: ko ra jo
0: o mi ko feran yawo e
7: lo fe feran
3: ko feran
7: iro o feran
0: yawo e to feran to fi feran re love ni ya ko ya ko okay I love you you love me you are part of me not that because o to ba so ko feran re o mi ko wa selfish o ro titi ti ara eni kan lo royin na mi jo na se
7: mo si su o ma fe
0: yen e bokunrin ma so pe yes we are wired to be polygamous bokunrin ko jo ko imagine pe ah emi se mo fe yawo meji pa wa so pe kini kan ni orukan le ni kini kan lo orukan lo ya ki awon obirin na wa ni opportunity yen
6: ero
7: olohun
3: olohun olohun no no no se wa se ni
0: pe
7: imagination is a
6: imagination
7: ko
6: ma fe ko ri be
7: a ti se lati bere
0: be
7: ni
0: ko
7: se se be
3: ti no pirin to fe
7: iyan ese
3: ko ri le
7: wa
3: ni
7: ko ki so do wa bi
0: olo
7: lo sa ki so do wa bi asa ti won no ko ki asa ti
3: won se nbi
6: 1 2 3 be le ba ka
0: number
3: o se ka
7: ko se o ku bi meta bi melo ni mo ran ti mo ri lo yan ku meta bo ki se bi
6: ke se nte ma so pe a
7: eni sa sa ti 1b
6: ohun se be ile se be te pe
0: eni references
6: eni
0: references eni encyclopedia
6: no pe se to ri
7: te ke to ri ri buso meji e ti ri
3: e ti ri
7: dada
6: meji se ri nte mi ri nbe ti mo de fe tenumo oni ati le se dede ati le toju ile ati le ko ni nkan lowo ti wa fi le
0: oju ni nkan lowo seri
7: ento ento
3: awon ti o ni e na ni
7: ere ento ma fe yawo meji
6: iye le mi o faramo
7: se ento ba ma fe yawo meji sa o gbodo je eni ti o gboya o gbodo je eni ti o pa enu e mo egeza o gbodo je eni ti o le gbe oro sinu ki se pe wa wa gbo oro lati enu yawo akoko ngba te ba ti bere oweke te ti se nu ile wa ri ah wa dodo kijo ah pe ah ogbon ti ale ti eso abi ogbon ti kini kan iwo funra ere lo ti bale eje iyen ile en so so le kan ni pe wahala ye ni o pa oko iwo gangan lo create wahala yen funra e ninu ile but to ba mo gbo fe yawo meji wa mo bi wa se manage awon mejeji ki se pe wa mo gbo ile wa ma so fe le abi ele nse nkan kan le ni wa so fe le
0: o gboro observe principle yen se yi se wahala na lo
7: wa wahala na o wahala ko
6: principle o da ke bi condition ni won fi sinbe pe o iwo to ba fe se leyin pe o te to ton po le toju won o gboro ni balance type of nature
3: so wa possible
6: di soju saaju
3: o gboro so wa possible
0: stability
6: o gboro o de gboro le judge because wa la se le
7: ben ni
6: o ma so pe iyawo kan wa la kan
7: ben
6: o meji wa la meji to ba ti le to ni igboya yen bo bo so yen pe to le toju to le manage
7: to le control won
6: to le control
0: which control
7: ah
6: toro se pataki tori lai le control en ti o ti le control ile kan to lo fe lo ma control ya o meji
7: be
6: ku wahala se
7: wahala lo ko ti re lorun
6: so iroyan be ko ma te wule da bai rara sugbon wo te pe o mo pe yes leyin pe o le toju won oni lapa bank e nkan dun be
7: beni
6: ise apa o de yole
7: eh na
6: eh to wa wo pe ko de se pe apo wa kan wo pe ah toro ko ba mi na ti fe awo o fe awo pupo emi na woro fe awo pupo
0: mo gbe so so se kan na ba eni asha
6: eh
7: wa
0: asha ile mo niyan
6: asha gbogbo nkan lo yi pada
7: Grand commander, eje ni o nbe nu eje nba mi o wa nu eje nba mi o e ni suru iro no o wa nu eje nba mi
0: iro
7: baba e fe yawo meji o ya o meta o wa nu eje
0: yes sir se bi eje ti jona so on this table I want to say ko to fe anybody ko pe ni eje ko
7: eje
0: then ko ma ti eje ti o alive pelu ti please don even go
6: iru nidile temi nisi baba mi iyawo meta lo fe
7: bo baba teyin o
6: fe baba temi eyo kan pere lo fe
7: yes that is it
6: o tin yi
7: e tin mi o tin yi pada no baba ati won eyo kan lo ni awon na ni eta
6: ju lo le awon egbon baba temi to fe iyawo meji meta na wa eh but o le pe n to tin sele ni pe se ri ibi ti mo fi koko bere pe
7: wọ́nú àwọn èèyàn inú àwọn ọmọ bàbá yín kò sí gàgà tó fẹ́ méjì
6: kò sí kéèsì pé èèyàn kan fún èèyàn kan lóyún ń ta wà tó bí mọ̀mọ́ síta
7: àìrọ̀ òdí bẹ̀rẹ̀ níbi bẹ̀rẹ̀ kò dí kankan
6: ọmọ padà wálé
7: ọgbọ́n
6: wọ́n lè bá fẹ̀rẹ̀ bọ̀
7: a máa ṣètọ́jú ẹ̀ ọgbọ́n ọmọ ṣe responsibility
6: so tèmi ni pé ṣe rí àti ṣe déédé yẹn nìkan mú kókó then tí mo fi láyé tí ń yí padà ni pé ìdí tá a fi ń ṣe tá a fi ń fẹ̀yàwó méjì mẹ́ta ń gbà yẹn náà ó ti ń yí padà ọ̀pọ̀lọpọ̀ wa ní kò sẹ́ni tó ń ṣiṣẹ́
7: o kálukú ló ní reason
6: o kò sẹ́ni tó ń ṣiṣẹ́ o reason
7: wọ́n kálukú ló ní o tẹ̀lé reason ẹ̀yọ kan ni pé ọ̀rọ̀ iṣẹ́ oko mo fẹ́ máa fi hàn ṣiṣẹ́ oko
6: ìkan wà
7: lára ọ̀rọ̀ reason ẹlẹ́ẹ̀kejì náà ni pé mi ò fẹ́ máa lọ́mọ ìyàwó ilé tọ́kọ́ fẹ́ bímọ ó wà ń bẹ̀ náà ọlọ́run ti kọ́ fún un ni pé yóò ní méjì ọlọ́run ti sọ pé yóò ní méjì nìyẹn
6: àyàn mọ́ tún ni
7: àyè yóò mẹ́mẹ́ kádàrá ń bẹ̀.
0: Nǹkan tí bàbá yẹn sọ tó ń bèèzì kìíní ẹ̀ lé lórí ni pé so that pé bóyá ìyàn kan.
6: Dó ẹja tún ti
7: bìkan wo àwọn reasons wà ń bẹ̀
6: o ẹja ti bìkan wo bàbá wa ń dé aláàjì ni o.
7: Bẹ́ẹ̀ni
0: ìkàtí
7: jọ tí ìrìn níjọ ẹgbẹ́ àti ìrìn àárí pásítọ̀ tó ní méjì
0: ni
7: ìrọ̀ ni
3: ó wà dáadáa irú pásítọ̀ ò nìyẹn
0: irú pásítọ̀ ò nìyẹn
7: irú pásítọ̀ ò nìyẹn
0: pásítọ̀ ò fẹ́ yàwó méjì máa
6: gbé ọ̀nà ọ̀jọ́ lè fẹ́ yàwó méjì gẹ́gẹ́
0: bí dé bẹ́ẹ̀ méjì sí pásítọ̀ yàtọ̀ sí pásítọ̀ if you say pásítọ̀ tó rìn ní ìlànà
3: ọmọ ọlọ́run tí ọlọ́run pé
0: ẹ jẹ́ kí n kàwọn comment tó wà bí so o mo fẹ́ tẹ̀síkẹ̀bì tí pásítọ̀
3: ọmọ ọlọ́run
0: gbogbo ọlọ́run gbọ́ tó rìn ní ìlànà bíbélì
6: lò torí bíbélì ti fi lélẹ̀ pé ìwọ tó bá fẹ́ jẹ́ olùṣọ́
0: àgùntàn
6: tó fẹ́ jẹ́
7: ìgbà tẹ́ ń sọ lẹ́ẹ̀kan ẹni tẹ́lẹ̀ pé wọ́n ń fẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run wà tán tẹ́lẹ̀ ìgbà táwọn pa
0: àwọn ọmọ ọjọ́
6: ní àwọn olden days church bí anglican bí
0: Abimbola
7: Ogunbọlade
0: ó ní ẹ̀kọ́ ọgbọ́n Adégòkè IC kò ní awesome work jogbodo fọlọ́run ṣọ́ Peter ó ní ẹ̀kọ́ ètò Abimbola Kayode ní World of Guys Taiwo Akinbi ó ní bàbá wọn Jerry Lee spoke well but due to the selfishness of women nowadays they don't want their husband to marry another wife now that's your decision thank God Ejina Moses spoke as a Yoruba man today unlike last year he said you this literate if not that Abraham married two wives not even our pastor would have said it's a sin unto God James Olorun Toborin thank you Chegun Joseph only my views on this issue are that in today's modern age you don't need a wedding anymore the wedding is all about properties baby mama is the way to go let older men be marrying younger ones and build a house for her in her name with some huge money so she will not suffer in the future but no wedding your opinion alawiye
7: sobirin
0: Mr. Chegun Joseph only that's all married to her doesn't mean he doesn't love Yes, ma'am. Okay, so no contest cycles. Only if he who finds a wife finds a good thing. Imagine he who finds many wives find trouble. Exactly. Only for me, I support 2-3 wife. Mm-hmm. Let me use the family that I come from. Some years back, every month we give birth and my dad would complaining. At the end, we called our father to get another wife, but my mom is not happy. We all
7: happy, I like it.
0: But if you love our father, no option again, no two is okay. Akinbioni, please, what exactly is the reason why women don't want their husband to marry two wives? What they have to lose after he married her? That's his business! Yes! Like grandmother said, Ipe Igbatiji, that's the truth. Igbatiji. Nigbanye,
8: Arife wa ole lo nda popopo la mu ni time ki se ti ba yen o ni time yin iwa ole ni to wa le pe mo ko won ti bi mo pe ipa won o kala ifa omo e si school won se yawo kini won se yawo keji e baba di baba gbogbo aye ka ro la ma to mo e ko to fa igbe yawo ti esin to popopo kin ko yawo jo niyan e keji ni pe en to ba se yawo meji to ro pe tori pe ti yawo ba ba ti bi mo ko yawo ara tojo omo yawo ara tojo omo to lo tori en se yawo meji ọkùnrin ò lè gbádùn àwọn ọmọ tó bí because bàbá yẹn ti di bá gbogbo ayé ìyá wọn ni àwọn ọmọ yẹn á máa face pápá àgbà yẹn ti ni torí pé kì í ṣe òde kì í ṣe àwọn nìkan ló fẹ́. Ẹ̀kẹta ni pé ká lọ sínú ìwé mímọ́ nígbà tí ọlọ́run kọ́ da ayé àti ọ̀run ìyàwó kan ọkọ kan nípa ìwà ngwara àtàyẹ̀mọ̀ kan ìyàwó àkọ́kọ́ ádámù ìyàwó ádámù àkọ́kọ́ ó fẹ́ ìyàwó fún ọkọ ẹ̀ kí ni ọlọ́run sì dù sí ní bó ṣe ń kọ́ wàhálà wọnú ẹbí yẹn. Ah, ìyàwó tó yẹn tó fẹ́ ìyàwó fún ọkọ ẹ yẹn ó wá rí pé ó bẹ̀rẹ̀ òun dẹni ẹ̀gàn òun bẹ̀rẹ̀ sí ń rí kojú ní ọ̀dọ̀ ìyàwó tó ṣẹ̀fẹ́ wá ni pé kí ọkọ òun kó lé ìyàwó yẹn lọ ó wá kù bí ìfẹ́ ọlọ́run ṣe bó ṣe rí láti ìkọ́ṣe pé àwọn méjì ní ọkọ kan yakan nígbà tí ádámù lọ bá ọlọ́run pé nǹkan tí ìyàwó mi sọ ó ní kó jáde àti pé tí ẹnìkan bá ní ìyàwó kan kò fara mọ ìyàwó yẹn kó máa wojú olóńtorí pé ọlọ́run ó ní ète fún àwọn méjì ó ti dáhùn ní ẹyẹkan ọkọ àtàkan abokan kọlọ̀ kó ràn án lọ́wọ́ àdáyà gbà ẹ ṣe.
0: ẹ ṣe adúpẹ́ orúkọ yẹn àti ẹtí ń pè
9: wá. Yẹmi láti jọ́mọ̀ bá mi ní pínlẹ̀ tí.
0: À ń gbọ́ yín.
9: Ẹ ṣe àdúgbò rẹ̀ látàárọ̀. Wa kí gbọ̀dọ̀ àjọ dámẹ́ ẹ̀ o.
0: Ẹ ṣe o.
9: Gbogbo àwọn tó wà bẹ̀.
0: À ń gbọ́.
9: Nípa ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ṣé ẹ rí ọkùnrin kò sí nǹkan ohun méjì tó wà bẹ̀ tọkùnrin ti ń tẹ̀yàwó méjì tàbí mẹ́ta gbé ojúkòkòrò. Ojúkòkòrò ti máa là mọ́ ìlú afẹ́fẹ́. Ojúkòkòrò kí níta ń wí òun ló fà á. Lẹ́yìn ẹ̀. Òfin kan mi tẹ bá bèrè lọ́wọ́ ọkùnrin yẹn pé ṣé tóun náà bá tẹ ìjọbìnrin ìjọba ìgbà tó fẹ̀yàwó lé o kí ó máa dáhùn.
7: Ẹyin lẹ́rù bẹ́ẹ̀ o.
0: Hello ẹ̀ka ẹ ṣe àdúpọ̀
7: yìí dàbí. Èrò ti yín nìyẹn.
0: Ẹ ṣe thank you for your opinion. Hello ẹ̀ka sọ.
10: Ẹ̀ka sọ o.
0: Ẹ̀ka sọ orúkọ yàtọ̀ sí pé wá.
10: Ẹ̀tọ̀ gbàgbé àkọ́kọ́.
0: À ń gbọ́ yín.
10: Sori nǹkan tó jẹ́ káwọn bàbá wa ayé àtijọ́ fẹ̀yàwó mẹ́ta mẹ́rin. Lórí àwọn ará torí oko lílọ ni kì í ṣe pé bóyá torí kìkìrì kankan wọ́n lè máa bá wọn lọ oko. Bẹ́ẹ̀ tí wọ́n máa ṣe àwọn tó kàwé tó ṣe kí n sọ náà fẹ ìyàwó méjì mẹta wàhálà ni wọn gbé sọrọ ara wọn. Ẹ ṣe
11: agbára wọn ti ẹ̀ lémọ̀ ká
6: ẹnìkan ti béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan pé kí ni ìdí táwọn obìnrin ò tiẹ̀ fi fẹ́ kí ọkọ wọn máa fẹ́yàwó a lè lóbìnrin méjì ń bá mú rọ bóyá ká
12: ní dá ọ̀rọ̀ tí wọ́n ń bára nípa mo ti dáhùn lẹ́ẹ̀kan náà ó ní kí ni reason
6: tí wọn ò fi fẹ́.
12: No, now kì í ṣe pé mi ò fẹ́ is your choice. In as much as kò affect mi lẹ́nu
3: kò tẹ̀sí bí o ṣe ní àfẹ́tì
12: ó
3: mọ àfẹ́tì mi o.
12: ṣe mo gbé èèyàn kan sọ́ńbì rẹ̀ kan mr ṣẹ́gun joseph ó ní baby mama kò kọ́lé fún kò kọ́lé fún o kò provide everything tó need so like ẹni yẹn sọ o ti di bàbá gbogbo ayé ọlọ́run má jẹ́ ẹjọ́ tí olóde ẹ̀ bá lọ wọ́n máa pick wọn ni ilé ìforí jọ ilé ìṣẹ̀ṣẹ̀ jọ
11: ilé ìtó fi ta
6: ni ọjọ́ ìwà lọ ṣe
12: dna
11: orí níta yóò fi wáyé
12: ẹ̀rí ẹ̀ka sọ ẹ̀rí ẹ̀ka sọ
13: ẹ̀ka sọ
12: orúkọ yàtí ẹ̀sìn pè wá.
13: Joseph láti àkókò ọ̀rọ̀ tí a ń sọ yìí ìlú gangan ni bó ṣe kọjú sí èèyàn kan ó yàtọ̀ sẹ́nì kejì.
12: Bẹ́ẹ̀ni.
13: So therefore ẹni tó sọ pé ọlọ́run dá Ádámù àti kinní kan tá bá wo nu bíbélì gan a rí pé àwọn prọfẹ̀tà ń tẹ̀lé a rí pé many of them ló fẹ́ mẹ́ tó dẹ̀ tún pààyàn míì torí ìyàwó ẹ̀ gan. For all the same fún àlàáfíà nínú ilé kéèyàn gbàdúrà kó tó fẹ́ ìyàwó. A rí àwọn tí ó fẹ́ ìyàwó kan tó jẹ́ pé ìyàwó yẹn ni ìyàwó ẹ̀ ìgbà táwọn ọmọ ẹbí mo kò lọ ó fi oúnjẹ ránṣẹ́ sí wọn ni. A rí àwọn tó fẹ́ ìyàwó méjì tó jẹ́ pé kí ìyàwó tẹ̀ tó bímọ gan wọ́n ti lọ. So ìlú gangan ni àdúrà ni gbogbo ẹ gbà ètò yìí ó ń kọ̀yàn lọ́gbọ́n gidi mo dẹ̀ bẹ̀ yín pẹ́kẹ́ máa tẹ̀síwájú. Tí ẹ bá wo ìgbéyàwó báyìí ẹ rí pé ìgbéyàwó orí nẹ́ẹ̀tì ló pọ̀ jù àgàgà àwọn actress wa wọ́n á ṣe ìgbéyàwó lẹ́ni
11: ọ̀la
13: ìgbéyàwó yẹn adáwó èèyàn míì gan tẹ.
12: Ọ̀lẹ́sì dá ó kọ̀ pé ṣèbí ká vest dé ni kọ́ la vest nǹkan lóko kọ́ lọ ṣe gbogbo ẹ̀ kò ní sinmi kọ́ ní la vest anything lóko if you tẹ́wọ́ fẹ́ ṣe oko gan you pay people kọ́ lọ ṣe oko ọ̀ so what are we talking about why ti wa ṣe kóyàwó pọ̀
3: ẹyọkọ
12: tó owó continue your life.
11: ìrònú yàtọ̀ síra.
12: ìrònú yàbàyàbà
11: yẹn
12: ẹnu ẹ ká sọ.
11: ìrònú yàtọ̀ síra
12: wọn. ọ̀dà òbí sọ̀rọ̀ fún la ní ṣetán ẹnu ẹ
14: ẹni ọlọ́run mọ̀ láti fi òkè àrò.
12: Okay, anonymous.
14: ẹni tí ọlọ́run mọ̀. ẹ rí ọ̀rọ̀ tẹ ọlọ́run ò ní gbalaka yìí.
11: Àmì o.
14: Àpọ̀lọ́ yóò ní jọba.
3: Àmì àmì.
14: Ẹni bẹ́ ṣe ń ṣe ètò yìí ìgbọ̀nsẹ̀ pápá ó mú mi sunkún nínú ilé tí mi wà gọ́gọ́bà. I'm almost 71 years old now. Mo tún rí mo wá láti pèlè gàmọ́ sá o. Ìyàwó púpọ̀ sí àwọn bàbá mi fẹ́. Òpúlọ́ mi ni pẹ̀lú ní kékeré ni pé ìyàwó kan ṣe ló máa fẹ́. Mo dẹ̀ sẹ́ ìyàwó kan ṣe yẹn. Kí ni ìyàtọ̀ nínú kí ìyàwó kó lọ tọ́jú kó lọ bá ọmọ ìtọ́jú ọmọ nílùú òyìnbó? For 6 months, 8 months, 1 year. Àti kí bàbá ọkọ yẹn tó ti kú, kí ni ìyàtọ̀ nínú ẹ̀? Eddie, I'm suffering as I am now. All my children are away, right? You want me to cook? Well, see, that's what you want me for the past 10 years. So you're part of the lot of things, that's to be quiet. It only means that she died in the United States. Now I'm going to spend it, that's a pretty cool, yeah. Same with my mom, I'm going to go around and see
15: Ìlú Òyìnbó pẹ̀lú tuntun tó ń mú ọbẹ̀ wẹ́dà Nàìjíríà ìpè ìbámúra bíbi ṣe ń pawá tó ní gọ́ọ̀mẹ̀tì bá òṣìkà tó ọpọlọpọ amáyán tó fi máa ṣe tọ́jú ṣe gbogbo ẹ̀pẹ̀lú wọn ṣàfihàn all right a caring husband kò lè gbàdúrà kí àwọn ń ṣáájú òun kú ẹgbẹ́ rí bàbá tó wúlò tó tọ́ àwọn ọmọ ẹ̀ ó bẹ́ẹ̀ka kéèyàn ọkùnrin fi ìyàwó àtàwọn ọmọ lẹ̀ kó lọ́ wọn ní sí ju ogun wa àwọn tó fẹ́yàwó méjì tó fẹ́yàwó mẹ́lẹ̀ wọn gbádùn tó níyàwó kan because àwọn tó ń fẹ́ràn méjì yẹn ó mọ̀ máa lé pa ara wọn mọ̀ ni because àwọn ìyàwó bàbá ti ní ìyàwó mẹ́fà ni bàbá mi fẹ́ wọ́n lé pa wa títí rẹ̀ I always came for comforting first in my studies but wọ́n darí mi nítorí pé mi kàgbé HSC lọ tó bá yẹ pé school ti mo lọ tó jẹ́ pé wọ́n ohun ọ̀lẹ́ pé third term exam kì í ṣe gbé gbin nothing promoting first time second term máa wà lára máa gbé first mi I always come first everybody talk am by now speaking you can go you can ask of anybody comprehensive high school in Toro in Edaro in Ogun State they will charge your promotional exam by first time and second time in total you'll do well in first time second time they will promote you to in total
12: thank you very much thank you we appreciate you thank you so much Mr. Folabi Folabi Taye Moni Monogamy was sold and forced on us by the foreign missionaries but we are following the path of their religion why is monogamy that difficult for you to adapt to you have to go on the program we the God rest the soul of your wife
6: yo batima sono pe osha je npe meji
7: obirin bodenu
12: o ye ki osha je npe meji okunrin gan o ye ko wa
6: iro ko si
12: ati lo le
7: ba ba okunrin
6: what did you come in here
12: ati lo le jo now all right
6: e je ma gbe ni ife o
12: ti o se daruko emi
7: kolo won sa nu wa ọjọ́ mẹ́jọ náà láti mọ pàdé ọpọ yẹmí jẹ́ ọ̀dá lórúkọ tèmi ń jẹ́ o.
3: ẹyin jẹ́ ń sí ẹ̀yìn aráalé ẹjọ́ ìyàwó ẹ̀yọ̀ kan ó ti tó aláwòye ọ̀dọ̀ ayàn lórúkọ tẹ̀mí.
12: ọlájúmọ̀kẹ́ mọ́tò ṣọ́ lórúkọ mi ilé wa ò ní dàrú o.

0: Ngbadu adava.
1: Àsìkò bá tún ti tó.
2: Agbẹ́yàmúyàmú ètò automatic miracle hour.
1: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
2: Tó kalẹ̀ sí Àdófùre Ìdánrẹ́ Road Àkúrẹ́.
1: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
2: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí á tún lágbára púpọ̀.
1: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
3: A kì í ṣeré yasájọ́
2: ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́.
1: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
2: Oh my God!
1: Oríṣiríṣi disorders àti inadequacy sísun.
2: Hey!
1: Àdúrà gidi mọ̀ làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
2: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
1: From 9 a.m. to 6 p.m. ni àwẹ̀ àti àdúrà.
2: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
1: Bàbá Prophet Samson Olúwàbọ̀dẹ̀dẹ̀ tún ti gbáradì láti máa ṣí ní àdúrà bọ́lẹ̀.
2: Kéèyàn fi recharge remote remotivate resuscitate ara ẹ̀.
1: Olúwa ìwà di àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
2: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
1: Yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
4: Òṣùpá sì di kí ẹ láyé ń lọ, sì di kí ẹ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sì di kí ẹ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ń lọ. Kan tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sì di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sọ́ndé dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ̀ o, zero interest ni. Wọ́n fowó kan sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.
5: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
7: So things don't easy for Niger now.

0: gbogbo wa náà la mọ̀ wípé
1: a
0: ń jẹ nǹkan tó dùn a ń mu nǹkan tó dùn
1: la
0: wá jẹ gbogbo ẹ tá a jẹ gbogbo ẹ lúra wọn ṣe mọ̀ pé ó nílò nǹkan tó yẹ ká fi wọ́ ọ̀ṣẹ́ golden herbal mixture. Ilé iṣẹ́ golden herbal mixture ó wá ń kí gbogbo wa náà ẹ mọ̀ pé àṣẹ ìsọdún tán ni wọ́n ń kí gbogbo àwọn oníbàárà wọn tí wọ́n jẹ́ mùsùlùmí pé a kó àṣekù ọdún iléyá alẹ́mi wa tó ṣe ọ̀pọ̀ ẹ̀mí wa tó ṣe léyìí á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé lágbára lọ́wọ́ ọlọ́run ọba wọ́n ṣe wá ń ké wa ń òun náà nání ká mọ̀mọ́ gbàgbé o ẹ má jẹ́ àgbàgbé wípé golden herbal mixture ó wà ní àrọ́wọ́tó yín káàkiri orílẹ̀-èdè nàìjíríà káàkiri àwọn ìpínlẹ̀ tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ̀ gbọ́.

ọkọ ẹlòmíì lọ́wọ́ tó jẹ́ pé wọn ò tiẹ̀ lè rìn ní ibùsọ̀ bíi márùn-ún mọ́. Wọ́n ti máa fọ́ mẹ́yìn. Wọ́n ti máa rìn yẹ́ńkẹ́ yẹ́ńkẹ́. Ọkọ ẹlòmíì sì rèé ogbó orúnkún ni. Wọn ò ní lè rìn mọ́. Ẹlòmíì sì rèé ẹ̀yìn ni ọmọ dìmú káàkiri. Kódà ọkọ ẹlòmíì rèé pàápàá jùlọ ẹ̀yìn ọkùnrin.

láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì. A ti gbá bọ́ọ̀lù dànù. Lọ́ba tán. Ẹ mọ̀ pé téèyàn bá wà lórí pápá. 90 minutes ni. So yé yín náà ẹ mọ̀ dé. Àwọn agbábọ́ọ̀lù tó ń bẹ lórí pápá wọn á lo 90 minutes pé pérépéré. Kó tó di pé wọ́n fọn wísù. Ṣùgbọ́n àwọ ọkùnrin ọwọ́ adórí pápá tán. O ti ẹ̀ sí halftime gan. Láàrin ìṣẹ́jú méjì ó ti lọ. Lọ̀rọ̀ wàá dàbí ọ̀pẹ tíná mú. O ti dalẹ̀ ẹ mọ̀ bí ó sì dáwọ́ lẹ̀. Ṣùgbọ́n wọ́n ní tẹ́ ẹ bá ti rí láǹfààní sí golden herbal mixture. Ẹ̀yin gan náà ẹ wà dọkùn.

0: aláṣẹ àti olùdarí ilé iṣẹ Golden Harbour Mutual wọn wà nílé agbára pẹ̀lú wa gẹ́gẹ́ bí ìsọ lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n kó tó di pé wọ́n pè wọ́n wọlé ẹjẹ́ ń dókè lọ mo sì ń bọ̀.
1: Golden Harbour Mutual egbògi tiwantiwa tá a pè yamọ ní lànà ayé òde òní 100% fruits vegetables spices and herbs. Yes, tonic ti ń bẹnu ẹ tún poro kọ bẹẹ ló tún fọ gbogbo gẹdẹgẹdẹ tí ò wúlò lára inú nínú wa bí wọ́ sí tó bá do ní ti bí ẹgbẹlura kẹsọjí tapampa tapampa tapu ìrépalẹ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Harbour Mutual nìyẹn NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà ó sì ti wà káàkiri ilé iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán Ìkòròdú ilé ìkó ló ṣe é pẹ̀lú Golden Harbour Mutual wà lálàáfíà.
0: Tó wọn máa sọ wípé kò ṣeé wé kò ṣeé gbò ṣe é mọ̀ bẹ́ẹ̀ àwọn kanu orin kanu wọn ní kò ṣeé wé kò ṣeé gbò ẹ mọ̀ bá wọn dásà ẹ̀ èèyàn bá bá wọn dásà kò ṣeé wé kò ṣeé gbò. Yọ fọwọ́ mẹ́yìn pẹ́ o.

0: fọwọ́ rọ sẹ́yìn. Ẹ jẹ́ máa gbé bàbá wọlé. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Golden Herbal Mixture. Wọ́n ti wà nílé agbára pẹ̀lú wa. Ẹ bá ń kí àwọn aráalé kẹ̀sì dákọ yín fáwọn aráalé.
1: Atọ́gùn. Ẹ kú ilé.
0: Ẹ ṣeun.
1: Ṣàlàáfíà bá yín.
0: Adúpẹ́.
1: Ká tó bẹ̀rẹ̀ jẹ́ kọ́kọ́ kí àwọn èèyàn wa. Tá ń gbọ́ wa níbi tí gbogbo ìkàn yìí dé. Ẹ kú ọdún. Lágbára Ọlọ́run bá a ṣe ṣọdún àtúnpéjú ṣe tọdún tó ń bọ̀.
0: Àmì àmì àmì.
1: Orúkọ mi ni Dr. TMP Martins Akinboyewa. Olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti ṣe Golden Herbal Mixture. Ẹ kú ilé, ẹ kú ọjọ́ mẹ́ta. Kálàáfíà làbá yín.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Ohun bàbá òun náà lẹ ti gbọ́ òun. Ẹ mọ̀ pé àwa ń sọ pé à ń délé dè wọ́n dà. Bàbá ẹ kú rìn, ẹ kú rìn. Bàbá sẹ́yìn tó dé ni. Ọ̀dà náà, kí ni Golden Herbal Mixture? Ẹ jẹ́ káwọn èèyàn mọ ohun tẹ́ ẹ gbé dání gan. Bó o lẹ ṣe ṣe tẹ́ ẹ da gbogbo ẹ̀ papọ̀? Ẹ ní ewé àti gbò nìkan ni.
1: Ẹ ṣeun bàbá wa. Golden Herbal Mixture Trout ní fún gbogbo ilẹ̀ Yorùbá, Nàìjíríà àti ìlú Òyìnbó, ó ti di òdú. Tí gbogbo.
0: Tí Ṣáì mọ̀ fólókó.
1: Gbogbo olóko ló ti mọ̀. Kí là ń pè ní Golden Herbal Mixture fáwọn tó kọ́ bọ̀ wá fún ìgbà àkọ́kọ́? Nígbà tá a rí pé àwọn èèyàn àwọn ọmọ máa ń kú ní ọ̀dọ́ 45-56 àti bẹ́ẹ̀ lọ. Mortality rate ó ti ń drop. Then oríṣiríṣi àìsàn ló wà ń ta tàtìlẹ̀ gbórúkọ ẹ̀ níkan bí 50-60 years ago. Àwa ní kí ló fà á? Àwa rí pé nǹkan tá à ń jẹ láyé òde òní òun ló ń ṣokùnfà gbogbo àìsàn àgọ́ ara tá a ní. Èmi à pé tiẹ̀ ní kidney, èmi à pé ní cancer oríṣiríṣi. Cancer yẹn náà wọ́n tún fún un oríṣiríṣi orúkọ. Àwa ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni àwọn bàbá wa kí wọ́n máa ń lò láyé àtijọ́ tán wọ 120 tán ju bẹ́ẹ̀ lọ. Èmi bàbá gan tó bá wọ 100 wá tún wọ ọmọ kékeré kan tí ò ti jọ ọmọ 20 years. Pé kó lè máa dóró ohun bàbá nu ilé. Kí ni àṣírí ẹ wa
0: mọ̀ bàbá? Tótútù bá mú bàbá.
1: Àwa rí pé nìkan táwọn bàbá wa ń jẹ láyé àtijọ́ natural raw food ni. And tí ẹ bá wo bó ṣe wà nínú bíbélì náà ló wà nínú Quran pé gbogbo nǹkan wọ̀nyí ni fún lílo yín àti oúnjẹ àti ìlera àgọ́ ara wa. Ṣùgbọ́n ó dàbí pé ọ̀làjú àti ìwé ta ka ó ti wá jẹ́ kákẹ́yìn síbi tá à ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń ṣe oúnjẹ wa láyé àtijọ́ gbogbo ló ti yàtọ̀. Ẹ wò fún àpẹẹrẹ láyé àtijọ́ tán bá wú ẹ̀gẹ́ lóko ó ní process. Wọ́n á dẹ̀gbà tán bá rin ó ní ejọ́ tó máa lò tán máa kó ọ lọ oríṣiríṣi lé lórí gbogbo táṣe ara ẹ̀ kẹ́míkà rẹ̀ máa
0: jáde.
1: Ṣùgbọ́n láyé òde òní ọjọ́ tí ẹ̀gẹ́ bá jáde tí tán bá rin lọ́jọ́ yẹn tán bá ń ṣera wọn á din lọ́jọ́ yẹn ó máa fẹ́ẹ́ wọ ọjà rẹ̀ kẹsàn-án. So gbogbo táṣe kẹ́míkà gbogbo ẹ̀ tó wà lára ẹ̀ òun ló fi di pé ẹlòmíì tó bá jẹ́ pé ẹni tó láìkì ẹ̀bà púpọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ń jẹ adipẹ́ kọ́ máa nítọ ṣúgà.
0: Ẹ tiẹ̀ mọ́ tiẹ̀ jẹ́ àdàkọ àwọn orúkọ àwọn àìsàn. Ẹ jẹ́ àwo ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ni kẹ́ mọ jẹ́ ká mọ láǹfààní àti. Ẹ wo ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n fi ń pìrìsáàfù àwọn nǹkan yìí ó ń ṣe àkóbá fàgọ́ ara wa. Ṣé bẹ́ẹ̀ ni?
1: Kò sí rọ́ńbẹ̀. Ẹ wo irú àwọn ẹja tá a máa ń jẹ bóyá tẹjúmọ̀ lè jọ bóyá ojú yọ fọ́. Ṣé ẹ rí nǹkan tán fi ń àìsí ẹ̀yẹn tí ẹ bá bèrè nǹkan tán fi ń àìsí kínní ní ẹni tí ó bá dolóògbé ní mọ́ṣúárì morphine òun náà sábà ń lò fún. So ìdí nìyẹn tá a máa fi ń gba àwọn èèyàn wọn lásìkò àwọn tó láìkẹ́ ẹja ice fish ká kọ́kọ́ da omi gbígbóná sí iná. Tí omi ẹ̀ bá gbóná tó bá wà lọ yọ omi ẹ̀ dànù á lè jẹ́ kí kẹ́míkà ẹ̀ kó kúrò lágọ̀ọ́ ara ẹ̀ kan tó jẹ́. So gbogbo eléyìí ẹni tí ò bá ní òye eléyìí gbogbo ẹ̀ la máa jẹ́. Nígbà tí yẹn bá dẹ̀ dínú adì nǹkan míì àwa ní òkè kí ni àwọn bàbá wa jẹ́ àwa bẹ̀rẹ̀ sí mú nǹkan ẹ̀ níkọ̀ọ̀kan èso ewébẹ̀ everything tó lè jẹ́ natural ewé egbògi àwa kó gbogbo ẹ̀ àwa ń kà á níkọ̀ọ̀kan ó wá jẹ́ 45. 55
0: ni egbògi tí ẹ pò papọ̀
1: òun ló ń jẹ́ Golden Herbal Mixture tó wà nínú ìgò kan. In fact nígbà tá a kọ́ ṣe ìṣòro tí a kọ́ ní ni pé àmórúkọ tá a fẹ́ pè é tá a bá pè ní gbogbo nìṣe tá a bá rò pé kò ní kúrò nílẹ̀ Yorùbá tó bá lọ káàkiri ń kọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àti ní mega store wa ní Texas ní USA àti ní sí UK ní London ó dẹ̀ ṣe wà káàkiri náà nìyẹn àwọn kan wà ní Saudi Arabia. So ṣé àwọn máa sọ fún alárúbárá pé gbogbo nìṣe báwo la ṣe fẹ́ ṣe.
0: Tán sì ń kó láti orílẹ̀-èdè Nàìjíríà lọ bẹ̀.
1: So àwa ní òkè orúkọ la fẹ́ fún àwa ní ìlera ara wa ṣe ló yẹ ká máa gbé gẹ̀gẹ̀gẹ̀ bíi gold bi golden haba mi so se waye niyan a de dupe lowo olohun gbogbo awon to nlo patapata
0: won si ni lera loro
1: agbara olohun so den igba ta tun wa se yen tan a wa ri pe isoro kan na ta eyan wa ni pe won kin lo nse ayewo teyan ba lo se ayewo to ba ma ipe nija to ni o ma ma igbese to ma gbe kin se gbogbo e na ni ogun agbo whatever en to je pe to ba de on tan to ba ti fi oro bo to tutu to se won si o ti igba pe onje en dele elomi le igba ti awon ya wa ba so onje tan tan gbe rice si ori table fun a se ni kan lo ba nwa eyo wa tun won si lori gbogbo orun kan ba e ti e ba ti se ayewo en to ti ni fipa giga ti so pe rora ma je yo en to je pe ti ni to sugar ti ma so pe soran fun kan to dun so awa ri pe elomi owo to ma fi se ayewo o ni isoro e awa bere tin ra equipment sawon ori ori pinle capital won state ile yoruba
0: bi mo se n bayi lawon olulu ipinle
1: ile yoruba kakere so pe kan lo ma lo se ayewo ni offices wa lofe ta ba ti se ayewo at least nkan ta wa na to lo fun lowo ofe e ja da pada si society ti o to produce wa
0: ibi te dey ni mo fe ti bere oro bayi pe ayewo nbe fawon eyan
1: tan ba lo si ori ile ise wa ti ma daruko ka to pari
0: awon olu ile ise yin bo ni ayewo ofe ti wa ele ofe ni
1: ofe ni
0: awon eyan o si ni mowo da ni pe iye bayi o
1: owo tan ma fi gbe maro ati okada ati tan ma fi ra
0: godi ti o gbe mo debe
1: tan ma fi ra godi haba mi so ngba tan ba so gbogbo ipe nija tan ni ele tan ti ni tele ele tan ni lowo lowo ati ele to ma koju won lojo waju o na won machine ta ko sibe ma so ma salaye fun won wa de ri godi haba lo iduro wa de ra la fi koju e so iyen be ngba ta wa tun awo ta se gbogbo yen lo kakiri ibadan eko kakiri ara awon machine si awa ri pe aisan kan wa to ma fawon eyan ni problem iyen ni aisan oju o ni gbogbo aisan ara oju lo mu number 1 ni gbogbo data ta collate
0: oju se pataki
1: so awa ri pe kila pe ni aisan awon aisan oju lo wopo arin glaucoma to je pressure oju arin e tin se cataract arin e infection awa tun pada lo sile atun lo se research kina awon baba ma nlo laye atijo le laye atijo ti awon baba ba roko lo ti adaba ba won lese won a ja ewe akintola won a
0: fowo gbopo won a le mo
1: eje a de drop but ti o ba ja aye ati aye ta wa nsin o igba ton to ade hospital wa gba injection orisirisi ko ejen so awa pa lo le baba kile ma nlo to je pe e wo 120 e sin ka Quran e n ka bible lai lo glass olodun tun wa lo ro fe awa se eye drop yen ta pe ni go ni aba Mr. Eye drop eye drop e ni on da nikan lo won ma lo pelu go ni aba Mr. ni nitori pe en to ba ni pe ni ja oju ti ito sugar o ba fa a je pe cholesterol to wa nu ago ara o fa tabi infection ago ara gbogbo ile ago ara lo wa ise ti godi haba ma se niyan then awon idoti kan wa ta ma foju ko ta o ri o se lens oju wa o le ri abi te ba lo microscope di kan le fi ri so awon elo wo nu oju idi ni e to pe te ba travel te ba ti le kun yin bojo su kan gba te ma de fan ri dust everywhere awon idoti yen ma fo kiri to je pe oju lati mo le ri awon na ma wo nu oju ton ma block oju so yen ni eye drop yen ma se e ma ri pe te ba tin kan eye drop te ti mu godi haba yin o ma ma ko idoti ipe ati yepe o ma ko jade life te ma ri a de pe awon to ti ro pe boya okunkun ayira ni na ma wa tan ti ni glaucoma cataract a ri pe gbogbo won ti recover oju won so gbogbo ile la se a de wa mo pe awon ijoba na notice mo se de ni enu ojo meta ni ijoba true federal minister of health ati world health organization won invite wa sabuja fun 3 days for talk pe okay won ti wa gba nsin pe egbo ibile o nsise ko manage o nsise báwo la ṣe wá ṣe fẹ́ ṣe ta ma standardize so that a lè máa kó lọ sílùú ìbò láti máa lò ó fáwọn èèyàn wa tó wà lọ́hùn àtàwọn tó bá nífẹ̀ẹ́ sí èyí tí ń ṣe àgbo a máa ń pè ní alternative medicine or complementary medicine ìyẹn la ṣe lọ ta ṣe dé lẹ́nu ọjọ́ mẹ́ta so ẹ já padà sẹ́sẹ̀ àárọ̀ àwọn ìjọba àwọn ìbò náà ti mọ̀ pé egbòogi wa ó ń ṣiṣẹ́ ọba ìlú ìbò ní lọ́n uk ó ní cancer cancer olohun ni se o wa sile Africa pe o ni se chemotherapy o ti pada lo ti wa okay so eja gbe nkan ti wa laruge
0: oda e seun
2: Golden Haba Mixture. Egbogi tiwantiwa ta peyamọ nilana aye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes. Tonic ti n be nu e tun poro ko. Bẹ́ẹ̀ ló tún fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú nínú wa bi wo si. Tó bá do ní ti bí ẹgbẹ̀lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa tapu ìrépalẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Haba Mixture nìyẹn. NAFDAC ti fòtẹ̀ ló jìgà. Ó sì ti wà káàkiri ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán. Ikorodu nle Eko lo se pelu Golden Haba Mixture lalaafia.
0: To e ka bo pada lati oke lohun. Baba, laarin iseju die awon office yin ibo lawon eyan ti le wa ba yin ti won ti ri golden abba mixture ati wi pe number yin e fa won ara le
1: ni gbogbo Ondo state pata lati cover lo si career ati gbogbo e but olu ile ise wa o wa ni Ondo road te yan ba lo ni Ondo road ni custom junction te ba ti bo le ri ile epo nla kan ba e tan pe ni iranu e gba egbe koja hotel kan wa nbe tan pe ni infinity hotel and suit meji hotel e ikini keji e wole owo inu hotel en la wa lowo eyin bi bele ti le ri ayowo fe se te de mara godin haba mi so be ni akure e nikan awon agent wa to wa lakure e won fe won pe won to marun si mewa so be na se wa ni akoko ta wa ni iti si side ki pupa Ondo kakire la se wa bayen so iyen be bet ti e ba need lati ma ibi ti a wa anywhere in the state number ti mo ma pe te ba pe a forward number agent wa to wa ni location yen ikini 080 86 98 69 98 lekan si 080 86 98 69 98 to ba je WhatsApp number 090 61 66 5 38 to ba je WhatsApp number lekan si 090 61 66 5 38 to ba je number ti temi be tan wa to wa ni diaspora tan wa ni ilu Ebo tan wa ni London tan wa ni hotel eyan sibe to ni pesero to wa US e pe mi si 090 77 20 79 28 lekan
0: si
1: 090 77 20 79 28 te ba pe mi tin ba gbe e send text message tabi WhatsApp number
0: so oda fun awon ti o je pe won gbo wa ni awon ipinle to yi wa ka bi ipinle Ekiti ni ipinle Kogi ni ipinle Edo ni se awon na se awon le ise yin so wa nibe abi se won le pe yin ni
1: gbogbo ipinle ile Yoruba mefefa pata la wa a wa Labuja a wa ni Kano so gbogbo ibi teyin ba wa te ibi ti kan yin de ke pe bi bye bye le wa a fi number agent wa to wa ni agbegbe odo yin a fi ranse si yin
0: o de seun leti gbo yi latenu oludari ati alase ile ise golden haba mixture o ti salaye fun wa kosi nti nje kosi we kosi gbo we nbe egbo si wa o se ro pe golden haba mixture ko ni otinu awon orile ede gbogbo nsola lo gbogbo ki ti o lo tinu ni golden haba mixture won bele si ni egbogi ni won mi se rara gbogbo awon egbogi atewe lo alade o kare lai olola inu o kare ba mi elewa o sugan e ma ti ati lo o e ja doke lohun
2: Egogi ti wantiwa ta apeya mo ni lana aye ode oni 100% fruits vegetables spices and herbs oh yes tonic ti nbe nu e tun poro ko be lo tun fo gbogbo gede gede ti o wulo lara inu ninu wa wa bi wo si to ba do ni ti bi egbelura ke soji tapanpa tapanpa tapire pale mai san atarun gbogbo kara se ye mu godi aba mixture niyan nada ki ti fo telu jiga o si ti wa kaakiri ile ise Martins Global Resources Limited to wa ni Odogunyan Ikorodu ile Eko lo se pẹ̀lú golden haba mixture lálàáfíà.
1: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Eléyìí tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá ní pé nǹkan tí à ń jẹ òun ló ń mú àìsàn oríṣiríṣi
3: wa si agu ara wa ti o ma nda emi opopo wa lebodo a wa pe pe kini awon baba nla wa nje ngba en lo a pe ko si kan tan je ju pe ka je eso ka je ewe be ka je wita ti bali awa ni oda be awa tun lo sori ayewo keji pe iru awon aisan wo lo ma nse a eyan ni agu ara lati ori de ikan ese fun apere iru ori ba efori tulu ailisun tabi aisan oju oju ma ran kidiri a lo si orun aya ibe ni okan wa edo foro kidirin awa sa gbogbo ejo titi de ikun obirin mi tori pe ile omo edo tin tan so pe filobra pa tubo edo tin tabi fibroid akọ gbogbo awon aisan sile nibi abu ara ta ma pe ni private part okunrin mi ti o ba lo ogun marale ko ni le fi didi a lo si bsa arumalegun gbogbo e ngba ta ko gbogbo awon aisan to wa ni iya re pata awa pada si ori ayewo ri ti a se ni akoko lori awon je tan baba wa nje iru awon eso wo iru awon ewebe wo na ma nje to le se awotan awon aisan kokan ta ti yin re awa ri pe sikan tan je pe fun apere iru carrot se ti gbogbo wa nje carrot ni kini kan tan pe ni vitamin e to ma je ki oju ko mole to se awotan oju apere ikiji ni tomato ta ma pe ni tomato wa ma nje ni gbogbo igba o ni kini eroja kan tan ma pe ni lycopene yen ma fo gbogbo eje to ma je ki eje ko mo toni toni adbosa ayu ta ma pe ni garlic ta ma je gbogbo igba e o ma je ki eje di ti eje ba de ti di ti o le gbe lati ibi to ti gbera to le ma pada si okan bi to ti gbera eri pe ko ni si aisan kokan to ma se yan awa ko gbogbo nkan tenu je o wa je nkan bi ogoji
4: ati marun 45
3: ingredients awa papo awa fi se ogun ilera ta pe ni golden alba mistor ati wa lori research o ti lo so ru mejila ati se nabla ki ti ri nabla ti approve o le ti fun wa ni o te ijoba nigeria federal ministry of science and technology ona ti won ti gbe yewo ona ti ri ati ministry of health gbogbo na lati jo kan ti ma npa e ko wa se aisan kokan to ma se han abi to ba si ni agbo ara ti ati daruko e to wa lara ni golden harbor mission se ni sise a fi otin a fi se
5: a ki awon eniyan wa a si ni ka so fun lati bere si lo golden harbor mission laaro ngba ti won ba tun wa to wa fun adi ni ale ton ba jeun ton lale kan to sun kan to lo golden harbor
6: fun gbogbo eni to ni ipenija oju ati se golden harbor mission eye drop
7: fun gbogbo eni to ni ipenija oju e o lo ra pack golden harbor mission kan ti go mefa wa nu e won a fun yin ni eye drop eyo kan si lofe e go mefa yin lo ma nlo eyo drop
6: bank kan ton e kan so wa ni olule ise wa kabi ki e pe wa
3: e le kan so wa lori ero ibanisoro wa 09077207928 le kan si 09077207928
8: tabi 08086986998 le kan si 08086986998 ayewo ilera ofesin te siwaju ni gbogbo awon eka ofisi wa
2: Golden Abba Mixture. Egogi tiwa tiwa ta peya mo ni lana ye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti nbe nu e tun poro ko. Be lo tun fo gbogbo gedegede ti o wulo lara. Inu ni run wa bi wo si. To ba do ni ti bi egbelura ke soji. Tapanpa tapanpa tapi ire pale ma isa atarun gbogbo kara se ye mu. Golden Abba Mixture niyan. Nada ki ti fun telu jiga. O si ti wa kaakiri ile ise Martins Global Resources Limited. To wa ni Odogun Ikorodu nle Eko lo se pelu Golden Abba Mixture wa lala fia.

ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀. Ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ̀ lóru máa bọ̀. Ní Bọ́lọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun. Wọ́n lé èṣù palẹ̀ nínú ayé rẹ̀. Ẹ lè pe bàbá sí 0065176771 tàbí 0

0: kàbíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnitẹ́ni kẹ́ni ò lè tú ìbà rẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yípadà èmi ni victor samuel mc kọdínwìrè coordinator ni òun mọ tí ó wà lọ́kàn yín bẹ́ẹ̀ yẹn coordinator of peace ni ẹ o ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ christ miracle world evangelical ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú àkúrẹ́ ń bí ibẹ̀ náà ni wọ́n wà bàbá wa apostle prophet olúwaniyi samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ kí gbogbo ó farabalẹ̀ láti jóúnjẹ ẹ̀mí.
1: Orúkọ Jésù ní àgbàrá Jésù. Mo gbàdúrà fún bí ẹ ṣe máa gbọ́ ọ̀rọ̀ yìí ní ọ̀sán yìí. Ọlọ́run tó ní ìmọ̀ àti òye tó ní ọ̀rọ̀ kó fọ̀rọ̀ náà yé yín kó ṣègbàlà kó ṣèṣísílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àánú Ọlọ́run kó là á kọjá fún ayọ̀ àti ìdùnnú Jésù Olúwa wa. Àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìfẹ́ Ọlọ́run fún olódodo. Ìfẹ́ Ọlọ́run fún olódodo. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ. Ezekiẹ́lì orí ìkejìdínlógún ẹsẹ̀ karùn-ún Ezekiel 18 verse 5. Ṣùgbọ́n bí ènìyàn kan bá ṣe olóòótọ́ tí ó sì ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ. Ìyẹn jẹ́ ẹsẹ̀ karùn-ún ẹsẹ̀ kẹsàn-án kó lè yé yín dáadáa tó sì rìn nínú àṣẹ mi tí ó sì rìn nípa ìdájọ́ mi mímọ́ láti hùwà títọ́ ó ṣe olóòótọ́ yíyè ni ìyóòyè ni Olúwa Ọlọ́run wí. Ṣẹ́yìn náà ẹ gbọ́ ìfẹ́ Ọlọ́run fún olóòtítọ́ ẹ gbọ́ ó ní yíyè ni ìyóòyè tó rìn nínú ìlànà àti àṣẹ òun ó ní yíyè nírú ẹ̀dá bẹ́ẹ̀ máa yè. Kí ló fi sọ pé yíyè? Àlàáfíà ayọ̀ ìdùnnú ìtura oríire ohun gbogbo ajẹ́rú ìtẹ̀ ẹ̀dá náà. Ṣùgbọ́n òun fúra ara ẹ̀ ó gbúdọ̀ ẹ̀yin tọ́lọ́run fẹ́ náà fún olódodo ni pé olódodo gbúdọ̀ ṣòtítọ́. Olódodo gbúdọ̀ múnú àwọn ènìyàn dùn. Olódodo bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ ṣe ké. Ibikíbi tó wù kó wà òtítọ́ ló gbúdọ̀ ṣe. Ọlọ́run àwa máa wá fi àánú ayọ̀ ìdùnnú àwa máa fi ṣe ìkẹrù ẹni bẹ́ẹ̀. Àgàgà ìwọ tó jẹ́ wípé bóyá ibikíbi tó lè wù kó máa tukọ̀ kó máa ṣàkóso bóyá ó jẹ́ ààrẹ ìlú ni bóyá ó jẹ́ gómìnà ni tó bá ṣòdodo. Gbogbo eléyìí tá à ń sọ lórílẹ̀-èdè Nàìjíríà lónìí àìṣe òdodo òun ni ìfẹ́ Ọlọ́run.

tí kò gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ. Ẹ má gbàgbé àwọn àlàkalẹ̀ ètò wa ní gbogbo ọjọ́ Wednesday. A máa ń ṣe ọ̀sán kan òru kan. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ Friday. Ìṣọ́ru wà ní orí òkè ògo ìyanu tí a máa bẹ̀rẹ̀ ní dédé aago 12. Ẹ má gbàgbé bákan náà àwọn àkànṣe ètò tí a ní bíi gbogbo ọjọ́ Wednesday, Thursday àti Friday tó kẹ́yìn lóṣooṣù. Wá bá Ọlọ́run pàdé kí Ọlọ́run lè ṣiṣẹ́ ìyanu nínú ayé rẹ. Mo fẹ́ kó mọ̀ pé kò sí ohun tí Ọlọ́run lè ṣe. Ọlọ́run tó lajú afọ́jú, tó jí òkú dìde, tó mú àárọ̀ láradá, tó rìn lórí òkun, òun náà wà níbi àwọn ìpàdé wọ̀nyí tó ń dúró dè ọ́. Fún ẹ̀bẹ̀ àdúrà, ìgbanini ìyànjú, tàbí ohun kan àbí míì tí kò bá yí ọ, tẹ́ ẹ fẹ́ rí bàbá fún, ẹ kàn sí àwọn nọ́mbà tí a fẹ́ pè fún yín. 0605-17-67-71 àti 0059-78-50-15. Orúkọ mi ò yí padà. Èmi náà ni Samuel Victor MC Kọ̀dí Yínre. Tẹ́yìn náà bá fẹ́ pè mí fún ohunkóhun, mo ṣe alága ni o, ó dẹ̀ ṣe MC yín ni o. Kájọ ṣé kí gbogbo ẹ̀ kó dùn kó ṣe gbọ́ létí. Ẹ kàn sí nọ́mbà yìí 09063684392. A máa fi èyí ṣe ìlọ lórí ètò yìí. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ire o.

gbogbo ẹyin tẹ ṣiṣẹ ti kò sí èrè nínú rẹ. Ẹ má bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru máa bọ̀. Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ.

0: Keep it locked on Adaba FM.
1: Báwo ni ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Wò ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹgò ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu. Ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò ní ìmọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà nípọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tíwọ náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagmi eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gun eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lem opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbin eju latun o ti gbin eju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbin eju so to gbin eju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbin eju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbin eju si wa to ti gbin eju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa agbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi len opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi len opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tolorun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 60 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbegbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
2: a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je ayo ohun ti e wa su mi agbo ni ise lo se je lo be ti wo ko ni pa baba oke ogun ni ogulu gbode to fi wi ategun so mo ara aye lore lori eyikeyi isoro to yo mo eda lenu iwo na gbianje uko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi ategun se wo san

0: you go there?
1: Mom, you didn't add milk.
0: No need to. Taste it and see why.
1: Wow, but how?
0: Is it milky?
1: Yes.
0: Is it creamy?
1: Yes.
0: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
1: I love it, Mommy.
2: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
3: Ẹkún dédé wo yo ẹyin tèmi nílùú
4: Abẹ́òkìtì.
5: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Ìsọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Máa balẹ̀ sí
4: ìlú Abẹ́òkìtì ní on the 27th di on the 30th ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ̀ Road ní Abẹ́òkìtì.
3: Ẹ̀wọ̀ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tún ti wá. Wọ́n máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843. Lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí yóò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí ò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Àpá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn. Tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló ń jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ ṣe kíni ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe. Kí ló dé? Kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba? Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Ṣàbàbọ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe ọlágbára ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde ní para ẹni problem wọn àti gbéra. Mo ẹran ro mí àwọ ẹ̀yìn mi. Kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè. Ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park. Ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
5: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọkàn ń já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè. Máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
6: Ẹ kú dédé ìwòyí o. Èmi Aya Fẹ́mi Alágbó ló ń kín. Tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
7: A máa balẹ̀ sí ìlú Adó-Èkìtì ní on the 27th títí di on the 30th.
6: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè ránṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sín máa bọ̀ ká fi fún ẹ. Help mi, help ọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
3: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ rò pé ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o. Àwa ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa. Ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
4: Ní on the 27th di on the 30th ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ̀ Road ní Adó-Èkìtì.
3: Àjọ ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́tà ní Yola ibe ni office mi wa mo tin ni si ogbolafo ni enugu state ni le ibo ah ah ka su ko re te eyin temi ke na wa jafani fe mi alagbo adupe lowo eyin te dupo aloko te ni be fe mi alagbo ase o ogun te fun wa o ba wa lara mu olohun lo se o fe mi alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se olagbo ara re ni pa se lodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi fe mi alagbo alafia yin ko ma ni di fi afia o ami o.
8: For this Niger, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
9: Akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga ti di rọrùn ní iléèwé Poji College of Air Technology. Ìwọ fẹ́ ṣe ND, HND tàbí diploma? Má làgùjì lọ, máa bọ̀ ní Poji College of Air Technology. Wọ́n sì kalẹ̀ sí Okemosu, Okeeri, Ijebu-Ode, Ìpínlẹ̀ Ogun. Ọ̀nà kíní láti jákẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga yìí. Òun ni pé kí akẹ́kọ̀ọ́ ní 5 credits ní math, English, chemistry, biology àti physics. Bí ó jẹ́ pé o ti mú ilé ẹ̀kọ́ gíga mi, tó sì ní 100 mark yẹn 120. Àyè wà fún ọ láti ṣe àyípadà ilé ẹ̀kọ́ tí o mú. Akẹ́kọ̀ọ́ tó wù láti ṣe ND lọ́dọ̀ wọn gbọ́dọ̀ gba fọ́ọ̀mù JAMB. Ó sì gbọ́dọ̀ fi Poji College of Technology ṣe ayò rẹ̀. Ọdún méjì gbáko ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele Higher National Diploma HND tó sì lè kẹ́kọ̀ọ́ nípa Community Health,
10: Pharmacy Technician,
9: Environmental Health Technology, Health Information Management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, ọdún méjì ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele National Diploma ìyẹn ND lálá ìgbàgbé àti mẹ́nuba ètò Professional Diploma PD. 10,000 péré ni owó fọ́ọ̀mù wọn N10,000. Tí ìdánwò yóò sì wáyé ní 11 July 2026 nílé ẹ̀kọ́ gíga náà. Ètò ìṣirò ìlú wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 07063020308. Ilé ẹ̀kọ́ Poji College of Air Technology. Ipò wájú ni wọ́n wà.
11: Ó ń gbádùn
12: àdàbà.
13: Tá a bá ṣe ni lóore ọpẹ́ ládá olóòkè
14: in council
13: àti gbogbo ọmọ bíbí ìlú òkè gbóńdúpẹ́ fún àtìlẹyìn gbogbo afẹnifẹre ṣáájú lákòókò àtìlẹyìn tí kábíyèsí aláyélúwà ọba barrister felix akintoye adéoye gorí ìtẹ́ gẹ́gẹ́ bí olóòkè tìlú òkè igbó àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́lá gómìnà ìpínlẹ̀ ondo honourable lucky orímísàn ayédàtiwá fún àdúró tì yín ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ ondo àti nílẹ̀ kárọ̀ òjíire ẹ ṣe púpọ̀ ẹ kú àtìlẹyìn tí kò ní àbùlà àmọ́ lóore o. No amount of word is enough to express our gratitude to everyone that made the coronation of Oluoke and paramount ruler of Okebo Kingdom, Oba Barrister Felix Akintoye Adeoye, a special and memorable one. May we continue to celebrate great things together. Eku orire kabiyesi Oba Barrister Felix Akintoye Adeoye, Adegbete the second, Are Agadagodu, Are Omonilo Fekotu, Ajegbo Ajeto, Kesobo Jokope, Kirukere Odokini, Central Coronation Planning Committee ló ń kéde lórúkọ kábíyèsí.
15: Ó yá àsìkòmà tún ti tún. Fún àgbáyamúyamù ètò automatic miracle hour. Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God. Tó kalẹ̀ sí àdófùre ìdánrẹ́ road Àkúrẹ́. Ọjọ́ kìíní lóṣooṣù ni. Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí tún lágbára púpọ̀. Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò. Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́. Ó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies. Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwọ́mọdédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀. Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o. Ó yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
16: Ìtíkú ṣẹ̀rẹ̀dẹ̀. Èyí náà máa fa ìsọjí tó bá ti ṣe. Orí ìtúsílẹ̀ ọmọ ẹ̀dá. Èyí máa ń dálé lórí. Ìsọjí ọlọ́jọ́ mọ̀kànlélógún. Kí kò ṣe ń tíyà bẹ̀rẹ̀. Ẹ wá kó gbẹ̀yìn lé náà. Bí ogun ayé kan mára pamọ́ kẹ̀ẹ́ di ọ́nà ìyá. Bíbẹ̀ náà. ṣàṣírí ogun tí a tún ijọ́ kejì oṣù kẹfà títí ijọ́ kejìlélógún oṣù kẹfà ọdún 2026 yìí ijọ́ mọ̀kànlélógún
10: bákan ni
16: aago mẹ́rọ
10: ojoojúmọ́
16: ìsọjí wọn bẹ̀rẹ̀
10: àbọ̀dí ìsọjí
16: ni ìdásí ọlọ́run láàrin lásìkò
10: àti àfiyèsí
16: láàrin àríyànjiyàn
10: torí tèmi rẹ níjọ́ lọ́run kò ṣeun ti pàṣẹ ìsọjí
16: àgbẹ̀yẹ gbogbo ara tẹ̀rẹ̀
10: fọ́nrán àyẹ̀bọ nínú ọgbọ́n
16: àgbàgbẹ́
10: aago mẹ́rọ lójoojúmọ́
16: ìsọjí yà bẹ̀rẹ̀
10: kò ṣeun ti
16: láti ijọ́ kejì oṣù kẹfà
10: títí ijọ́ kejìlélógún
16: oṣù kẹfà ọdún 2026
10: yìí àbájá ìbọ̀sí ìsọjí
16: iwájú àyẹ̀mẹ́kùn grammar school gan
10: tí a sọ kalẹ̀
16: kò ṣeun ti
10: ní obìnrin ọlọ́rọ́
16: ọgbọ́n ayẹyẹ
10: ti dẹ̀rọ
16: ìsọyà máa jẹ́
10: àbájá ìbànújẹ́ àjíbọ́lá
16: di ẹlẹ́sùrẹ́
10: ẹ̀sùrẹ́ kingdom
16: robert paul
10: olúyẹmí
16: àti ọ̀pọ̀lọpọ̀ ìrántí
10: ọlọ́run
16: ọlọ́run ránṣẹ́ nínú ìsọjí
10: ẹ ti tún ọsílẹ̀
16: pastor dr paul
10: ọgbẹ́dàrẹ
16: olùgbàlejò
10: fúnra tẹ́tẹ́ kú ẹ̀bọ̀ nínú ìsọjí
16: yẹsù dúró dè ọ́.
11: Olóhun ló lo ohun àgbọ̀n ìsàlẹ̀ lónìí họ́ọ̀ họ́ọ̀.
12: Ọmọ ẹni oníṣẹ́dí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì.
11: Aṣíwájú Bọ́lá Ahmed ní jọ.
12: Àwa oníṣẹ́ owó orílẹ̀-èdè Nàìjíríà.
11: Bẹ́ẹ̀ ti fẹ́ wa làwa náà ó fẹ́ yín ó jàre.
12: We the Nigerian artisan officially announced the launching

0: 2021.
1: On the 30th, Saturday, oṣù karùn-ún tí a wà yìí ni ayẹyẹ ìfilọ́lẹ̀ yìí. Ní Nepaka Park, Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Ní dédé aago mẹ́wàá òwúrọ̀. Artisan Group ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, ó yá Lákúrẹ́ Oyè Mẹ́kun. This initiative is powered by Dr. Wafiz Oluwatoyin Ogun. Bàbá àwa oníṣẹ́ ọwọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀túnba Fẹ́mi Adéyanjú, Chairman Board of Trustees, ló ń kéde.
2: Àmì ẹ̀yẹ ọkùnrin tó dángájá jùlọ, olóyè òwò ni kókó.
3: Bẹ́ẹ̀ni, èmi ni olóyè òwò ni kókó. Mo sì ṣe kókó lọ́dọ̀ aya mi, torí mo máa ṣírí ohun mẹ́ta tóbìnrin fẹ́: owó, oúnjẹ, àti òkòkò bí òkò. Ọ̀pẹ̀lọpẹ̀ Rungis Organic tó ṣe kókó. Oògùn ìbílẹ̀ amárale kókó tó dáa, láì ní ìpalára fọkùnrin àtobìnrin. Àjọ NAFDA fọwọ́ sí FDA lórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti ṣe wá gan lù lóǹtẹ̀. Ní báyìí, Rungis Organic ti wà láwọn ilé ìtajà tó súnmọ́ yìí bí Vismart Pharmacy, Àkúrẹ́. Ẹ pè wọ́n sórí 0806-263-8183. Abilọ Lat Pharmacy tó wà ní Sabo Ọ̀rẹ́. God's Time Pharmacy, Ilẹ̀ Olújì. Immaculate Immaculate Pharmacy, Ọ̀wọ̀. Great Sunny Best Pharmacy, Ondo. Fresher Pharmacy, Òkìtìpupa. Feel Me Pharmacy, Àkúrẹ́. Kanayo Kanayo, Adó Èkìtì. Yemkem Pharmacy, Ìkẹ́rẹ́ Èkìtì. God's Will Pharmacy, Ọyọ́ Èkìtì. Twins Pharmacy, Ìyẹn Èkìtì. Láti jẹ́ alágbàtà 0703937-8100. Rungis Organic, amárale kókó.
4: Ọlọ́run Apostle Esther Abádékíoko Olúwàgbà mi lọ́wọ́ ìyá tún ti dé nínú ọdún èyí o, láti tú orúkọ rẹ ṣe nínú ìpàdé àdúrà ni Olúwàgbà tèmi rò, èyí tí yóò máa wáyé láti ọjọ́ ìkíní títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 ní orí òkè Olúwàgbà mi lọ́wọ́ ìyá, kìlómítà 4 Adóòwò Express Road, Àkúrẹ́, èyí tí a pe àkórí rẹ̀ ní a ó pè mí ní orúkọ tuntun. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa kó rẹ̀ ní ọjọ́ náà. Lára wọn ni Prophet Ezekiel Akinbíyì Mark, Evangelist Wálé Adéléyẹ, Pastor Olúwájú Ìtàn, Pastor Akínbọ̀dẹ̀wá, àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí yóò wà nínú ìpàgbé àdúrà yìí. Lára wọn ni Apostle Elijah Akintunde Ọlọ́run ò sọ bẹ́ẹ̀, Prophetess Doctor Bisi Aláwiyé Àlùkò, Bukola Akinade Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù. Olùgbàlejò àgbà ọjọ́ náà ni Prophetess Doctor Àánú Olúwapọ̀ Ọlọ́run Ṣọlá, èyí tí ń ṣe ààrẹ ìjọ ìgbàlà ti Kristi lágbàáyé. OIPC 2026, I shall be called a new

0: auntie, you are enjoying, no? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
1: Jesty Fizz? I never leave home without it.
2: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the House of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
3: Etatisi kede pataki yi tedun tedun sugbon pelu okan pe si Olorun la wa mo le bi adejuwon nilu gbaroke fin kede ipapoda mama wa mama wa olori Cecilia Olayinka adejuwon ti gbogbo eyan mo si iya mekunu iya jade laye leni omo odun 99 89 years bayi ni alakale eto siku mama wa yo ti lo Friday ojo 29 osu yi ni a o gbe ara kukuro ni le wosan General Hospital Igbara Oke lo si ilegbe re to wa ni Adejuwon House Odode Igbara Oke lago mewa wuro lojo yikana ni wake up yo kaleka ni le re yikana to wa ni number 44 Odode Street Igbara Oke ni dede ago merin role Saturday ogbonjo osu yi bakana ni eto isin oku yo waye ni papa isere Anglican Grammar School Igbara Oke lago mewa wuro ti a o si fieru ni dede ago meji labojo Saturday yikana leyin eyi ni ayeye awe jewe mu yo kaleka so di papa isere Anglican Grammar School Igbara Oke ma sun laye olugbala titi ojo ajinde ti ipaya oni simo gbogbo ebi Adejuwon ni Igbara Oke lolukede
4: ile ise kan be lode le yi ti won tin ran aso ti o dabi eni ti won bi ni mo Mass Fashion Studio o ya eja ajo debe
5: sun laye ba sun shala
4: iroyin ta fojuba eni ba de Mass Fashion Studio lo le iroyin oniruru awon aso to je quality with different sizes ti won tin ran sile lo nse wa mumi awon senator style lo niruru ti o duro rekete lara won ton ba ni kose si agbada fi se sara aso won le ba ni te oruko sara fila pelu ise ara re eyin ile ise te fe se logo sara first ile ise yin won ba yin design re be se ti fe abi eyin te fe te oruko sara first yala to lo selu abi fa won osise yin e ma wule da mo jina mo e ma bo ni Mass Fashion Studio won wa ni Kajola Junction ni Londo eyin ile itura to fe te oruko abi logo sara to we Mass Fashion Studio ni ke ma bo be la le deliver product wa ka kiri orilede Nigeria a wa lawon ori social media Instagram ati TikTok e le pe wa tabi ke WhatsApp wa lori awon number yi 0913 795 2276 tabi 0706 952 6360 Mass Fashion Studio Edenwa wo loni e ri pe rere ntoluwa
6: Odua Festival 2026 eyi la fin pe gbogbo omo Yoruba tata ti sese mumulaya won si bi ayeye Odua Festival 2026 eje iwo fe gbo nipa orirun iseda aye ati orun onife si asa ati ise Yoruba se o ti gbo nipa Odua atewon oro to je baba nla baba wa kini iwo mo nipa itan ake odo ujamo ogbo atiba ati awon ilu miran nile Yoruba bawo ni itan awon agbegbe yi se so papo mo Odua to fi di ani o ma ni ipinle Delta gbogbo awon itan won yi la o ma fi dara wa leko ni bi ayeye Odua Festival eni to gbe to yi kale ni are oba Dr. Takinlade Kinde Samuel Murakiyo MBBS di olu Odua atewon oro odidimade orunto of Odua Kingdom lati ile oluji Odua Festival todun yi yo waye lojo 31 osu karun May 31st 2026 nile di Biba Environment Ijoka Akure bere lati ago 12 osan lati ba wa fowa sowopo fun Odua Festival todun yi e ma pe number yi 090 20 30 78 45.
7: La ila
8: a ila la ala u an. Hey, wow, Royal Africa nama tu ti gbe bo se nse de. Nipa ka se onje igbalode ati ti le wa to orun re gbale gba oko. Tadun re o se lelegbe. Royal Africa na lo ba. Awon onje to sara lore bi jollof rice, beef rice, asun rice, ofada rice, Caribbean rice, coconut rice. Moi moi arewa. Pelu awon onje okele bi yan, pando, eba, amala pelu gbegiri to gbona lala. rárá. Royal African náà lẹ ti máa bá. Kò wá tó síbẹ̀. Búrẹ́dì wa jẹ́ pọ́nlo lánì. Àsun wa ò lẹ́lẹ́gbẹ́. Ṣàwámà barbecue tó jẹ́ point and kill. Pẹ̀lú àwọn ọtí ẹlẹ́rìn dòǹdò. Ìyẹn ni VIP wa. Jẹ́ kí n tún wá já ẹ tán. Bí wọ́n ṣe fẹ́ ṣe ọdún iléyá àti Children Day yìí. 15% discount wà lórí gbogbo ohun tẹ bá rà lọ́dọ̀ wa. Eléyìí máa tún gbẹnu tán. Arẹ́bíọ́ntì ìyẹn gan lẹyọ̀. Ṣàwá tọ́wò níbẹ̀. Tètè tara ṣàṣà kó máa bọ̀ ní Royal Africana tó wà ní òkè Ìjẹ̀bú. Ìyẹn ní ìdojúkojú Matrix Petrol Station. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ká gbé wá bá yín nílé. Ìyẹn home delivery. Ẹ tètè pè ní kọ́mọ́kọ́mọ́ sórí nọ́mbà yìí 0704976013. Royal Africana ló sọ wípé Barikade Sala and Happy Children Day.
7: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
10: Ṣé o lè fi irun mi dárò ara yìí? Oníbàárà mi ọ̀wọ́n ó ń kọ lórí YouTube ni. Ṣé o ní data tó pọ̀ tó bá yẹn ni? Data láti MTN ó yàtọ̀ mà ní pẹ̀lú 400 naira péré wọ́n ń jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta data.
11: Má dúró má rosẹ̀ jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀ o tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí data gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira *312*14# láti jẹ̀bádùn MTN ó yàtọ̀ lóòótọ́.

0: fún rẹ ṣòfò má fowó rẹ ṣòfò pẹ̀lú hero hunter bike kickstart alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́ rìn jìnà náwó díẹ̀ fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.
1: Padà má lọ síbẹ̀ yẹn o, marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803 041 4344. Ronke sórí 0703 529 5755. Tabi Grace sori 0803 247 4686.
2: Òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ, sídìkì ẹ̀ láyé ń lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe, sídìkì ẹ̀ láyé ń lọ. Ogun mẹ́ta lọ́gbọ̀n kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára Kásán Yòókù létà, sídìkì ẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára Kásán Yòókù létà, sídìkì ẹ̀ láyé ń lọ. Kan tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn fowó kan wọ́n ṣe lórí. Ẹ lè download app yìí,

0: tó jẹ́ o. Ogun ayé rẹ̀ kan dẹ̀gbà. Lọ́wọ́ Ọlọ́run ajagun ṣẹ́gun ní májẹ̀mú ọ̀sùnmarè tó kalẹ̀ sórí òkè àlùyọ. Débi tó ogun ti ṣẹ́, ìdílé ti ń já. Bí ogun kan bá mú ọgbà torí òkè kan dómi, àlùyọ ti dé. Kájọ pàdé lórí òkè àlùyọ, ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbà jọ ní àdúrà. Ọ̀gọ̀rọ̀ àwọn áńgẹ́lì ti ń jẹ́ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ̀ láti fìdáhùn sádùá rẹ ní kíákíá. Gbogbo ọjọ́rú Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ni ìpàdé àdúrà orí òkè àlùyọ. Bákan náà ni ìpàdé àdúrà àlùyọ First Second Tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọjọ́ kẹta oṣù tuntun, orí òkè àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate Alágbàká Àkúrẹ́. Kété tó bá ti wọnú Parliament Estate, orí òkè àlùyọ ni wà á kọjú sí tààrà níbi tọ́lá ò ti lo ìyá wa Prophetess Felicia Olúwayẹmí Ayaba Jésù wà fún ẹ̀bí àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pẹ̀ sórí 0803-471-5490. Ó yá o, lórí òkè àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
1: Praise God.
2: Hallelujah.
1: Praise God.
2: Hallelujah.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: Ní orúkọ Jésù.
2: Amen.
1: Ní orúkọ Jésù.
2: Amen.
1: Ọlọ́run alágbára. Ọlọ́run ayérayé. Ayérayé nú ayérayé. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Agbára nínú agbára. Ògo nínú ògo. Ọlá nínú ọlá. Ìyìn nínú ìyìn. Ayé náà látàbù tàbù, aṣòro kọlù bí ògiri gbígbẹ, gbanigbani tí ayé ń sáyá, abiyamọ lójú ìjà, ọ̀pọ̀ ọmọ má fẹsẹ̀ ọmọ wọ́lẹ̀, abiyamọ mọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, oníbàtà ńlá tí ń kọjá láàrin ẹ̀gún, yàgbó yájú bí omi òkun, atẹ́rẹ kárí ayé, ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn, ọba tó kún ọ̀run tó kún ayé, Ọlọ́run tó ń gbénú ọmọ ènìyàn fọhùn. A fi ògo fún yín Ọlọ́run wa, a júbà yín Olódùmarè, a ṣe yín lọ́ba Ọlọ́run tó ń fọ̀ ní ọ̀run tí mọ̀nàmọ́ná kọ sí ayé, tí ilẹ̀ ń wárìrì tí ìpìlẹ̀ òkè ń ṣìdí, tó ọkùnrin ọ tó sá tí Jọ́dánì rí ọ tó padà sẹ́yìn. Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run ayé, a wí pé ìbà yín o, a ṣèbà yín Ọlọ́run ọ̀rọ̀, a ṣèbà yín Ọlọ́run tí ó ti wà látètè kọ́ṣe, a ṣèbà yín Ọlọ́run tó ń fọ̀ láti ìgbàanì. Bíbélì pé láì ọ̀rọ̀ rẹ kalẹ̀ ní ọ̀run. Ọ̀rọ̀ rẹ kalẹ̀ ní ọ̀run ẹ̀dẹ̀ ń pin lójoojúmọ́ fún gbogbo ọkàn alààyè. Ọlọ́run gba ọpẹ́ wa. Ọlọ́run gba ẹ̀yìn wa. À ń lọ sínú ọ̀rọ̀ náà, ẹ̀mí mímọ́ ẹ bá wa sọ̀rọ̀. Ọlọ́run ọlọ́gbọ́n ti fọ̀ nínú òpè, ẹ fọ̀ nínú wa. Ọlọ́run alágbára ti fọ̀ nínú aláìlera, ẹ fọ̀ nínú wa. Ọlọ́run tó mú gbogbo ti fọ̀ nínú aláìmọ̀kan, ẹ fọ̀ nínú wa. Ẹ sọ̀rọ̀ ìyè. Ẹ sọ̀rọ̀ ìgbàlà. Ẹ sọ̀rọ̀ ìbùkú. Ẹ sọ̀rọ̀ àánú. Ẹ sọ̀rọ̀ ìgbéga. Ẹ sọ̀rọ̀ àṣeyọrí. Ẹ sọ̀rọ̀ ìfẹ́ yín. Ògo ni forúkọ mímọ yín. Jésù Olúwa wa. Kí ni nǹkan tá ń bá lọ? Iṣẹ́ Ọlọ́run nínú ọwọ́ rẹ̀. Bí Ọlọ́run ṣe ń lo ọwọ́ rẹ̀, ó yàtọ̀ sí bí èèyàn ṣe ń lo ọwọ́ rẹ̀. Ọwọ́ Ọlọ́run ó ní agbára tó jẹ́ pé kò sẹ́ni tó lè dá dúró. T'Ọlọ́run bá nawọ́, kò sẹ́ni tó lè dá dúró. Tẹ bá lọ sínú ìwé Exodus chapter 15 verse 6.
2: Olúwa. Ọwọ́ ọ̀tún rẹ ní ògo nínú agbára.
1: Ọwọ́ ọ̀tún rẹ, ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó ní ògo nínú agbára. Ọwọ́ yẹn jẹ́ ọwọ́ agbára. Ọwọ́ yẹn jẹ́ ọwọ́ tó bá ti nà, kò sẹ́ni tó lè dá dúró. Ọwọ́ yẹn t'Ọlọ́run bá nà, kò sẹ́ni tó lè dá dúró. Ohunkóhun tó bá fẹ́ fọwọ́ yẹn ṣe, kò sẹ́ni tó lè ní kó má ṣe. Ọwọ́ yẹn ní agbára gan. Ọwọ́ yẹn ní agbára ní ogun. Ọwọ́ yẹn ní agbára ní ìbùkún. Ọwọ́ yẹn ń lànà níbi tí ọ̀nà kò sí. Ọwọ́ yẹn ń jí òkú dìde. Ọwọ́ yẹn ń ṣe agbára tí ẹnikẹ́ni kò lè ṣe. Ó ní Olúwa, ọwọ́ ọ̀tún rẹ ní ògo nínú agbára. Olúwa, ọwọ́ ọ̀tún rẹ ń fọ́ àwọn ọ̀tá tútú. Àbí kì í ṣe bí wọ́n ṣe ká sí Bélì nìyẹn. Ọwọ́ ọ̀tún rẹ ń fọ́ àwọn ọ̀tá tútú. Àwọn ọ̀tá lè tó 1,000,000. Ọwọ́ ọ̀tún Ọlọ́run ẹyọ kan, ó dẹ̀ máa fọ́ wọn tútú. Dáfídì ní bí àwọn ọ̀tá ń bá yí ká bí oyin, ó ní orúkọ Olúwa, èmi ó pa wọ́n run. Ìyẹn ni bó wù kan ti pọ̀ tó. bo nkan ti jo mi lenu to ni oruko oluwa emi o pa won run tori po mo pe to ba poruko oluwa olorun anowo owo to olorun o ni ogo ninu agbara owo otun re fo awon ota tutu te ba wonu we sam sam 118 118 lati fast 15 to 16 e tun gbo nkan ti bibeli so fun ani beyen
2: iru ayo
1: ehn
2: ati isegun be ninu ako awon olododo
1: iru ayo ati isegun be ninu ago awon olododo yes
2: owo otun oluwa ni agbega
1: owo otun olorun ni agbega
2: owo otun oluwa n sise agbara
1: owo otun oluwa n sise agbara
2: owo otun oluwa ni agbega
1: owo otun oluwa ni agbega
2: owo otun oluwa n sise agbara
1: owo otun olorun sise agbara owo otun olorun sise agbara ise agbara ti eniyan ko le se bi aye se to yi owo kan lo olorun fi gbero bi aye se to yi owo olorun ni gbogbo e wa iwo to gbo mi owo olorun lo wa emi ti mo soro owo olorun ni mo wa owo agbara olorun o lo gbe niro owo agbara olorun o lo segun fun ni owo agbara olorun o lo yo ni ko ninu idekun idekun aye owo agbara olorun nigba ti o ta ba so po pari owo agbara olorun a de gbe eyan leke owo agbara olorun lo yo nigba to ba so esi odo mi jije to de mo we ti awon eja lala de wa lodo awon aro gidigba to le gbe ni mi togo togo to wa ninu odo to de so esi no mi owo oto olorun a de fa ijade a de fese lori apata a de foni tutu si elenu owo oto olorun lo yo ni ninu ofin ti ota ba gbede yan owo oto olorun lo nko ni yo ninu ogun owo oto olorun lo gba ni nigba ti iji ba n ja owo oto olorun lo gba yan nigba ti ogun aye ba dide si ni owo oto olorun nikan lo to gba ni nigba ti ko si rara owó ọ̀tún ọlọ́run ló ń pèsè ó lè ṣe ọwọ́ rẹ̀ kó dẹ̀ fi nǹkan tó fẹ́ yẹ kó dẹ̀ fún ẹ láì ṣrọ́gùn láì ṣe wàhálà ọwọ́ yẹn òun ló máa ń lò nígbà tí ènìyàn bá ké pé ọlọ́run á wá nawọ́ rẹ̀ ọwọ́ ṣiṣẹ́ ìyanu á nawọ́ rẹ̀ fún ìgbàlà fún ìwòsàn ẹ bá ń lọ sínú ìwé sam kan náà sam 89 ẹ bá wo fast 13 89 ẹ wo fast 13.
2: Ìwọ ní apá agbára.
1: Ìwọ ní apá agbára.
2: Agbára ni ọwọ́ rẹ.
1: Ìwọ ní apá agbára. Agbára ni ọwọ́ rẹ.
2: Gíga ni ọwọ́ ọ̀tún rẹ.
1: Gíga ni ọwọ́ ọ̀tún rẹ. Ìwọ ní apá agbára. Agbára alápágbọ́gbọ́rọ́ ti yọ ọmọ rẹ nínú ọ̀fìn. Alápá láti gbogbo ayé ń sá sí. Alápá kábíkábí ọ̀gbọ́mọ fìrìgbọ́mọ sínú ìyè. Olórun apá rẹ agbára ni ọwọ́ rẹ agbára ni ọwọ́ agbára ọlọ́run òun ló fi ń ṣohun gbogbo tí ẹnikẹ́ni kò lè dá dúró kò sẹ́ni tó lè dá dúró ọwọ́ ọ̀tún ọlọ́run náà máa jà fún ẹlẹ́ni ọwọ́ ọ̀tún ọlọ́run náà máa gbé ẹ níjà ọwọ́ ọ̀tún ọlọ́run náà máa jà fún ẹ lójú àlá àwọn ogun tó ń dìde sí ẹ lójú àlá tó ń bojú ayé jẹ́ ọwọ́ ọ̀tún ọlọ́run á jà fún ẹ ọwọ́ ọ̀tún ọlọ́run á jà fẹ́ gbogbo ogun tó dà pa ọ̀nà ẹrú ọwọ́ ọ̀tún ọlọ́run á jà fún ẹ ọwọ́ ọ̀tún ọlọ́run á tú ọ̀nà ẹ tò á tú ayé rẹ tò ẹ bá mi lọ sínú ìwé job 12:7-10. ṣùgbọ́n nísinsìnyí
2: bí àwọn ẹranko
1: béèrè lọ́wọ́ wọn béèrè lọ́wọ́ àwọn ẹranko
2: wọ́n
1: á kọ́ wa lẹ́kọ̀ọ́
2: àti ẹyẹ ojú ọ̀run
1: ẹ béèrè lọ́wọ́ àwọn ẹyẹ ojú ọ̀run
2: wọ́n sì sọ fún wọn
1: wọ́n á sọ fún wa
2: tàbí
1: yes
2: bá ilé ayé sọ̀rọ̀
1: ẹ bá ilé ayé yìí sọ̀rọ̀ ìwọ tẹ mọ lẹ́pẹ̀ tẹ mọ lẹ́ bá sọ̀rọ̀ bá ilé ayé yìí sọ̀rọ̀ á sọ fún ẹ.
2: Àwọn ẹja nínú òkun.
1: Bá àwọn ẹja inú omi àwọn shark àwọn ẹja ńláńlá ẹ bá wọn sọ̀rọ̀ àtàwọn ìṣí ẹ bá wọn sọrọ
2: yóò sọ fún
1: wọn wọn á kọ wa ní ẹkọ
2: tani kò mọ nínú gbogbo wọnyí pé ọwọ́ olúwa ni ó ń ṣe
1: nǹkan ọwọ́ ọlọ́run ló ṣe ọwọ́ ọlọ́run tó dá òmìràn òun ló dá rárá ọwọ́ ọlọ́run tó dá shark òun ló dá ìṣí ọwọ́ ọlọ́run tó dá to da before ara ohun lo da oni fun kekere awon olodun to da orobo ohun lo da lepa awon olodun to da rewa ohun lo da eburewa awon olodun to da oloro ohun na lo da mekunun lo da osi awon olodun to da okuko lo da imole awon olodun to se alafe ona lo se bi o so be bibeli lo so inu wa Isaiah 45:7 oni mo da imole mo da oku mo da alafia mo si da ibi olowo oluwa lo se so tun laso de le wo oruko olorun ma mo nipa e so ko si kan ti owo olorun o le da duro ko de si kan ti owo olorun le so pe ko ma lo be owo oto olorun le so pe duro ko duro owo oto olorun le so pe ma lo ko de ma lo ko se ni to bi lere ko se to bi ife re lere toro owo re ni agbara owo yen ni agbara pupo po ti enikeni ko le da duro olu si so pe ka be lowo awon eranko igbo woyi gbogbo awon eranko ti o yi to rin lori le eye to fo loju orun eja to benu ibu ka tun bi le lere ka tun bi gbogbo nkan to olorun da bi orun lere bi osupa lere bawo no se di aye bawo no se wa nbe won so fa pe owo olorun lo se owo olorun ni o se yes e ba mi ka bibeli yen siwaju
2: lowo
1: eni ti emi gbogbo alaye wa owo re ni emi gbogbo won alaye wa
2: ati emi gbogbo araye
1: ati emi gbogbo araye owo re ni gbogbo emi gbogbo eyan gbogbo aye gbogbo to mi gbogbo to rin lori ile gbogbo to rin ni o to fo lo furufu gbogbo to nwe ninu omi gbogbo titi kara igi igi lai si owo olorun ko le mu eso jade owo olorun lowo eni ti emi gbogbo e da laye wa owo re ni emi gbogbo eyan wa nitori na ma hale mo nipa emi re ma ro po danira e o owo olorun lo wa owo olorun la wa owo olorun ni gbogbo eyan wa en to ba wu la ni ko ma mi en to ba wa ni ko ma mi mo lowo eni ti emi gbogbo alaye wa lọ́gbọ́ ẹ̀mí ẹni tí gbogbo àlàyé wà ẹ bá mi lọ sínú ìwé Isaiah 41:10-13.
2: Ìwọ
1: má bẹ̀rù tó lọ́rọ̀ bá ti ní kó má bẹ̀rù má bẹ̀rù ọwọ́ rẹ̀ tó gbà ẹ́ ọwọ́ rẹ̀ tó gbà wá ọwọ́ rẹ̀ tó ń kó wa yọ yes
2: má fòyà
1: má bẹ̀rù má fòyà
2: nítorí èmi ni ọlọ́run rẹ
1: toro ni ọlọ́run wa
2: èmi ò fún ọ ní okun
1: òun nìkan ló lè fa ní okun ní nígbà tí a bá kà rẹ nígbà tí èèyàn bá sáré tí ò bá tí ì débi tó ń lọ ọwọ́ ọlọ́run nìkan ló lè gbé débẹ̀ láì ṣe wàhálà láì sáré ọwọ́ ọlọ́run lè gbé ẹ débi tó ń lọ láì sáré ọwọ́ ọlọ́run lè gbé ẹ gòkè kó má lo láìdà ọwọ́ ọlọ́run ó lè mú àṣìfù nǹkan tó lé fún ọgbọ̀n ọdún láàrin ìṣẹ́jú mẹ́wàá láàrin ìṣẹ́jú kan ọwọ́ ọlọ́run ò ní mọ̀ bó ṣe ṣe a ní eré tí mo fogún ọdún sá ó sọdáyọ̀ lọ́jọ́ kan ṣoṣo ó ń ṣe bẹ́ẹ̀ tẹ́nìkan ò lè rí tẹ́nìkan ò lè dá dúró olówó ọlọ́run tó bá ti ní kó má bẹ̀rù pò máa ràn ẹ́ lọ́wọ́ náà ni òun nìkan ló tó rọ̀yàn lọ́wọ́ òun lolùrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú adúró ti ní lọ́jọ́ ogun le adúró ti ní nígbà tí gbogbo ayé bá sá fúnni adúró ti ní nígbà tí ayé bá roni pin adúró ti ní nígbà tí ayé bá parí iṣẹ́ tọ́nà rò pé kò sọnà mọ́ adúró ti ní nígbà tí èèyàn kò lẹ́nìkan adúró ti ní nígbà tí kò sí ìrànlọ́wọ́ ó ní jésù kìí ẹ ṣe o ẹ̀yin lẹ bá mi gbọ́n yanu ẹ̀mí mi mọ́ ẹ ṣe o ẹ̀yin lẹ bá mi gbọ́n yanu bàbá mi gbìyànjú títí kò lè bá mi gbọ́n yanu ìyá mi gbìyànjú títí kò lè bá mi gbọ́n yanu ẹ̀mí mi mọ́ ẹ ṣe o ẹ̀yin lẹ bá mi gbọ́n yanu. O lè rán ọmọ lọ sí the best school ṣùgbọ́n o lè mú kó gbé the best life ọwọ́ ọlọ́run ló máa mú yàn gbé ọwọ́ ọlọ́run ló máa ràn yàn lọ́wọ́ láti gbé ìgbé ayé tó wu ni ẹni tí ọlọ́run ò bá ràn lọ́wọ́ kò sí rọgbọ́n tó lè ní ẹrẹ́ lomi amú first class jáde ní yunifásitì ẹni tó mú páàsì lásán jáde ada bilonia ada trilonia awa gba eni to mu best school to mu the best to mu first class jade awa gba sise o te le ma rowo pari school o le ma rowo pari school sugbon ti ma ko ti ma ka koko ya sibi kan ko owo olorun ko de sile ko fun a de gba eni to mo weju ni class en to mu grade de jade a de gba sise olorun ni eri rara a de gba omiran sise olorun ni eri aro a de gba won to sa ere a gba won sise a de ma sare niwaju won awon to lese won le won ni le ba owo olorun ni agbara ti a ko le tuto o ni agbara ti a ko le royin tan o ni agbara ti a ko le so bo ti to eri afoju am papa dani a de ma se amona awon ti o riran o lo ma fona han awon to riran o lo ma so fun pe bi ba ni ke yasi awon to riran ma to leyin owo olorun ni to olorun ba ran e lowo ko si nkan ti eyan ni se si ko di pe ogbon fofo omo to to ko olorun to sise iyanu na aye e ko se nipa ogbon e ko se nipa imo e ki se nipa education e ki se nipa bo ojo miran tabi o je rara tabi o je alagba tabi o je alailera ko si nkan to ko olorun to olorun ba fe nawo re lati ran e lowo olorun o ni ko ni wo potoko eyan ko ni wo be eyan se nwo awon eyan le ma wo gege be nto useless ti o wulo sugbon to olorun ba fe saanu fun e to ba na wo re lati gbe odide gbogbo awon to nwo e gege be ni ti ko wulo wo la ma bo won gbogbo awon to nwo e gege be ni ti ko je nkankan iwo ni wa je olori won gbogbo awon to nwo e gege be ni ti o ti pari fun iwo ni wa ma fona ona aluyo han won owo otun olorun o ni agbara ti a ko le tutan to owo otun olorun ba wonu aye re lati ran e lowo o ti pari to owo otun olorun ba wonu aye re lati ran e lowo wa gbagbe gbogbo laala re tori gbogbo laala yen to olorun o ba fi ase si eyan kan se lasan ni igba to olorun ba to ran yan lowo le yan tori ran lowo gba owo otun olorun o ni agbara lati ran eniyan lowo o so pe toto ma ran e lowo ni toto ma fi owo otun mi gbe bawo fast 13 nu bele te ka yen
2: nitori emi oluwa olorun re yo di owo otun re mu
1: ma di owo otun re mu
2: emi o wi fun pe ma beru
1: ma di owo otun re mu nigba to olorun ba nawo lati di owo otun re mu iwo na kawo soke pe olorun wo nikan lo le se nigba to olorun ba nawo re ma se kawo si sale iwo na kowo soke pa na mo yonda fun e fami lowo soke olorun mo fi gbogbo re fun e patapata laiku igba to ba fi fun igba yen lo to ma se igba to ba yonda fun igba yen na lo to ma se igba to ba so po ti ready to wa ba fun iranlowo igba yen na lo ma ran e lowo igba to ba ti ready to wa ba to kawo soke pa olorun meme lenikan owo nikan ni owo nikan ni owo nikan lo olorun tori igba to olorun ba se to ko fe benikeni pe ogo e ogo yen o nikan lo fe dani o ni ma di owo otun re mu ma di owo otun re mu ma fe owo otun dodo mi ma fi gbe o soke yes ba mi ka bibeli yen fast 13
2: emi o ran lowo
1: emi o ran lowo eh
2: ma beru
1: eh
2: iwo jacobo
1: ni ma beru ba e tati yen ni ke tuka dada
2: nitori emi oluwa
1: eh
2: olorun re yo di owo otun re mu
1: ma di owo otun re mu
2: emi o wi fun
1: pe ma beru emi o ran lowo to ba ti di owo wa mu to ni ma beru ma ran e lowo ko si kankan to ta tun le se si ko si kankan to le jesu ju pe kokan ma woran wa kokan ma wo pe ah olorun a se ba ile se tobi to oluwa olorun gbogbo aye e ti tobi to gbogbo aye ko le gba yin be ni gbogbo orun ko le gba yin oluwa e ti tobi to e wa mi lo sinu we exodus chapter 6 verse 1 Exodus 6:1.
2: Nígbà náà ni
1: Olúwa wí fún Mose pé.
2: Nígbà yìí ni ìwọ ó rí ohun tí
1: yóò ṣe. Nígbà yìí
2: sí Farao.
1: Nígbà yìí ni ìwọ yóò rí ohun tí Ọlọ́run yóò ṣe lórí àwọn ọ̀tá tó sọ pé kó má lọ yẹn. Àwọn ọ̀tá tó ń di ẹ lọ́wọ́, àwọn ọ̀tá tó ń di ẹ lọ́nà, àwọn ọ̀tá tó gbẹ wọ́kọ ní ojú àlá, àwọn ọ̀tá tó ń domi tí wọ́n jẹ́ kó ré kọjá, àwọn ọ̀tá tó ń da àforífojì tí wọ́n jẹ́ kó ré kọjá, àwọn ọ̀tá tó ń da ayé rẹ dúró, àwọn ọ̀tá tó sọ pé bo ló ń lọ, àwọn ọ̀tá tó sọ pé wọ́n ní jẹ́ kó ju bó ṣe wà yìí. Nígbà yìí ni wàá rí nǹkan tí Ọlọ́run máa ṣe sí wọn. Àwọn ogun amúnilẹ́rú, ogun amúnisìn. Kò fẹ́ kéèyàn kú ṣùgbọ́n kò fẹ́ kéèyàn là. Àwọn amúnilẹ́rú nílé bàbá ẹ, nílé ìyá ẹ, nílé ọkọ ẹ, nílé àna ẹ, ní àdúgbò rẹ, ní àyíká rẹ. Ogun amúnilẹ́rú, ogun afàkókò ẹni ṣòfò, ogun asọnidaláìmọ̀ ṣe. Nígbà ni wọn yóò ro tọ́ Ọlọ́run yóò ṣe fún wọn nígbà tó bá képe Ọlọ́run. Yes.
2: Nítorí ọwọ́ agbára.
1: Nítorí ọwọ́ agbára
2: lọ́lọ́run
1: máa fi gbà ẹ́ lọ́wọ́ wọn.
2: Àti pẹ̀lú ọwọ́
1: agbára
2: ni òun
1: ó fi sọ pé ayọ̀dá o máa lọ lọ ṣe rere o, lọ mú àmọ̀ rẹ ṣe o, lọ mú ìran rẹ ṣe o. Ọwọ́ agbára Ọlọ́run ló máa fi gbà ẹ́ lọ́wọ́ wọn. Ọwọ́ agbára Ọlọ́run òun ló ń gba ni. Ọwọ́ agbára Ọlọ́run ló máa fi gbà ẹ́ lọ́wọ́ wọn, ló máa fi gbà ẹ́ lọ́wọ́ ogun tó ta díẹ̀ mọ́lẹ̀ sójú kan. Ogun tó mú kọ yarọ nínú ẹ̀mí, ogun tó sọ ẹ́ di arọ nínú ẹ̀mí, ogun tó sọ ẹ́ di rárá nínú ẹ̀mí, ogun tí ò jẹ́ kó ga yẹn. Ọwọ́ agbára lọ́lọ́run máa fi gbà ẹ́. Ọwọ́ agbára ló máa fi yọ ẹ́ lọ́wọ́ wọn, ló máa fi gbà ẹ́ kúrò lọ́wọ́ wọn. Láfi gbà ẹ́ kó nù wò kìnìún, láfi gbà ẹ́ kó nù wò kìnìún tó sọ ẹ́ sí, láfi gbà ẹ́ kó nínú ariwo ariwo àwọn màálù báṣánì tó yí ẹ ká. Ọwọ́ agbára Ọlọ́run òun ló máa fi gbà ẹ́ lọ́wọ́ wọn. Ẹ bá mi lọ sínú wo Exodus kan náà, chapter 3, ẹ bá mi wo verse 20.
2: Èmi ò sì na ọwọ́ mi.
1: Ọlọ́run náà á nawọ́ o.
2: Èmi ò sì fi iṣẹ́ ìyanu mi gbogbo kọlu Íjíbítì.
1: Ọlọ́run á nawọ́ o, a fi iṣẹ́ ìyanu gbogbo, a fi kọlu gbogbo àwọn ọ̀tá wa, gbogbo àwọn ọ̀tá tó yọ ayé wa lẹ́nu. Ọwọ́ ìyanu Ọlọ́run ló máa fi bá wọn jà. Láàrin ìjà sọ̀rọ̀ yìí, Ọlọ́run fúnra ẹ tó gbè wá níjà, ó tó ṣẹ́gun fún wa, kọ́kàn fọ̀rọ̀ ẹ lọ, kọ́kàn mẹ́jọ ẹ lọ. Ó ní rán mi létí kí a jùmọ̀ sọ̀rọ̀, ìwọ ro ẹjọ́ rẹ fún mi kí ilẹ̀ dá ẹ láre. Nígbà tó bá ti rán létí, Ọlọ́run mi lágbára o. Ọlọ́run Dáfídì gbà tó rán létí nínú ìwé Psalm 3 pé Olúwa àwọn ọ̀tá tó ń yọmí lẹ́nu báwo ló ṣe pọ̀ tó léyìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ní kò Ọlọ́run dá, ọ̀pọ̀lọpọ̀ ló ní ta ni Ọlọ́run. Àwọn tó ń bèèrè pé ta ni Ọlọ́run rẹ, àwọn tó ń bèèrè pé ṣé Ọlọ́run rẹ lè gbà ẹ́, àwọn tó ń bèèrè pé ṣé o tiẹ̀ lọ́lọ́run báyìí, àwọn tó ń bèèrè pé o ti lọ ṣọ́ọ̀ṣì títí kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ nínú ayé rẹ. Nígbà tí Ọlọ́run bá dìde inú ọwọ́ agbára rẹ, á tu gbogbo wọn ká, á wá sọ ẹ́ di ọba lórí wọn. A wá fi ọwọ́ agbára rẹ̀ yẹn, a wá fi gbé ẹ sókè. A fi ọwọ́ agbára rẹ̀ yẹn, a fi ṣẹ́ gbogbo ogun, a fi jà fún ẹ. Ọlọ́run òun náà pè ní ògbèjà kẹ́rù ó boníjà. Ẹ̀rù gan bà ẹ́ nígbà tí Ọlọ́run bá bẹ̀ sí nawọ́ láti gbé ọ níjà. Lójú àlá ni, lójú ayé ni, nínú ẹ̀mí ni, nínú ara ni, níbi iṣẹ́ rẹ ni, nínú ilé rẹ ni, nílé ọkọ rẹ ni, ní àwùjọ àwọn ọ̀rẹ́ ni, ibikíbi tó gún kó ti dìde sí ẹ, ní àárín ibi tó ń gbé ni. Nígbà tí Ọlọ́run bá nawọ́ agbára fún ìdájọ́, fún ìdájọ́, fún ìbẹ̀wò, ẹ̀rù á bà ẹ́, ẹ̀rù á bà ẹ́. Tí gbogbo àwọn alágbá tó jókòó lórí ògo ẹ̀ tí Ọlọ́run bá bẹ̀ sí já wọn bọ́, tí Ọlọ́run bẹ̀ sí dì pẹ̀lú wọn, àwọn ti kú sí kú, àwọn ti dìde sí ìdè, àwọn ti gbèkùn sí ìgbèkùn, àwọn ti yàn sí ìyàn. Tí Ọlọ́run bẹ̀ sí ṣèdájọ́ wọn pẹ̀lú ọwọ́ agbára rẹ̀, ìwọ gan ẹ̀rù àbá ẹ̀wà á máa wò pé báwo ló ṣe rí bẹ́ẹ̀, báwo ló ṣe rí bẹ́ẹ̀, báwo ló ṣe rí bẹ́ẹ̀. Mọ àwọn tó ní kó má lọ yẹn, wọ́n wá bẹ̀ sí dúró sínú ilé, wọ́n máa gbúrú ẹ̀ níbi tó ti ń dún. Ọwọ́ agbára Ọlọ́run. Ẹ bá mi lọ sí Psalm 18:35 ní ìparí. 18:35.
2: Ìwọ ti fi àṣà ìgbàlà rẹ fún mi pẹ̀lú.
1: Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò gbé ọ dúró.
2: Ìwà
1: pẹ̀lẹ́ rẹ̀ yóò sọ ayé rẹ̀ di ńlá. Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò gbé dìde. Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò gbèrò. Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò ṣílẹ̀kùn fún ẹ níbi tó tilẹ̀kùn mọ́ ẹ sí. Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò gbé jáde. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fọ̀rọ̀ yín tó ti jáde nípa ọwọ́ ọ̀tún yín, nípa ọwọ́ yín, ọwọ́ agbára yín. Ọlọ́run gba ọpẹ wa. Ǹjẹ́ àna ọwọ́ agbára náà sí gbogbo àwọn tó ń gbọ́ mi lénìí lórúkọ Jésù. Ọwọ́ agbára Ọlọ́run kó ṣẹ́gun, kó ṣẹ́gun fún yín. Gbogbo ogun tó yí yín kábọ̀ kó ti pọ̀ tó nílé bàbá, nílé ìyá, nílé ọkọ, nílé àna, níbi iṣẹ́, ní àdúgbò, ní òkèrè, ní ìtòsí, ní àyíká. Ogun tó sọ pé òní kẹ́kẹ́ rọ́nà lọ́kọ́ Ọlọ́run kó ṣe ogun náà. Ọwọ́ Ọlọ́run kó tú wọn ká. Ó ní wo òdìdè wo yóò sì tú ọ̀tá rẹ ká. Ọwọ́ Ọlọ́run kó tú gbogbo àwọn ọ̀tá wa ká. Ọwọ́ Ọlọ́run kó tú gbogbo àwọn ọ̀tá wa ká. Ọwọ́ Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Níbi tí wọ́n gbé wa pamọ́ sí, ọwọ́ Ọlọ́run kó gbé wa jáde. Ọwọ́ Ọlọ́run kó gbé yín jáde. Ọwọ́ Ọlọ́run kó gbé yín jáde. Ọwọ́ Ọlọ́run kó gbé yín jáde. Ọwọ́ Ọlọ́run kó gbé yín sókè. Ọwọ́ Ọlọ́run kó gbé yín débi gíga. Ọwọ́ Ọlọ́run kó yanjú ìṣòro ayé yín. Ọwọ́ Ọlọ́run kó pèsè fún àìní yín. Ọwọ́ Ọlọ́run kó mú rí jáde nú àìrí. Ọwọ́ Ọlọ́run kó gbé yín sókè. Ọwọ́ Ọlọ́run kó lànà fún yín. Ọwọ́ Ọlọ́run kó lànà fún yín. Ọwọ́ Ọlọ́run kó pèsè iṣẹ́ rere fún yín, kó pèsè ọmọ rere fún yín, kó pèsè ọkọ rere fún yín, kó pèsè aya rere fún yín, kó pèsè ilé rere fún yín, kó pèsè mọ́tò rere fún yín, kó pèsè orere gbogbo tọkàn yín fẹ́. Ọwọ́ ọ̀tún Ọlọ́run kó dá yín lọ́la, kẹ́ ráàánú gbà. Ọwọ́ ọ̀tún Ọlọ́run kó wò yín sàn, kó gbé yín dìde lórí àkẹ́tì àìsàn. Lórúkọ Jésù gbogbo àìsàn tó fara pamọ́ sínú ayé yín, ọwọ́ ọ̀tún Ọlọ́run kó mú kúrò níbẹ̀. Ọwọ́ ọ̀tún Ọlọ́run kó wò yín sàn, kó gbé yín sókè. Ọwọ́ ìwàláyè Ọlọ́run kó gbé yín dúró. Bẹ́ẹ̀ ló máa rí. Níwò ìjọ mẹ́jọ a ó tún pàdé. Lórúkọ Jésù, ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò pa wá mọ́. Kó onú gbogbo ewu tó rìn dẹ̀dẹ̀ ní ìkẹyìn ayé, ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò pa gbogbo wa mọ́. A ó rí àánú gbà. Bẹ́ẹ̀ ló máa rí. Ó ti rí bẹ́ẹ̀, kò ní yí padà. Jésù Olúwa wa.
2: Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkàn lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mixo kọrọjọ gbogun bile tawọn okunrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kale lọna ti gbalode 24/7 Abba Mixo ko lọ ti nu rara o kagbo ẹyìn dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ara dánù lọgọ lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ akọni lọdún olólùfẹ rẹ ìwé àtẹgùn láfi pèlú rẹ àjọ nafdac fòǹtẹ̀lúgbà ó dá alágbó ara 24/7 Abba Mixo láti jẹ alágbàtà jákèjádò lẹ nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixo.

àwọn òtẹ́ kọ̀ọ̀kan àti àfẹnukò ìjọba bíi yíyọwọ́ ìrànwọ́ lórí epo àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú àtúnṣe bó tilẹ̀ jẹ́ wípé ó ń fa ìnira báwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ògún ńlá ni yóò padà jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà ẹ̀wẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn àtúnṣe náà ṣe pàtàkì láti lè dènà bí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ò tún ṣe mọ́ ṣubú síwájú sí i tinubu jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù owó náírà lórílẹ̀-èdè nàìjíríà ná sórí owó ìrànwọ́ lórí epo lójoojúmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n ń sọnù láti pàṣẹ irú ọ̀rọ̀ náà ààrẹ yànnàná ìtẹ̀síwájú lórí àwọn amáyémọ́gbà rọrùn ohun àmúṣagbára ètò ọ̀gbìn ilégbèé ètò ẹ̀kọ́ ètò ààbò ó jẹ́ kó di mímọ̀ wípé ohun tó jẹ ìṣèjọba àwọn ológun òun ni mímú àdínkù bá ohun táwọn ènìyàn ná láti lè fi gbáyé kí òun sì mú àlékún bá ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀. ẹ̀wẹ̀ mínísítà tó ń rí sọ́rọ̀ ètò ààbò nílẹ̀ yìí christopher musa ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìṣèjọba ààrẹ bọ́lá tinubu ló ti ní ìdá 75% sí ìdá 80% nínú àká bí wọ́n ti ṣe wọn ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn mínísítà ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìgbébọn dàlúrú lórílẹ̀-èdè yìí ń ló ti ń rògùn gbàgbé díẹ̀díẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ìjínigbé ń ló jẹ́ ohun tó lórílẹ̀-èdè nàìjíríà ń kojú jù lọ báyìí ó jẹ́ kó di mímọ̀ wípé kò sí orílẹ̀-èdè eléyìí tí kò ní ọ̀ràn kan tó ń kojú ètò ààbò bó ti wù kó rí orílẹ̀-èdè nàìjíríà ń ló ti ní àkọọ́lẹ̀ ìtẹ̀síwájú rere nínú ìjà rẹ̀ láti lè gbógun ti ìgbébọ̀dàlúru àti àwọn ọ̀ràn míì bẹ́ẹ̀ tó ń dúnkòkò lajà mọ́rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà o musa ló wá jẹ́ kó di mímọ̀ wípé ìjínigbé ń ló túbọ̀ rú gọ́gọ́ sí látàrí ìwà ribipa eléyìí táwọn ènìyàn kan ń wò àti báwọn ènìyàn kan ti ṣe ń fojú tẹ́ḿbẹ́lú mọ̀lẹ́bí wọn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà ló jẹ́ wípé ebi ló ń lé wọ́n débẹ̀ o bákan náà ló tún wá jẹ́ kó di mímọ̀ wípé ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí àti àwọn ọ̀nà míì eléyìí tí wọ́n ń lò láti lè fi ṣiṣẹ́ ló jẹ́ eléyìí tó ń ṣe kóríyá tó sì jẹ́ pé láìpẹ́ láì jìnà orílẹ̀-èdè nàìjíríà yóò túbà yóò sì túṣẹ́. ìjọba àpapọ̀ ló ti ṣèfilọ́lẹ̀ ètò ìlera pàjáwìrì kan láti lè rí sí dídáhùn sí ìlera àti dóòlà ẹ̀mí ní kíákíá jákèjádò orílẹ̀-èdè yìí pàápàá jùlọ láwọn ìgbèríko àtàbúlé tó wọnú mínísítà kejì tó rí sọ́rọ̀ ètò ìlera àti ìgbáyégbádùn àwùjọ ọ̀jọ̀gbọ́n isaac adékúnlé sálàkọ́ ló fọ̀rọ̀ náà léde ó jẹ́ kó di mímọ̀ wípé ètò náà ń ló fi ìgbìyànjú ìṣèjọba ààrẹ bọ́lá tinubu hàn láti lè kẹnu ètò ìlera alẹ̀ yìí ó fi kún wípé àwọn àgbédìde ọ̀hún yóò mú àlékún bá ìlera nílé ìwòsàn àti ìdáhùn sí pàjáwìrì láwọn ìlú ńláńlá ìlú tó wà lórí omi àtàwọn tó wà lágbègbè rẹ̀ pẹ̀lú àwọn ìgbèríko káàkiri ilẹ̀ yìí àjọ tó ń bójútó ìrìn àjò sílẹ̀ mímọ́ hajj nílẹ̀ yìí nacom ló ti jẹ́ kó di mímọ́ wípé àwọn ò ní yẹpẹrẹ àwọn òfin eléyìí tó dáàbò bo oúnjẹ táwọn ènìyàn ò mọ̀ jẹ níbi ètò ìrìn àjò mímọ́ hajj ṣíṣe tọdún 2026 tó ń lọ lọ́wọ́ ní saudi arabia àjọ ọ̀hún ló jẹ́ kó di mímọ́ wípé àwọn oúnjẹ kan eléyìí tí wọ́n pin fáwọn arìnrìn àjò sílẹ̀ mímọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ọjọ́ 17 oṣù karùn-ún yìí ni kò kójú òṣùwọ̀n ètò ìlera ilẹ̀ saudi eléyìí tó mú kí wọ́n kọ́ lójú ẹsẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ilẹ̀ saudi láti lè dènà ewu àjọ nacom ló wá jẹ́ kó di mímọ́ wípé oúnjẹ míì ò ní wọ́n fún àwọn arìnrìn àjò sílẹ̀ mímọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ ọ̀hún nígbàtí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àjọ ọ̀hún tí wọ́n kàn sí àwọn aláṣẹ náà létí láti lè rí sí ohun tó ṣokùnfà ìrọ̀rùn náà àjọ ọ̀hún ló wá pàṣẹ báyìí wípé ń ṣe ni kí ìjọba ilẹ̀ saudi tọ́nà wádìí àwọn olóòpó eléyìí tó ń dáná tọ́rọ̀ náà kàn àtàwọn akónirìnrìn àjò tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n kó àkúnwọ́ sílẹ̀ èrò wọ saudi ènìyàn mẹ́rin ló dolóògbé nígbàtí àwọn ènìyàn bíi mẹ́wàá kan ṣeléṣe lákòókò ìjàmbá ọkọ̀ ojú pópó kan tó ṣẹlẹ̀ ní ẹnubodè àdúgbò omi aṣòro nílùú lẹ́ṣà nípínlẹ̀ ọ̀sùn ìjàmbá ojú pópó ọ̀hún ló ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 8 àṣálẹ̀ ọjọ́bọ̀ nínú èyí tí ọkọ̀ toyota previa kan tó ti kọlu ọkọ̀ kórópè eléyìí tó ń ṣiṣẹ́ láàrin ìlú ọ̀hún
ìròyìn jẹ́kọ̀dì mímọ̀ wípé ọkọ̀ toyota previa ọ̀hún lè tó rìnrìn àjò lọ sí apá ìlà oòrùn lẹ́yìn ń ló kó àwọn èlò iná mọ̀nàmọ́ná pẹ̀lú àwọn ohun èlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kó tó di wípé ó forí sọ ọkọ̀ suzuki náà ẹni tó ń rí sí ìdánilẹ́kọ̀ọ́ láwùjọ nínú àjọ ẹ̀ṣọ́ àbò ojú pópó nípínlẹ̀ ọ̀sùn arábìnrin agnes ogungbemi ni ló fọ̀rọ̀ náà léde ó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn mẹ́ta nínú àwọn tí wọ́n fara kááṣá ọ̀ràn náà nínú wọn láti rí àwọn àgbààgbà méjì ọmọ wẹ́wẹ́ kan àti obìnrin kan o tó sì jẹ́ wípé wọ́n dolóògbé lójú ẹsẹ̀ ni lákòókò tọ́rọ̀ náà ṣẹlẹ̀ àwọn tí wọ́n ṣe léṣe ó ní wọ́n ti kó lọ sí ilé ìwòsàn báyìí fún ìtọ́jú iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ni ló ti tako fọ́nrán àgbéléwò kan eléyìí tó gbojú òpó ayélujára kan o tó ń ṣe àfihàn fọ́nrán kan wípé àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ táwọn ajínigbé jí kó ní ìpínlẹ̀ ọ̀yọ́ ńṣe ní ìròyìn kan eléyìí tí wọ́n fi léde sójú òpó ayélujára wọn jẹ́ kó di mímọ̀ wípé fọ́nrán náà ó ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Náwó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELARIE. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC.
2: Ẹ káre, fálé ohun ìṣẹ́bẹ̀ Maggi Chicken Flavor kan fún

0: Wuna yega chole kobo.
1: Ina tu pak na chole fa wale si. Wala epe inata we yane njebe. Yane njebe. Iya olon nan pe ni. To. Majen lombe bati nwe yon.
0: Kolo ruma nje mi ya la ye ya toru. La ta ye ya toru. Kolo ruma nje mi ya la ta ye ya toru.
2: Àwọn tí yóò jẹ́ ẹniwájú yóò jẹ́ ẹniwájú.
0: Kọrúkọ mi sílẹ̀ sínú òjìṣẹ́ kílé báwọn àgbẹ̀ pọ̀.

0: ata da ko ti atu du alujana lo awon ni waju o le ma ro kan pe se olodun tun nkan mi le ya alujana ni o wa fe so fun mi pe ibi afi ibrahima si la fun gbagbo ododo to nkinu dede si se ibi afi musa ta fi isa si se mere la fi wata furi si naji ta ni o ma la alujana se bi kan le ra wa post yato awon ni waju yato sawon ni owo to ẹni ọwọ́ sì ló burú fún.
1: Ọlá.
0: Kàmí mẹ́ni tí ò lábó dọ́jọ́ ìdájọ́.
2: Dọ́jọ́ ìdájọ́ o kàmí mọ́ àwọn tí ò lábó dọ́jọ́ ìdájọ́.
0: Dọ́jọ́ ìdájọ́ o.
2: Kàmí mọ́ àwọn tí ò lábó dọ́jọ́ ìdájọ́.
0: Ẹ bẹ̀rù Ọlọ́run, gẹ́gẹ́ bí àdúrà tá ń bá lọ, mo súre fún ọ tó ń gbọ́ mi báyìí. Wà á jẹyàn láyé.
3: Amen.
0: Wà á jẹyàn láyé.
3: Amen.
0: Ìwọ náà mẹ́kì ẹ̀.
3: Amen.
0: Fi ẹlọ́kàn balẹ̀, má lu jìbìtì, má jalè, má ta tẹ́tẹ́, má pa ẹnìkan lẹ́kún torí pé ó fẹ́ sayé. Àdéhùn rere pilẹ̀ ń bẹ pa á lu ayé tó dáa. Kùránì sọ pa á lu ayé tó dáa. Ànábì gan tọrọ ayé àtọ̀.
4: Atina fi dunia sanatan wa fil akhirati sanatan wa kinna azaban nar
0: jude ki olorun to ba te le je aladua o jere olorun asoro masoro ki sade nko ma muse
1: Allah.

0: ye lo fi alokan bale oba ti wi be ti se be ni olohun je olu aye to da to ba je onigbabo ododo jalo kan 16 verse 97 koni bi 17 verse 97 oni te oba jo ngbabo ododo iba ajokun iba ajobe aje ko lu aye to da
1: ni oruko olohun je ki asa ke orun
0: kan kini e
1: alukan 16 verse 97
0: ki lo wi na
1: ani kan ti o ba se se lokunrin
0: sogbo nkan
1: abi lobirin
0: sogbo
1: ti o si je olugbagbo ododo
0: ibi kan wa wa nu ko je ngbabo ododo ko je onigbabo ododo igbabo ododo si olohun alaye
2: allah
0: olohun sade o ko ni ko re je adan ki lo se banka
1: nitori na awa yo je ki o lo igbesi aye ti o dara
0: igbesi aye to da ta ba nso pa igbesi aye to da ki se igbesi aye oni odun pon eni o wa nti o jeti en ti o sa so gba lorun e en ti o ri ka lo en to je wo le no aye to da
1: ore wa
0: en to mu governor ta en to mba sise ton pe te ba le tele mi ti mba depo e lo aye to da ẹwà yẹn tẹ ń lò ẹwọ ní lọ ní títì tí wọn máa tí wọn máa kílíọ̀ náà fún bí kò sì bámu tẹlẹ àwọn traffic warden ti ń bẹ lójú pọ ní jọksàn táwọn náà bá ti bọ́ sí rẹ bí ó tí kan láìyẹn ó yá àwọn ẹni gidi ń bọ̀ àti ń lo ayé tó dá ń bọ̀ bíi gómìnà nìyẹn o kámẹ́sọ̀ ti president
2: ọlọ́run
0: mo rántí ń gba ayé gowan lọ́ba lè délé kù 30 minutes kí gowan tó jáde lẹ́nuba kanú kọ̀ọ̀kọ̀ kọjá road close
1: ọlọ́
0: tí road close fún bá ti kọjá báyìí wọn ò bí ẹsẹ̀ dáa kó tó fòpin lójú títì àwọn onímọ̀ọ́sìnì wọn aspirada white náà wọn rántí gbà náà white and blue náà máa wọ̀ tàbí white and black two of machine dára ayé tó dá ń bẹ láyé fún ẹni tí ọlọ́run bá fún ọlọ́run wá ṣàdéhùn bí ibi mo ti lọ́nu pé
1: ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́ rere
0: tó o bá lè ṣiṣẹ́ rere tó o hùwà rere tó o ṣẹ̀sìn tó o bọ́ tọlọ́hún tó o mú kamákan
1: lọ́kùnrin àti lóbìnrin
0: ìbá ìdọ́kùnrin náà ìbá ìdóbìnrin yes
1: tí ó sì jẹ́ olùgbàgbọ́ òdodo
0: tó wá jẹ́ ní tó gbọ́lọ́hún ọba gbọ́ lódodo
1: nítorí náà
0: nítorí ó gbàgbọ́ ó sì ṣiṣẹ́ rere
1: àwa yóò jẹ́ kí o lo ìgbésí ayé tó dára
0: ìgbésí ayé tó dára táwọn olórí wa lò lákọ́kọ́ ròyìn kó ètò lọ́n bá sọ pé òun ó fún yàn yóò tún ju tàwọn ẹni lọ nínú ètò ṣàdéhùn ní tàwọn olórí náà

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbọ́ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó dá alágbò ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63. 091-60-62-63. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: tó ń sànfàní sí àgọ́ ara àwọn èèyàn.
1: Iléeṣẹ́
0: 24/7 Abamecho.
1: Ayọ̀ kan ló sọ mí dọ̀gá o.

láti iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamẹ́jọ. Wọ́n ní ká máa kíra wa wípé a kó àṣekù ọdún. Wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ́.

náà wá àti ń sẹ́rí padà láti ilé ọdún. Àwọn kan sì wà nílé ọdún báyìí náà o. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Sọ̀kọ́ àwọn tó bá mọ̀ pé iṣẹ́ yóò rẹ́ bí iṣẹ́ rẹ̀ ṣeré ẹ̀ ti dé bí iṣẹ́. Iléeṣẹ́ ẹni báyìí láyè tí mo ní lọ́lẹ̀. Ó yé yín náà. Ẹlòmíì wà ó di Sunday kó tó padà náà.

ewé eléyìí ná wágbo eléyìí ná ti ṣe gbogbo ẹ̀ papọ̀ ó dàgbónu ó di mímu ó yé yín náà wọ́n á sì tún mọ́ ta kébi dáadáa. That is to say, àwa náà gbogbo ìjẹkújẹ tá à ń jẹ ẹjọ́ àwọn ọwọ́.

0: Biden ṣe báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. Ẹ máa wo nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pe o. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ ní kọ́kọ́ dókè lọ mú ń bọ̀.
1: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Milk Shop kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Milk Shop kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ lù gbà.

0: ìrora ní sókè tá a fúnra wa lálẹ́ òní má rẹ̀wẹ̀sì má jẹ́ kí rẹ̀wẹ̀sì ọkàn má jẹ́ kọ́ bá ẹ tó bá ń gbìyànjú nínú ayé yìí tó ń gbìyànjú nínú ayé gbogbo làálàá rẹ àníkọ́ má rẹ̀wẹ̀sì ọkàn má káàárẹ̀ ọkàn má sì káwọ́ àkárẹ̀ yìí tẹ̀síwájú nínú ayé gbé ìgbésẹ̀ nínú ayé tó o bá ti gbé ìgbésẹ̀ nínú ayé ó di dandan kó o débi tó o fẹ́ dé yẹn sórí àkàbà ọ̀la yẹn. Akíkanjú èèyàn ní gùn. Ó gbọ́dọ̀ jẹ́ akíkanjú ẹ̀dá. Bá a bá ń gun àkàbọ̀ ọ̀la, gbogbo nǹkan ló lè máa kojú lọ́nà. Bí kò padà, kò sọ̀kalẹ̀ padà lórí àkàbọ̀ ọ̀la. Ṣùgbọ́n bá a bá ti ń tẹ̀síwájú, tó ń tiraka, tó ń fàdúrà gbé, tó ń sì káwọ́ àkárẹ̀ yìí, tó ń rẹ̀wẹ̀sì ọkàn, ó di dandan lọ́jọ́ ọjọ́ kan. Wàá gbọ́ àkàbẹ́ ọ̀la yẹn wàá gùn débi tó dáa. Tíwọ náà yóò sì ní àṣeyọrí. Lọ béèrè wò, gbogbo àwọn tó ti gun àkàbẹ́ ọ̀la yẹn tó ti dórí òkè. Ó ní ń tójú tàwọn náà rí kó tó di pé wọ́n gun àkàbà ọ̀la náà. Dẹ́kun ọ̀rẹ́ Ross bọ̀dá yẹn ẹ̀yin mò ń bá wí má káwọ́ àkárẹ̀ yẹn tẹ́rẹ́mọ́ gbìyànjú kó fàdúrà kun Elédùmarè kó wá dé ìgbìyànjú rẹ ládé. Wàá rí wípé wàá rí àkàbà ọ̀la yẹn wàá rí gùn torí akíkanjú ẹ̀dá ní gùn. Kò jù bẹ́ẹ̀ lọ ní sókí náà ni àmọ̀ràn ní sókí ni bó ṣe jẹ́ gangan nìyẹn. Láti iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ àwọn náà náà ní ká máa fúnra wa lámọ̀ràn ní sókí yẹn. Wọ́n dẹ̀ ń kí gbogbo wa wípé a kú àṣekù ọdún. Ẹ mọ̀ wípé bá ti ń kú òlábala ọ̀hún abala tó kàn náà ni abala parí òwe yẹn. Abala parí òwe yìí ohun gangan náà ni ẹ jẹ́ ń dókè lọ́hùn ká wá bọ́nú ẹ̀ gan ní kò kòdọ̀ ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀ kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 abamisọ kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamisọ kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pè.

0: Hello,
1: e ka le o.
0: E ka le sir.
1: Yes sir. O ko yin, iwo le tin pe wa.
0: Omo jeje lati Oka Koko.
1: Omo jeje lati Oka Koko.
0: Bene.
1: Ija wa ija o si.
0: E ba guide ni sir.
1: E guide e.
0: Ka de lowo lowo.
1: Ori yin wa nbe. Ewure to wole apon.
0: Ewure to wole apon.
1: Bene. E ma so pe oni ri nkan je o.
0: Opakaso.
1: Opakaso. Ewure to wole apon.
0: Bene.
1: Opakaso.
0: Bene.
1: Oda na tori pe pori pe gbianju e. E je fe lomi na laye na. Boya rin to gba. E seun, e seun. Hello e ka lele o.
2: Hello e ka le.
1: O ko yin.
2: Gbolahan.
1: Gbolahan lati bo.
2: Ni ilu Akure.
1: Gbolahan lati ilu Akure.
2: Bẹni.
1: Mo fẹ fun o ni owe kekere. Tan ba si ti so fun o ti mo gbo lati bi tori ma gbo. Eh? O gbanu o.
2: Yes.
1: Soya.
2: Bẹni.
1: Ewure to wole. Ewure to wole ti Okago. Eh?
2: Ewure to wole bi Okago. Amuso.
1: Amuso won so fun. Wo ogore. Ewure to wole ti Okago. O dun Amuso. O ni Amuso. Won so si wi. Amuso le kan logbo. 08162519991. Hello, e ka le o.
0: Ebe sale sa.
1: Yes sir. O ko yin, iwo ti n pe mi.
0: Oruko mi ni Adebuke Johnson, AK Kada lati Lipia Koko.
1: Oya, ewure to wole apon tin juru.
0: Ewure to wole apon tin juru.
1: Eh.
0: O di ẹran fún alágbàtà láti pẹ́jẹ́.
1: Eh?
0: Jọ̀jọ̀.
1: O bẹ́ẹ̀ ni kiri.
0: O di ẹran fún alágbàtà láti pẹ́jẹ́.
1: O di ẹran fún ṣé ilé alápatà léwúrẹ́ ń wọ̀ ni. Eh? Ẹ wọ̀ lọ. Ẹ jẹ́ ń wẹ́ ni, ẹ jẹ́ ń wẹ́ ni, kó tó di kó àmọ́ lọ. Hello, ẹ ká lẹ́ o.
3: Ẹ ká lẹ́ o.
1: Yes sir, o kọ yín bẹ ti ń pè.
3: Bídèmí láti ìlú Ìkàrẹ́.
1: Bídèmí láti ìlú Ìkàrẹ́.
3: Bẹ́ẹ̀ni sá.
1: Ìjáwá ìjà ò sí.
3: Olive guide.
1: Ṣé ń gáìdì ẹ̀?
3: À ń gáìdì ẹ̀ pa.
1: Ọ́yà ewúrẹ́ tó wọlé àpọ́n tó ń jùrù.
3: Ó di o.
1: Ó di.
3: Ó di.
1: Ọ̀tàn. Ọ̀dà ẹ ṣeun. Ọ̀tàn. Kíru ewúrẹ́ kan wọn bọ̀ nísìnyí kó wá bọ́ sínú ilé praise. Ọwọ́ ilé àpọ́n. Ọwọ́ tó wá ń jùrù, ó ń jùrù pé pé pé pé báyìí. Ọmọ ìyá aláàfin. Bàbá sọ pé ewúrẹ́ tó wọlé àpọ́n ti ń jùrù. Àpọ́n ti rí fọ́mọ èèyàn náà. Débi kó tó wá rí fọ́mọ ewúrẹ́ àbí fọ́mọ ẹranko. Ìparí ẹ̀ náà. Ọtán bá ṣe ríran náà rèé, ẹ jẹ́ àmọ́ rẹ lédìẹ̀ díẹ̀. A mọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 ọba mẹ́jọ. Nọ́mbà wọn rèé o, ẹ máa pè wọ́n. Báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. 091-60-62-62-53. 091-60-62-62-53. Ohun gangan náà ni nọ́mbà yẹn, òun lọ jábẹ̀. Ẹjọ́ sọ̀rọ̀ papọ̀ kẹ́ẹ̀dùn papọ̀. Ibikíbi tẹ́ ẹ bá wà. Wọ́n gbé wá fún ikẹ́yìn náà máa ṣe kíni kẹ́ ẹ máa sojú wọn bẹ̀. Ọjọ́ mẹ́jọ láàmú pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ìjáwá ìjà ò sí. Always guide náà ni, guide ara ẹ̀.
4: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dà tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Make Sure kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ lù gbà.

0: ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yẹn Facebook.
1: Sọ̀rọ̀ ìjìnlẹ̀ tó lani lóye.
0: Dayo olówó kan dé àsìkò mi ìyẹn lórí Facebook nìyẹn. Olúwa Ọlọ́run ọba alágbára.
1: Olówó kan dé, ó tún ti dé.
0: Gbogbo agbára láyé àti ní ọ̀run ìkáwọ́ rẹ̀ ló wà Ọlọ́run.
1: Ó ti yá.
0: Bẹ́ẹ̀ yẹn kan bá lóun ní agbára.

ilé ayé ńlá agbára tiẹ̀ mọ ṣùgbọ́n nígbà tẹ́ni tó ní agbára gangan bá dé a wá mọ̀ pé òfúùtù fẹ́ tẹ̀ lásán-lásán ní agbára tó lóhùn níyẹn bó ṣe rí gangan nìyẹn ìwọ lágbára láyé alágbára lọ́run bẹ́yàn kan bá sì ń ríra rẹ̀ bí alágbára nílé ayé ọkàn ṣìfẹ́ sì fààyè gbà ni ó fààyè gbà débi pé ó fẹ́ kó ríra rẹ̀ ní àwọn sáà kan nígbà tó bá wá ríra láwọn bíi sáà kan gẹ́gẹ́ bí alágbára á ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ bó ṣe wá tó bá wá rí pé kò gbágbára lẹ̀ tó sì ń ṣe bí alágbára lórí àwọn èèyàn àbí lórí àwọn ẹ̀dá bíi tiẹ̀ á ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ kó yé pé wo gbogbo agbára láyé

lórí mi olúwa máa jọba lọ lórí ayé mi olúwa máa jọba lọ lórí iṣẹ́ mi olúwa máa jọba lọ ní gbogbo ọ̀nà mi olúwa máa jọba lọ kò sẹ́ni òmíràn tí mo mọ̀ tó yàtọ̀ sí ìwọ olúwa mo dẹ̀ mọ̀ pé ẹni bá gbọ́kànlé ọ kì í jogún òfo

Ọlọ́run bá tò ọ sípò àpọ́nlé. Àwọn èèyàn bá ń pọ́n ọ lé. Mọ̀ pé Ọlọ́run ló fi ẹ́ sí ààyè yẹn láti lè mú kán máa pọ́n ọ lé. Wọ́n lọ́wọ́ a máa wò wípé báwọn èèyàn ṣe ń pọ́n ọ lé. Pé agbára rẹ ni. Irọ́ o, kò rí bẹ́ẹ̀ rárá àti rárá. Bí o bá ti rí táwọn èèyàn ń pọ́n ọ lé, mọ̀ pé àpọ́nlé Ọlọ́run ni wọ́n rí lára tiẹ̀. Ẹ wá máa gbọ́ bí wọ́n bá ń pọ́n èèyàn lé kì í ṣe tìtorí pé olówó o, àìmọye olówó tí wọn ò pọ́nlé o. Bí wọ́n bá ń pọ́n ọ lé kì í ṣe tìtorí pé bóyá olọ́lá o, àìmọye ọlọ́lá tí wọn ò pọ́nlé o. Lórí Facebook, Ẹja Lónibú Ẹṣé, Akinola Prince. Ọlárewájú Ọmọ́tọ́lá lórí Facebook. Marcus Ogun Timeyin lórí Facebook. Ẹ ṣeun.

bí wọ́n bá ń pọ́n ọlé kì í ṣe tìtorí pé o ní agbára ni wọ́n ṣe ń pọ́n ọlé àìmọye alágbára tí wọ́n ń yẹ̀yẹ́ táwọn èèyàn ò pọ́n lé tí wọ́n bá ń pọ́n ọlé kì í ṣe tìtorí pé o gentle o kì í ṣe tìtorí pé o tutù àìmọye ẹni tó tutù tí wọ́n ò pọ́n lé wọ́n ń pọ́n ọlé tìtorí àpọ́nlé ọlọ́run tí wọ́n ń rí lára ẹ̀ wọ́n ń dédé pọ́nyàn lé ju gbogbo ẹ̀ lọ a dìde láti inú òfo sínú ògo ni raising from zero to hero.

0: bó ṣe rí nìyẹn owó owó tí.
1: títí ayé mi ni mo máa yan bàbá. títí
0: ìbákùngbé ọ̀rọ̀ ń bẹnu ká gbó ká tọ́ bẹ lẹ́nu wọn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ káà kì í wárú ẹ̀ tí.
1: ọ̀láyé mi títí ayé mi wọ́n máa gbogbo.
0: bí wọn ò gbà lẹ́rọ̀ tipátipá ni wọ́n máa padà gbà nígbà tọ́lọ́run bá dé. ìsọ̀rí àwọn èèyàn mẹ́ta ni wọ́n máa ń gbọ́ rédíò pàápàá tí wọ́n bá ń gbọ́ ẹni tó ń tukọ̀ ètò. àwọn ẹni àkọ́kọ́ làwọn tí wọ́n fẹ́ ọdẹ́nú tí wọ́n fẹ́ràn ohun tó ń ṣe tó jẹ́ pé àti ohun tó ń ṣe o àti bó ṣe ń ṣe o àti tó ń jáde wọ́n nífẹ̀ẹ́ wọ́n fẹ́ ọ gbogbo nǹkan náà fi fẹ́ràn ẹ. ibi tí wọ́n bá ti ń sọ tó bá di pé bóyá nìkan fẹ́ sọ̀rọ̀ ẹ bákan wọ́n lè kú síbẹ̀. ẹ̀fẹ́ àwọn ìsọ̀rí àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tó dàbí irú ẹ̀ kì í ṣe pé bóyá ìfẹ́ yẹn ló tó bẹ́ẹ̀ àmọ́ ohun tó ń ti ẹnu ẹ̀ jáde tí wọ́n ń gbọ́ tí wọ́n tó dẹ̀ ń ṣe wọ́n láǹfààní. láti mi kàn mí fẹ́ràn ẹ ṣùgbọ́n mo kàn rí pé ó mọ̀ ṣe ni ohun tó ń ṣe yẹn ni mo fẹ́ kì í ṣe pé mo fẹ́ràn òun gangan gẹ́gẹ́ bí èèyàn. àwọn ìsọ̀rí kẹta ni pé kí ló ń sọ ńsìn kí ló ń ṣe tẹ́nìkan ò ṣe rí báyìí. àti pàápàá kí ni àwọn nǹkan náà tó ń dá lára tàbí ó ṣe. ẹ jẹ́ ká tún wo ohun tó fẹ́ sọ àti pé ká wo gangan bí tó fẹ́ gbé ọ̀rọ̀ gbà bóyá máa bá wa wí àbó bóyá máa sọ̀rọ̀ sí wa. ká wo bóyá ó máa ṣì sọ. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọlọ́run ò jẹ́ bó ṣe rí gangan nìyẹn.
1: olùwàgbé orí títẹ pàṣẹ ńlá sáyé mi kò lè gba ìyanu.
2: ó yá ká lọ sí ìjọ gospel doors all things ministry ìyẹn ìjọ ìrere ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kìlómítà 2 àyèrè road kàbà nípínlẹ̀ kogi níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ají ìrere dáre àrowó ṣẹ̀gbẹ́ bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ nìwọ̀nyí o. friday àkọ́kọ́ nínú oṣù ni ìpàdé àdúrà yàrá òkè saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú kàbà tí a pé àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ sì ń ṣe gbogbo kò ṣeé ṣe. third sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o. third wednesday Wednesday sí Friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà nílùú Dànrè. last Monday of every month àdúrà ọ̀sán kan òru kan. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945 wá pàdé Jésù Kristì oníṣẹ́ ìyanu. Jésù ni ìyìn rere.

0: of medical sciences and esthetology fún gbogbo ẹni tó wá admission gbé ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ o ní Awash College of Medical Science and Technology tó wà ní òdòdó ìdìrè gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ohun tó ń ṣe pẹ̀lú ètò ìlera ìyẹn public health related courses ǹtẹ̀ wá lọ sí ṣòkòtò ti wà lápò ṣòkòtò yìí o má gbàgbé owó tó o bá fẹ́ gba fọ́ọ̀mù o nílò láti ní kírẹ́dìtì márùn-ún nínú O level result ìbá ṣe wáyé NECO GC tàbí NAPTEST not forget applicants must have at least 5 credit passes for your O level result it could be WAEC NECO GCE or NAPTEST no more than 2 cities including mathematics and English láti gba fọ́ọ̀mù ìgbaniwọlé yìí ìwọ̀sán àkànṣe college admission office wa tó wà ní opposite Utaja junction lẹ́gbẹ̀ẹ́ Olófin grammar school òjòdè ìdánrè Ondo state tàbí kó o kàn sí àwọn agent wa tá a fún tẹ̀lú fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti láti gba fọ́ọ̀mù ìgbaniwọlé pé nọ́mbà yìí 0816332681 tàbí kó o kàn sí wa lórí ìtàkùn www.aloshcollege.com.ng apply now and let your future soar.
1: Ọgbọ̀n ọdún rèé tọ́lọ́run ti gbé ìjọ New Providence Evangelical Church tó wà lókè Alàbàṣírí Adó-Èkìtì kalẹ̀ sórí àpáta tágbára àti pa òkùnkùn kò sí nípa lórí rẹ̀ olúwo ṣé o. Ọjọ́ Sunday, May 31st, lájọ̀dún ìdásílẹ̀ ọgbọ̀n ọdún yẹn. 30-year anniversary. Ọ̀sán ọjọ́ Sunday, May 24, ní sọjí àti bẹ̀rẹ̀. Títí dọjọ́ Friday, gbogbo ènìyàn láńpẹ̀ láti wá bá wa yin Ọlọ́run. Tí kì í dá májẹ̀mú. Prophetess Esther Bujeshomo. Látorí òkè rìmọ̀, lo ní sọjí. Ọ̀pọ̀ àwọn àlejò pàtàkì pàtàkì. Láti fìwé pè. Pẹ̀lú àwọn ọ̀ránṣẹ́ Ọlọ́run tó kún fún iná ẹ̀mí mímọ́. Àtàwọn olórin ẹ̀mí lórúkọ òjọ̀ kan. Tá ò lè máa dárúkọ wọn. Ìránṣẹ́ Ọlọ́run alààyè. Ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ ọ̀hún lé lọ́wọ́. Bishop Ezekiel Olúgbẹ́ngà Látúndùn. Àwọn olólùgbàlejò. Ìjọ New Providence Evangelical Church Cathedral. Tó wà lókè àlà. Bàṣírí ní old.

0: bóyá àwọn kankan wà tó ń dà yín láàmú lágùú ara yín bí oyún ìju ìsétọ̀ àti stroke. Ẹyin ẹ̀kan sí God bless Adé Abba Mixture tí wọ́n kalẹ̀ sí ilé Sanmi Street ní Ìkàrẹ́ Àkókò àbí ní Abimbola House ní Ìkàrẹ́. Bí ẹ bá kàn sí wọn, ẹ ó mọ̀ pé rere ni Olúwa.
1: Tó bá dẹ̀jẹ̀ ìka, ó lè múra.
0: Ẹ sì lè pè wọ́n sórí 070-68-05-1430. Olúwa yóò fún wa ní ìlera pípé. Ẹ ṣé àjọṣe wa ò ní bàjẹ́.

ṣe ń darapọ̀ mọ́ wa náà la ń wò ń bí. Yes. Nígbà kò gbà tàbí lọ́jọ́ iwájú. Chief Commander Ebenezer Obey. Ambassador Niran Oni, Texas, láti America. Àjọṣúwà ò ní bàjẹ́. Bẹ́ẹ̀ bá ti rí kìnìún ẹ ti mọ àrà tó wà lọ́wọ́ kìnìún tó le dá. Bẹ́ẹ̀ bá ti rédíò ẹ ti mọ̀ pé kẹ́ ẹ fẹsẹ̀ fẹ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rí èèyàn ẹ lè sọ pàtó irú nǹkan tó ní gẹ́gẹ́ bí ìwà. Ó lè fojú jọ èèyàn dáadáa kó tutù lójú ṣùgbọ́n kó burú ju ejò lọ.

0: single mother. Báwo ló ṣe dún sétí gbọ́yìn single mother. Àwọn ìyá ọmọ bí mo ṣe lè tu ní èdè Yorùbá nìyẹn. Single mother tó pọ̀ létí táwọn èèyàn máa ń sọ nìyẹn. Wọ́n á ní single mother.
1: Má ṣe kan jù má jò ó dúró dásìkò rẹ̀.
0: Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yẹn Facebook Dayo Olówó kan dé àsìkò mi lórí Facebook nìyẹn.

tó pọ̀ jù nínú àwọn ìyá ọmọ kan. Láwọn single mother, àwọn tó pọ̀ jù nínú wọn ni wọ́n ń dá gbé ẹrù ọmọ. Púpọ̀ jù nínú wọn ń dá gbé ẹrù ọmọ ni. Díẹ̀ nínú wọn ni ó rí ìrànwọ́ gbà lọ́wọ́ àwọn bàbá ọmọ wọ̀nyí. Díẹ̀ nínú wọn báyìí ló máa ń rí ìrànwọ́ gbà lọ́wọ́ àwọn bàbá ọmọ wọn. Kì í ṣe gbogbo wọn, púpọ̀ jù nínú wọn máa ń dá gbé ẹrù ni. Torí púpọ̀ jù nínú àwọn ọkọ single mothers yìí ni wọn kì í bojú wẹ̀yìn láti ṣe ojúṣe wọn fún àwọn ìyá ọmọ wọn. Ọ̀pọ̀ nínú àwọn ọkọ single mothers ni wọ́n máa ń wò pé okun tún lọ́rùn àwọn ní gẹ́rẹ́ tí ìpìyà bá ti wáyé láàrin àwọn àti ìyá ọmọ wọn. Wọ́n máa ń wò pé olúwa ò ṣe o. Torí fẹ̀kàn tẹ́lẹ̀, ẹ̀rù bùkátà ń bà wọ́n láti tẹ́lẹ̀ láti gbé látàrí iṣẹ́ ọwọ́ wọn tí ò tó wọn jẹ. Bó ṣe rí gangan nìyẹn. Púpọ̀ jù nínú àwọn bàbá tí wọ́n jẹ́ bàbá fún àwọn single mothers, Ernest, ṣebó o ní nọ́mbà mi? Nọ́mbà yẹn gangan náà ni tó bá ti ní 081-38-55-03-88. Nọ́mbà mi nìyẹn. O ṣe àjọṣe wa ò ní bàjẹ́. Òkè lọ́wọ́ afúnigbé, òkè ló máa lọ.

a ni mo fẹ́ràn ẹ̀ mo ò lè fi ṣeré ikán nìyẹn àìgbọ́ràn tún wà nínú ohun tó ń fà á tí ẹlòmíì fi di single mother lénìí ìyá ọkọ ló pe ìyá ọkọ ló pe ẹni ẹlòmíì sẹ́yìn tó sọ fun tó kìlọ̀ fun tó ní kó fi ọmọ òun sílẹ̀ o má fẹ́ ọmọ mi mo sọ fún ẹ àmọ́ ó ṣorí kunkun ó ní kí ló máa ṣẹlẹ̀ onítòun bá fẹ́ ńkọ́ ṣẹ̀bí ojú má ṣubú ń lo ní kò mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀fà kò kéré rárá àti rárá nígbà tó bá wá wọnú ẹ̀ tó ṣorí kunkun tán ti lẹ́yìn ìgbà tán sọ fún tẹ́ni tó lọ́mọ́ sọ fún pé dẹ̀yìn má fẹ́ mi ìfẹ́ kó o fẹ́ kí ló tún le tó tó yẹn lọ kí ló tún le tó jù yẹn lọ nígbà tẹ́ni tó ní nǹkan ní má má fẹ́ o tó o lóhùn gan lo fẹ́ fẹ́ ó dẹ̀ lóògùn arìndọ̀ ìwọ lọ ń jayán kí ló wá padà jáde lẹ́yìn ẹ̀ ṣèbí o mọ̀gbà tó o kẹ́rù kúrò ń bẹ̀ tó o fere ge nígbà tẹ́ni tó ní nǹkan wá fìdán hàn ó wá di pé single mother ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí facebook dayo olówó kan dé àsìkò mi mo mọ rírì yín a lè máa dárúkọ tán kó má wàá dàbíi pé a sọ ètò di request program tá a ti máa ń kíyàn lóríṣiríṣi ẹ ṣe o ojú kòkòrò ló tún dàbí rẹ̀ torí owó àti àwọn wẹ́wẹ̀ tó máa ń fún ọ ṣebí o mọ̀ pé ó lẹ́ni tó ń fẹ́ ṣebí o mọ̀ pé married man ni ìwọ rò pé o lè foyún dè é mọ́lẹ̀ ṣó tán ṣebójú dẹ̀ ti wá jansin láìkú ẹrù ẹni méjì wá di tiwọ nìkan ṣoṣo wọ́n wá ń pè ọ́ ní single mother

ẹ má jẹ kó sú yín. Wá olùbádámọ̀ràn kan lẹ́yìn Ọlọ́run tó mọ̀ pé èèyàn gidi ni láti máa fọ̀rọ̀ lọ̀ láti máa sọ̀rọ̀ ẹ fún. Ṣé orí tó bá ti ń dádì tó dárùn ro gbogbo ẹ̀ tẹ́ bá ti ń dárùn gbogbo ẹ̀ tó jẹ́ pé gbogbo bó ṣe tóbi tó yẹn lẹ ṣe gbé sórí tí ò sí èèyàn kan tẹ́ lè sọ fún pé bó ṣe ń lọ leléyìí bó ṣe bí ẹ ṣe fẹ́ rìn ni àwọn nǹkan kan tí n fẹ́ ṣe leléyìí ó lè mú kí ẹ̀mí ó má gùn o. Ó jẹ́ pé gbogbo làálàá tẹ́ ti ń ṣe látọjọ́ tó ti pẹ́ wá láti lè mú káwọn ọmọ ó jẹ́yàn kó wá lọ jẹ́lòmíì láwá jókòó síbẹ̀. Ẹ gbìyànjú láti wá èèyàn kan

0: wọn rò ó sí.
1: Kìí ṣe ẹni tí yóò tún dákún ìṣòro yín ni mò ń sọ o.
0: Kódà bí mo sùn lóru lò ó.
1: Kìí ṣe gbogbo àgbàlagbà tẹ́ ẹ rí lórí ẹ̀ pé o. Bó ṣe jẹ́ gangan nìyẹn.
0: Kìí ṣe o, ẹ dákun ẹ gbà.
1: Ẹ wá èèyàn kan tí ẹ ó máa tú ọkàn yín fún tẹ́ ẹ mọ̀ pé orí ẹ̀ pé ó dẹ̀ mọ ní tó ń ṣe. Fún ìdí èyí gbogbo ẹrù tó wúwo lórí yín ńgbà tí ẹ bá ti lè sọ jáde kò ní lè máa tì yín lọ síbi nǹkan míì láti lè mú kẹ́ ẹ lọ ṣìwàwò látàrí àwọn àdojúkọ yín. Gẹ́gẹ́ bí single mother ẹ gbà pé ó ní nǹkan tọ́lọ́wọ́n bá fẹ́ mú jáde nínú pé ó jẹ́ kẹ́ ẹ jẹ́ single mother o. Kò déédé rí bẹ́ẹ̀ ìbá jẹ́ àfọwọ́fà ni ìbá má jẹ́ àfọwọ́fà ni ọlọ́run fẹ́ mú nǹkan kan jáde ṣé rí tọ́lọ́run fẹ́ mú jáde yẹn gangan ló yẹ kẹ́ ẹ farabalẹ̀ báyìí láti jẹ́ kí ẹ farabalẹ̀ láti rí ntọ́lọ́run fẹ́ mú jáde nínú ìrìn àjò yẹn tó fi jẹ́ kó jẹ́ pé single mother yẹn n tó fẹ́ mú jáde ló yẹ kẹ́ ẹ farabalẹ̀ fún bó ṣe jẹ́ gangan nìyẹn. Báwo ló ṣe dún sétí ìgbọ́yín ẹ̀yin olólùfẹ́ ètò àsìkò mi. Ẹ jẹ́ ń gba ìpè méjì péré kí n tó máa sọ pé ó di ọjọ́ mẹ́jọ. Ẹ ló ta ló wà ń bẹ́ o.
2: Ẹ lẹ́ka lẹ́sà.
1: Orúkọ yín bo lẹ ti ń pè wá.
2: Orúkọ mi ni Wòlíì Dèmídì Solomon.
1: Yes sir.
2: Ẹ̀mí ń bẹ láti ìlú Ọ̀ka kókó.
1: Yes sir.
2: Òun kí ojú sí gbogbo ọjà rí. Àti pé wọn ò ní ìforí àwọn kan nú wọn sà. Wọn ò ní ìforí tì.
1: Mo náà ti sọ́tọ̀ sí ọ̀tún àti sọ́ sí òsì o.
2: Bẹ́ẹ̀ni sà, wọ́n fẹ́ ẹ̀kọ́ ní foríkì, ibùdó gan tó bá padà lọ pé wọ́n lè fẹ́ dúró síbi kan, tí ò bá sì foríkì, ibi tó wá wà padà ní kẹlọ́rùn, ohun tójú wọn rí lákọ̀ọ́kọ́, àìpàpà máa rí bẹ́ẹ̀, ẹ kú ètò.
1: Ẹ ṣe. Ẹ lóòótọ́ ló wà ń bẹ̀ o.
3: Ẹ lóòótọ́.
1: Orúkọ yín bo lẹ ti ń pè wá.
3: Mo kí Dayo olóòkan dé ọgbọ́n òní kú mọ yín lórí.
1: Ẹ ṣe púpọ̀ sà.
3: Ẹ kú ṣe olúwa ọlá jésù láti òdòdó ìdọ̀rẹ́ ló ń sọ̀rọ̀.
1: Ọlá jésù ẹ ṣe sà.
3: Bẹ́ẹ̀ ni kí gbogbo àwọn tí wọ́n ń la ọ̀nà kan tàbí òmíràn kọjá tó le lọ́jọ́ òní kán má ṣe sọ̀rọ̀ kínú.
1: Yes sir.
3: Torí pé ọjọ́ ọ̀la ń bọ̀ wá dára.
1: Yes sir.
3: Orin kan ni tí arákùnrin yìí kọ Tẹ̀mílẹ́kún Amos Bàbá Lékọ Tẹ̀mílẹ́kún. Ó ní Bẹ̀ní là ń fi àná ṣe ẹlẹ́yà níjọ́ sí. Máa rán ọmọ mi níṣẹ́ wo lọ̀bi tirẹ̀ ìgbẹ̀yìn àná wá di ọlọ́mọ. Kò sẹ́ni tí ọlọ́run gbàgbé.

0: ẹṣẹ púpọ̀ sà
1: ẹṣẹ o bó ti kó le tọ́nà ní ọ̀làmọ̀ wájẹ o adara fún God bless
0: you adúpẹ́ sà
1: ọlájú láti odidi bẹ̀rẹ̀
0: ẹṣẹ ẹlò ta ló wà ń bí ní pápápá o orúkọ yín bolẹ tí ń pè wá o láti mo ń gbọ́ yín ní pápápá yes sir
2: láforítì ló jẹ́ kẹ́lò míì tó máa dá ségun mọ̀dà.
0: Kì wá ń ṣe gbogbo wọn náà.
2: Torí for example bá ń sìn yóò gbà sí wife mi gbàkátá jọ wà. Má sọ pé bẹ́gbẹ́ bá ti jọ wà. Tí bá ti ṣe oúnjẹ ní gbogbo aládùúgbò máa gbọ́.
0: Igbe yín.
2: Ọ̀tọ́ oúnjẹ bá ti wà báyìí wọn ò lè gbọ́ kankan.
0: Ok.
2: Ọkọ̀tẹ́ kọ́kọ́ wá sọ síwájú
0: nígbà
2: tí ọkùnrin ní máa rí pé okùn ti tú lọ́rùn
0: un
2: èmi gan ṣe wá mọ̀ pé okùn tú lọ́rùn
0: un ah ok ẹ ṣe ẹ ṣe
2: kọ́ máa ṣe kí ni kọ́ máa ní sùúrù
0: yes sir. Yà ẹ ṣe púpọ̀ mọ̀mọ́ rírì yín 081-38-55-03-88 nọ́mbà mi gangan nìyẹn 081-38-55-03-88 tàbí lórí àwọn ìtàkùn ayélujára Facebook Dayo Olówó Kandé àsìkò mi TikTok Instagram YouTube lọ bẹ́ẹ̀ orúkọ yẹn ní kẹ́ẹ̀tẹ̀ ẹ ṣe mo mọ rírì yín praise àjọṣe wa ò ní bàjẹ́ o ètò tó máa wá ní ọjọ́ mẹ́jọ olúwa kó ṣọwọ́ àjọ ọjọ́ mẹ́jọ lọ ẹ má mísì ẹ̀ àkànṣe náà ni ti ọjọ́ mẹ́jọ yẹn títí di ọjọ́ mẹ́jọ ọ̀hún tí a ó tún máa pàdé lórí ètò àsìkò mi tèmi dayo adéyẹmí olówó kan dé lórúkọ tèmi ẹ ṣé púpọ̀ mo mọ rírì yín ó di ọjọ́ mẹ́jọ.

0: ẹ̀gbọ́n wọn olúwa.
1: Ayọ̀ ayọ̀.
0: Ṣé ẹ lè gbàdúrà yìí?
1: Àbí àgbà o.
0: Ṣé o lè gbà á?
1: Àbí àgbà o.
0: Ẹrù ogun.
1: Ẹrù ogun.
0: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí.
1: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí.
0: Àjàgà ogun.
1: Àjàgà ogun.
0: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí.
1: Ọ̀rẹ́ mi gbélé mi lórí.
0: Gbọ̀rọ̀ olúwa.
1: Gbọ̀rọ̀ olúwa.
0: Ẹ̀làná o.
1: Ẹ̀làná.
0: Àjàgà ogun.
1: Àjàgà ogun.
0: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí.
1: Ọ̀rẹ́ mi gbélé mi lórí.
0: Tọ́mọ ìyá mi gbélé mi lórí.
1: Tọ́mọ ìyá mi gbélé mi lórí.
0: Ẹ̀làná.
1: Ẹ̀làná.
0: Oyè òdúwọ̀.
1: Ọkọ̀dọ̀.
0: Ṣáyé ìbàdàn. Jésù olúwa wa. Jésù olúwa wa. Ejú ẹgbà. Mo gbọ́ òun olúwa ni. Àrùkú ẹrù ogun lórí mi. Àrùkú ẹrù ogun lórí mi. Ẹgbiná. Àrùkú ẹrù ogun. Ẹgbiná. Ẹrù ogun tó ọ̀rẹ́ mi rùkù.
1: Ẹrù ogun
0: tó ọmọ ìyá mi rùkù. Ẹrù ogun tí ìyá mi rùkù. Ẹgbiná. Àrùkù. Ẹrù ogun. Àrùkù. Ẹrù òṣì. Àrùkù. Ẹrù ìpọ̀njú.
1: Lórí
0: mi. Ẹgbiná. Ẹgbiná. Ẹgbiná. Ẹgbiná. Ẹgbiná. Ẹgbiná. Ẹgbiná. Ẹgbiná. Ẹgbiná. Ẹyẹ rùkù.
1: Ẹyẹ rùkù.
0: Ẹrù ogun.
1: Ẹrù ogun.
0: Lórí mi o. Ẹgbiná.
1: Ẹgbiná.
0: Bí ẹrù ogun máa ń bẹ lórí ẹ̀yìn, ayé rẹ̀ ò ní lè sáré. Ojú kan ló máa wà. Ẹ sà. Gbogbo ẹgbẹ́ máa sáré. Òun ó máa fà ní. A máa wọ́ nílẹ̀ ni. Bí ìgbín ni. Ẹ sà. Mọ̀mọ́. Májè ń tẹ̀. Ẹ lò mí. Èrè tó yẹ kó fi fọ́. 4 days rin. Ọjọ́ mẹ́rin péré. A fi 40 years rin. Àwọn ọmọ Israẹli.
1: Èrè
0: tó yẹ ká fi 40 days rin. Ó di 40 years. Mọ̀mọ́. Tó o bá ti gbẹ̀dúrà. Ẹrù a máa fa ayé rin lọ́lẹ̀. Bàbá rẹ. Ìyá rẹ. Ó lè rú ẹrù kù. Sáníkì wọ́n máa gbé kí. Má jẹ ń tẹ. Ìwé mímọ́ wígbé. Àwọn bàbá wa ti sẹ̀. Wọn kò sì sí mọ́. Àwọn sì rú ẹrù ẹ̀ṣẹ̀ rẹ. Bàbá ti kú. Ìwọ ń ru ẹrù bàbá tó ti kú. Ẹ máa kọ́. Àwọn òkú tó ti kú lé wa.
1: Àwọn òkú tó ti kú lé wa.
0: Ẹrù wọn tí mò ń rù.
1: Ẹrù wọn tí mò ń rù kiri.
0: Ẹ̀lànà.
1: Ẹ̀lànà.
0: Màkàdé ẹrù wa. Àwọn òkú tó ti kú lé wa.
1: Àwọn òkú tó ti kú lé wa.
0: Tí ẹrù ogun wọn ń bẹ lórí mi.
1: Tí ẹrù ogun wọn ń bẹ lórí mi.
0: Ẹ sà.
1: Ẹ
0: tó ń là kọjá. Ẹ̀ṣẹ̀ ìmọ̀dí ni.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ tó ń mọwọ́ mẹsẹ̀ ni. Mo lè sọ fún ẹgbẹ́. Ayé rẹ̀ ju báyìí. Mo lè sọ fún ẹgbẹ́. Ògo rẹ̀ ju báyìí. Mo lè sọ fún ẹgbẹ́. Kádé ara rẹ̀ ju báyìí. Mo lè sọ fún ẹgbẹ́. Ó yẹ kó dìde. Mo lè sọ fún ẹgbẹ́. Ìwọ kọ́ lẹ lẹ́yìn. Ẹnìkan kí gbé. Sọ pé èmi kọ́ lẹ lẹ́yìn.
1: Èmi kọ́ lẹ lẹ́yìn.
0: Sọ pé èmi kọ́ rẹ.
1: Èmi kọ́ rẹ.
0: Ó máa yọ. Sọ pé èmi kọ́ rẹ.
1: Èmi kọ́ rẹ.
0: Ó máa yọ. Ẹrù òkú tó ti kú lé wa.
1: Ẹrù òkú tó ti kú lé wa.
0: Oh my God.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Òkú tó ti kú lágbo lé wa.
1: Òkú tó ti kú lágbo lé wa.
0: Nílẹ̀ bàbá mi.
1: Nílẹ̀ bàbá mi.
0: Òkú tó ti kú lé ìyá mi.
1: Òkú tó ti kú lé ìyá mi.
0: Tí ẹrù ogun wọn ń bẹ lórí mi.
1: Tí
0: mo fún ògo mi sẹ́gbẹ̀sẹ̀.
1: Tí
0: mi ò mọ̀ dí.
1: Gbọ̀rọ̀
0: olúwa.
1: Ẹ̀lànà.
0: Bí n bá ti ń lé ẹ̀dùn ọ̀yẹ́. Máa ti àmì ń tiẹ̀. Àmì àti fáyà. Máa ti àmì. Àti fáyà. Inú bí mi nínú ẹ̀mí. Èrú mi dẹ́lẹ̀. Ayé bá dẹ̀lú ọ léka bí arábàdájá. Rákẹ́dẹ́ bẹ́ dẹ̀rú wa. Ètètè yé nege dẹ̀rú. Má gádá bàrú wa. Àgbàgádá bọ̀rọ̀. Màrú mi ní já. Jájá tiri mi ni. Màrú bà náà ta. Mírà kẹjá. Èrú mi náà ta. Wọ́rú dá. Wọ́rú dá. Màsándà. Ègé dẹ̀rú wa. Màríà.

0: woli elia o ma lagbara
1: kabiyesi olodun
0: ma so date yen
1: bene sir
0: ta ba ti pari crossover
1: ma reti date o
0: ma reti date yen
1: bene sir
0: gbogbo eyin kola
1: alagbado
0: command road kola
1: yes sir
0: kakiri o ma ni agbara
1: bene sir
0: oluwa wigbe
1: kabiyesi o
0: gbogbo eyin te sami
1: oh yes sir
0: gbogbo bi to tin gbo mi
1: oruko jesus
0: lori radio
1: radio
0: kakiri aye
1: oh yes sir
0: eyin te gbo wi yi
1: o ba gbo yi
0: ase oluwa ni
1: oruko jesus
0: anu desi aye
1: amen
0: egbe iranlowo
1: amen
0: egbe iranlowo
1: amen oh yes sir
0: awa ko ni je
1: bene sir
0: awa ko ni mu
1: a ko ni mu
0: titi ta o fi pa paul
1: bene sir
0: eh sir
1: yes sir
0: eni fira re jeje
1: jesus
0: eni se je
1: jesus
0: lati gbeje omo
1: oruko jesus
0: sami to le
1: oruko jesus
0: iku pa
1: amen
0: eni se je
1: adari wa yo
0: lati gbeje omo
1: abi ese olorun
0: o gbon ti mo wi ni
1: bene sir
0: o fira re se je
1: o fira re so je
0: awa ko ni je awa ko ni mu titi ta o fi pa paul
1: ayo ayo
0: bayi loluwa wi àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n lé 40 mo kéde
1: wọ́n ni wọ́n
0: ní sùn ẹ̀yìn wo lẹ́sàmí ẹni fira rẹ̀ jẹ́jẹ́ tàbí ẹni sàn ẹ̀jẹ́ ẹni fi omi ara rẹ̀ àti ẹ̀jẹ́ ara rẹ̀ àti ogún rẹ̀ tó fi sàn ẹ̀jẹ́ láti gbẹ̀jẹ́ rẹ̀ láti gbẹ̀jẹ́ ọmọ ẹ̀ nínú ọdún yìí
1: tó
0: bá jọ sàmí ara o ó sàmí rẹ̀ arao o sami re arao o fami eya arao o fami eya ofe gori e ko yi gbara ko yi gbara sangu ota
1: friday
0: god bless you all
2: olo mo buko won yo
0: yo dara fun o
2: amen
0: iwa ganga
2: la rika.